0: mo ki eyin temi kakiri agbalaye e ka bo sori kan ni West Radio 89.2 FM gege bi e ti mo pe to ba ti dago meje abo aro eto AM Sport lo man gbina ya oruko temi o yi pada Raymond tana tana lo policy wa nu mi nu kulu laro teni ajo ma gbe yin de be ni e wo bebe sele lana o lai si Ronaldo Portugal gbianju o won bori ifese won se won lana bi a orile de Germany nko leni igba tan ti forun ro nigba tan gba lejo Greece Germany gbadade won ji pada won fi aje Serbia ya gan Carlo Ramos oni ko se le to kan awon o Ronaldo wa nle abi ko si nle awon ma jawe so bi won si se bebe lana Bruno Fernandes bakan na oun na tan lana o e mo pe ko lanfani lati gba fese won se tan gba koja amo ni kete tan samulo Bruno Fernandes lana assist meji lo mule oya bakan na orile de Norway no forun ro lana o eli anland o lan kankan lana e wo kin to wonu awon iroyin e lo e je gbe lo policy wole lo policy ka won ti wa nle
1: eyin temi e ka ro akojumo ojumo re ojumo ayo na la tun ji si lo ni o eni to je ojo keji osu kewa odun 2026 awon ataji ri ojo toni na la tun ma ri ojumo ola alagbara ti olohun eni gbogbo dawo le wa lo ma yori si re lo policy lo kin lo ro yin pe e ka ro e ma tete ke ma gbo wa lo
0: o ya kin to wonu awon iroyin lo e je fun yin lawon isi fese won se to waye lana ta ba nsoro UEFA Nations League A Germany wa le won gba le jo Serbia e mo pe Greece lu Germany won lu Germany ni ose to koja o ya papapa Germany gbianju lana o Tom Bishop lo mi awon akoko 39 minute play nigba ti Florian Wiss fun wo fun last assist lapa bibe yen ya Wiss wa so pe ko tan sibe o se mo pe 1-0 score line o wa reliable se reliable Wiss so di meji yen nigba ti fese won se yen wo 61 minute oya bakan na ta ba nsoro UEFA Nations League Greece won saju Netherlands mi awon meji amo Netherlands le ni se awa oni padanu ifese won se amo pe eyin le nchu lowo eyin le nleke ta ba nsoro tabili UEFA Nations League A amo Netherlands pada wa lateyin won so di 2-2 mo orile de Greece lowo ya bi tawon eyan fo fusi ona gbabe o e mo pe nigba ti Portugal gba Denmark mu ifese won se yen le janjan Portugal mi awon merin koju Denmark gbianju lati mi meji ama Portugal lo fa gba awon won Don Carlo Ramos 13 minutes o mi awon akoko Juan Cancelo o na mi awon o binti ami awon Joao Felix lo fi kerin le ya Adam Dasgard o da kan pada fun Denmark nigba ti Rasmus Højlund ye 53rd minute o na fi kan le nigbeyin ami ayo merin si meji ni fese won se yen pari si lo policy ja gba bi wole orile de Portugal ko si Cristiano Ronaldo awo o sele laarin Cristiano Ronaldo ati olukoni re olukoni George Jesus ama lana iwoye awon eyan ni pe laisi Cristiano Ronaldo le Portugal ni le se nkankan ta ba wo bi fese won se yen se lo Portugal won se koja ibi ti awon eyan expect kan se de ki la le so pe iyipada o la le so pe o de iko Portugal
1: segun e je kin koko mu kin koko salaye nkan kan pe a wo sele laarin George Jesus ati Cristiano Ronaldo nikan a wo laarin Cristiano Ronaldo ati orile ede Portugal ni ojo ni isu kin se o ti kojo oro si George Jesus bo se ti wa nle yen so lanu agbugbo ala ti mo pe gbogbo awon to mo bọ́ọ̀lù eré ìdárayá dada wọ́n ti mọ̀ pé Cristiano Ronaldo igi ńlá kan igi tó ṣe kan rìn ni nínú ọ̀rọ̀ fúbọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́ burú tó náà ìran kan lọ ìran kan bọ̀ ni ọ̀rọ̀ ilé ayé yìí so gbogbo aládẹ̀ ti mọ̀ pé nígbà tí ó dẹ̀ ti sí Cristiano Ronaldo ń lè yẹn àwọn tó kù náà wọ́n ní orúkọ bàbá wọn táwọn náà jẹ́ kì í ṣe Ronaldo ni orúkọ sọ́ọ̀nì mú gbogbo wọn so àwọn náà dẹ̀ jáde wọ́n jáwé sóbì wọ́n pojú denmark gbolẹ̀ lánàá wọ́n fi hàn pé bí ò bá sí kí Ronaldo ń lé Ronaldo míì tún sì wà ń lé tẹ bá rí ìgbà tán gbé tí Fernandez bẹ̀rẹ̀ Eric ọwọ́ àwọn assist tó ṣe ẹwù Vitinha bíbí tí wọ́n ṣe ń play free role ẹwù Rafael Leao gan tó ń ṣẹ̀ṣẹ̀ gbéjẹ sí number 7 fún tóun gan wò pa ẹ̀mí gan Leao náà pè mí bọ́ǹbà tiẹ̀ pè mí Ronaldo Leao náà fẹ́ súnmọ́ Ronaldo so ẹ̀jẹ̀ kóun náà fi hàn gbogbo àgbáyé nǹkan tóun náà lè ṣe ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ lánàá gbogbo alárí iṣẹ́ tí gbogbo iṣẹ́ ribiribi tí gbogbo wọn ṣe lánàá so Ronaldo wà o Ronaldo sí o àwọn boys yẹn wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lánàá Ronaldo ni kó tún ìwé ẹ̀kọ́ ọwọ́ ẹ̀ lò ìkọ́kọ́rọ́ ọwọ́ ẹ̀ ni gègé wúrà ló sì wà báyìí sìn láti tún àárín yẹn ṣe ṣùgbọ́n bó ṣe wà yẹn Portugal ti sún síwájú wọ́n ti move on lórí ẹ̀.
0: Ó yá pápá torí àkókò wa ká gbábẹ lọ sínú ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Wales àti Norway. Norway gbìyànjú lánàá àmọ́ wọ́n gba káàdì kú pátámọ̀ sí red card. Ó wà lára ìdí tí wọ́n ṣe bàjákulẹ̀ pàdé. Wales fìyà jẹ́ wọn àmì ayò méjì sí ẹyọkan. Kí lorí sí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn?
1: Níwò tèmi géèmù Norway àti Wales yẹn láti ìbẹ̀rẹ̀ náà láti mọ̀ pé Norway àti Wales bí gbà pé wọ́n jọ níra wọn sínú ni bí ogun ló ṣe máa ń ṣẹlẹ̀ láàrin wọn. Ìgbà tó bá dẹ̀ rí ìgbà tó di 11 minutes tí Oscar Bob tó ti mi àwọn àti rò pé okay bí ó ṣe máa ń ṣe Norway pé Norway máa gbéná lé wọn pátápátá tán máa fi lu Wales pa ni. Bó ṣe mọ Wales ni nílé tiwa lẹ́ǹkulé wa kò possible tí Wales náà dẹ̀ fi collide lánàá. But ìgbà táwọn ó ṣe nílànú pé Norway ní láti gba red card ní 46 minutes. Nígbà tán fún ti Hagen ní red card yẹn. Ìyẹn ló wá da ojú gbogbo ẹ̀pọ̀ tó fi ní pé Wales wá gbéná lé wọn tán. Pé ẹ pé mọ́kànlá gan gbogbo ọwọ́ wa tó ra wa níṣẹ́ tún wá lọ dín nìkan eléyìí a máa gan sí lórí yín ni Wales dẹ̀ rí pé àwọn jáwé yẹn sóbì lánàá wọ́n borí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. So nísìn ó ti jẹ́ kí group yẹn wà open sìn so group yẹn sìn ó ti di ẹlẹ́mìí ló máa last ẹni tó bá rí àǹfààní tiẹ̀ láti múlò òun nìkan ló máa jáwé olúborí lórí ọ̀rọ̀ yẹn. So kò yà mí lẹ́nu pọ́n padà ná Norway lánàá lórí tẹ bá rí ogún gbébọn ni géèmù àwọn méjèèjì láti
0: bẹ̀rẹ̀
1: ó tó ra wọn so pé wọn kàn tún agbára red card yẹn ìyẹn ló bá jẹ kó ráyè fì sọdọ Wales kọ ẹyin ta lọdẹ máa gbé oúnjẹ síwájú ẹ tó máa ní kó fi kébù rẹsì tó máa lójú ń tì òun Wales dẹ sáré fi kébù rẹsì lára Norway lánàá ni so kò jẹ bó ṣe jẹ.
0: Bóyá Wales fi kébù rẹsì lára Norway lánàá bóyá ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Ireland àti orílẹ̀-èdè Austria àmì ayò méjì nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí Ireland ló kọ́kọ́ mi àmì ayò méjì. Ó tó di pé Austria ṣe comeback kojú Ireland lánàá. Lọ pọ́lísì múrán tí nígbà tá à ń sọ̀rọ̀ lánàá a sọ̀rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn pé ó ṣeéṣe kó kún sí ọ̀mì prediction tá a mú sí gbòòrò ayé lánàá nìyẹn. Tábà wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn Ireland ló ń kọ́kọ́ lókè pẹ̀lú àmì ayò méjì sódo. Olùkọ́ni Ralph Rangnick látìgbà tó ti darapọ̀ mọ́ orílẹ̀-èdè Austria ó ti ń gbìyànjú fún wọn ó ti ń ṣe dáadáa. Kí la dè sọ pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ báwo ni Austria ṣe ṣetán fi ṣe comeback pẹ̀lú 2-0 down?
1: Ẹ má jẹ́ àgbàgbé pé akọ́nimọ̀ọ́gbá ta sọ Ralph Rangnick kò ń ṣe odú ní kì í ṣàìmọ̀ fọlọ́kọ. Òun náà ti gbà nú oko owó iṣẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun ti ilẹ̀ náà ti ilẹ̀ ti ta sí. So pé wọ́n ṣe comeback lórí orílẹ̀-èdè Ireland lánàá kò yẹ kó jẹ́ ohun tó máa yani lẹ́nu. Ṣé báwo géèmù yẹn gan lánàá wọ́n gbéná lé Ireland débi pé gbígbà pé wọ́n wúlẹ̀wúlẹ̀ nà wọ́n ní from 2 goals down yẹn gbígbà pé káwọn ìgbà tán ti lè equalize 2-2 pé káwọn tẹ tó bá ṣe é ṣe gan kí rẹ fífọ àwọn 5 minutes sí àwọn rẹdí láti pa wọn lẹbi ẹran ni. But kò jẹ bó ṣe jẹ Ireland náà gba ṣẹfi adójú tì wọn ní iwájú ilé bàbá mi ni kò possible na Ireland náà ṣe ta tán sí wọn lọrùn ṣùgbọn bóyá jẹ náà Ralph Rangnick ṣiṣẹ ẹbí iṣẹ Ireland dẹ mọ Austria ó dẹ mọ point wọn tó jẹ 1 point kúrò nínú géèmù yẹn. Ireland náà gbìyànjú torí pé àwọn náà wọn pàdánù àwọn ààyè kan tó ẹ̀kan fi tán ẹ̀kan ọ̀gọ́ fi pa géèmù lójú.
0: Wọ́n pàdánù àwọn àǹfààní tán rí.
1: Àwọn àǹfààní yẹn kó tó di pé Austria padà wá equalize tó score first goal ní 71st minute. But ìgbà tó yóò bá ti ṣàmúlò àǹfààní tó ní ẹni tó kẹ́ni tó ń bọ̀ lẹ́yìn òun mọ̀ wúlò àǹfààní yẹn Australia dey je o se kini o score ti won ni 74th minute gba to dem ma fi di 77th minute na o tun wo pe awo po aye tun re o tun gba keji si wole fun won o de di 2-2 ti game won fi pari be yen so ni Ralph Rangnick o se se bi ise lana ko ya mi lenu rara pon ta omi ninu ayo yen
0: o ya papapa lati de yen ti to lo laaro je fun yin lawon ifese won se tun ma waye leni to ba di 7:45 PM yen ta sale ni Belgium ma gbalejo Turkiye o ya 7:45 PM bakan na France orile de France ma gbalejo Italy o ya UEFA Nations League B Hungary 7:45 ma gbalejo Georgia Ukraine ko to ba di 7:45 won ma gbalejo Northern Ireland February group 4 Bosnia Herzegovina awon ma koju Sweden ni 7:45 oya bakan na orile de Poland awon ma koju Romania ni 7:45 oya UEFA Nations League C Cyprus ma koju Armenia iyen lago 5 irole oya Latvia nko ago 5 bakan na awon ma koju Montenegro oya ta ba nsoro group 3 Kazakhstan ba di ago 7 osan awon ma koju Moldova Faroe Islands awon ma koju Slovakia ni 7:45 oya lo policy ifese won se laarin Belgium ati Turkey je atenubo ka to lo laaro teni
1: niwe temi ha game yen ma to ra won gan sugbon mo ri pe awon Belgium yen mo ri won ma fe jawe olubori lori Turkey lori Turkey tori pe te ba wo ati ma se bo awon mejeji na game won ma n to ra won Turkey ma ni anfani lati gbe wuro si oju Belgium sugbon pa generation awon mo Belgium to wa ntansin e mo golden generation won tin lo sugbon yi fe fa mi apere lale lele pe awon o ti lo tan so ni woye temi emi ni pe Belgium ma boju Turkey eje to ba ti di asale oni
0: oja lati be yen Belgium ma boju Turkey eje lo policy ya je ka mu kan si ka to lo orile de France ko ju orile de Italy gbagbe pe baba rivalry lawon mejeji rival lawon mejeji o ta ba so orile de France at orile de Italy ba oni fe se won se yen se ma lo
1: pe rival ni won gba towo won to ra won ni towo gun towo o sugbon sin ko da bi eni to nfo wa tese ba yan ja oni ki wo nikan ma ba mi fowo ja emi de nanfani ati lo wa tese lati ba ati yin gan nkan ta ma fi se ra wa lese o yato si ra won te ba wo orilede France to wa ngboro laye ta ni owo ta joko ta nsoro yi eni to le da won ta le pe loga won nikan bo se wa nsin boya orilede Spain nikan ni leyin yen te ba tun mo anybody wa o ma to ra won a fe gbeje la enu ara won ni so te ba ro of France Italy ton de to be koju nsin o se ni laanu pe Italy o si ni ohun ko san mona ni asiko ta wa yara won se o ti pe gun ta te ti ran ti pe ma ni form gbeyin Italy gan ti da bi average Nigeria Super Eagles ni so ko ya mi leko ni ya mi lenu ara ti France ba mu won le to ba ko won leko won se nse tori pe gburo ni eniru French team yen ke ba leru ita lo n bayin sugbon nu football na omi ma n teyin wo gbin lenu sugbon awon omi kan wa ti o gburo teyin wo gbin lenu iru ti Italy ko so ti pe won fe koju France leni emi ri pe o ya ki France le mu bi abi meji o meta lara won pelu bi Italian team yen se ri yen o ya kan le mu bi meji o meta lara Italian team yen leni
0: yan lo policy lati be dagbere fawon ti wa nle
1: ẹyin tèmi ẹ ṣe gan tẹtẹ ti tẹ gbọ wa ní òwúrọ yìí o etí tẹ fi gbọ wa kò ní dohun tẹ ń náwó lé lórí o èyí tẹ ń jáde lọ ẹni jáde lékúlẹ ọwọ ẹni jáde lárùn lọwọ bẹ ṣe lọ léni ẹ máa ríire mú bọ léni o ènìyàn dùn fún wa weekend yìí ta dẹ fẹ wọnú ẹyin náà pẹlú ayọ pẹlú ìdùnnú la máa fi wọnú ẹ láti orí ní láti inú kulu bí báyìí mo ti ń kín èmi lọ policy ló ń kín lẹ́ẹ̀kan pé ẹ lọ sígboro kẹ lọ ṣe rere
0: oya oni ke lo si gboro ke lo se rere wo se te ti gbo mi laaro teni te gbo mi le se te darapo mo mi tun ma pada wa to ba di irole se gbagbe pe ago 6 irole to sport assembly yen ni kan ni west radio 89.2 FM si eto to dun to uko temi o yi pada remodi tanan o dabo

0: Nigerian Tribune to jade lóòrọ̀ tòní. Nigerian Tribune náà àwọn náà ò gbẹ́yìn nínú ìròyìn àwọn òṣìṣẹ́ tó daṣẹ́lẹ̀ o. Wọ́n ní àwọn òṣìṣẹ́ wọ́n ṣe kíni wọ́n láwọn ti daṣẹ́lẹ̀ àwọn náà kọ́ ẹ̀yìn o. Lórí ọ̀rọ̀ owó epo tó gbé sókè sí, àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta láti ṣèkìlọ̀ fún ìjọba lónìí. Èní iná bẹ̀rẹ̀ o, ìyẹn wà ní ojú ewé kejìlá nínú ìwé ìròyìn Nigerian Tribune. Ẹjẹ́ mélé iná kí n tó bọ́ sí Daily Trust. Tọ́ wọ́n ní àwọn adarí àti àwọn àjọ kọ̀ọ̀kan pẹ̀lú oríṣiríṣi ẹgbẹ́ kíná ṣe wọn náà ti kọ lu ààrẹ àpapọ̀ ìpínlẹ̀ ti ilẹ̀ wa o ìyẹn ààrẹ Tinubu lórí kíni kí wá láàrẹ wa ṣe wọn náà kọ lu wọn ẹyin o wọn ní wọn kọ lu wọn lórí ọ̀rọ̀ tí wọn sọ nípa tán sọ lóde lánàá nípa ọjọ́ òmìnira eléyìí tí à ń ṣe ayẹyẹ rẹ̀ lánàá wọn ní pé ẹ wo ààrẹ gbogbo eléyìí tẹ́ ẹ sọ yìí kò bá wa lára mu èmi kọ́ mo sọ wọn láwọn àjọ kọ̀ọ̀kan àwọn adarí leaders and group bọ́ ti kọ́ nù ojú ewé ogún ni ẹ ti rí kà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní ẹjẹ́ sáré dé Daily Trust náà kọ ìròyìn kan wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń dúró de ẹ̀dínwó owó ìrìnṣẹ́ eléyìí tí ìjọba pa láṣẹ o wọ́n láwọn ò tí ì rí o we no see amuni agbọ́ ni ṣùgbọ́n àti rí kó ṣe kíni kó fìdí múlẹ̀ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní sọ bẹ́ẹ̀ o ẹ lè rí ìkà ní ojú ewé kẹfà ìkeje àti ìkẹjọ tinú ìwé ìròyìn Daily Trust tó jáde lóòrọ̀ tòní ẹ̀yin ò bẹ́ẹ̀ sì ni wọ́n ní pé àwọn àjọ ìjọba àpapọ̀ kan wọ́n ti kóra jọ pọ̀ láti fọwọ́sowọ́pọ̀ ti ààrẹ Tinubu lẹ́yìn láti jẹ́ kí wọ́n padà sí ipò sórí àpèrè ni o ní ọdún tí ń bọ̀ ẹ lè réyìn náà kà ní ojú ewé kẹtàlélógún ẹ̀yin ò nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lóòrọ̀ tòní ẹjẹ́ sáré mú The Guardian newspaper ká wá bẹ̀rẹ̀ sí ní tú lẹ́sẹsẹ. Tọ́ àwọn ẹgbẹ́ alátakò ti ṣàríwí àwọn ti ṣe àríwísà ọ̀rọ̀ tí ààrẹ Tinubu sọ nípa ìdàgbàsókè àti ìtẹ̀síwájú eléyìí tí wọ́n ní à ń tẹ̀ ẹ́ síwájú sí lórílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ tó fi léde ní ọjọ́ àná eléyìí tí àtàṣayẹyẹ òmìnira tí orílẹ̀-èdè wa Nàìjíríà gbà wọ́n ní ọ̀rọ̀ pé prosperity ẹ̀yìn wọn ní kí ààrẹ wa túmọ̀ rẹ̀ kí ni eléyìí kí náà mìnì gangan kí lèrè ìdí tán fi sọ bẹ́ẹ̀ ẹ̀yìn o èmi kọ́ mo pe ààrẹ níjà o ẹnu mi aago mélòó lára tèmi àwọn ẹgbẹ́ alátakò àwọn náà sọ̀yún òun o nínú ìwé ìròyìn The Guardian newspaper ẹ sì lè kà á bó ti sọ ẹ̀yìn o ní ojú ewé kẹfà nínú The Guardian newspaper tó jáde lóòrọ̀ tòní Atiku ṣèlérí ó ní èmi Atiku ni èmi kọ́ ẹ̀jẹ̀ tún mú Atiku ṣèlérí láti fi òpin sí màkàrúrú ìbò ẹ̀yìn ó sì tún ní pé òun yóò jẹ́ kí àjọ INEC yẹn àjọ eléyìí tí ń mójútó bá a ti ń dìbò lórílẹ̀-èdè Nàìjíríà ó lóun yóò rí i pé àjọ INEC gba òmìnira ara wọn ṣé wọn lómìnira tẹ́lẹ̀ ni olóyè sanni tọ́ ẹ̀yìn ó bá ti tó táìmù ẹ̀ mọ̀ gbọ̀ ẹ̀yìn ò bá ti fẹ́ ka ẹ bá fi gba báláǹsì rẹ̀ ẹ rèé kà á ní ojú ewé kẹta nínú ìwé ìròyìn The Guardian newspaper tó jáde lóòrọ̀ tòní tó ṣé ká mú kàn sí olóyè san ní ká tó mú ọ lọ ẹ̀yìn wọ́n sọ ọ̀rọ̀ nípa ẹjẹ́ mélé yìí ó ṣe kókó wọ́n ní àwọn agbésùmọ̀mí àwọn terrorist ni wọ́n náà ṣe ìkọlù sí ibùdó àwọn ọmọ ogun Audacity. Ìṣe bó ti kọ́ rèé o. Tọ́ wọ́n ní àwọn agbésùmọ̀mí ṣe ìkọlù sí ibùdó àwọn ọmọ ogun. Wọ́n sì ṣe kíni wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ ogun kọ̀ọ̀kan. Ní ibo ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Adamawa. Audacity. Tọ́ ó dojú ẹ̀ ẹ wo ẹ já mọ́ ọtún ilẹ́sẹsẹ.
1: Báràkì nìyẹn nọ́mbà 1 Nàìjíríà ní Kaduna ṣe wọ́n bẹ̀rẹ̀ ni. Ọjọ́ ni nọmba 2.
0: Ṣé ká bẹ̀rẹ̀ láti bẹ̀ hàn?
1: Ẹja
0: bẹ̀rẹ̀ láti bẹ̀.
1: Ẹ ṣeun. Bá ṣe ń bẹ̀rẹ̀ tó tàn ní Ọlọ́run darapọ̀ mọ́ wa.
0: Àmì ò ẹjíjú àmì.
1: Kì í ṣe tuntun rárá. Ìṣẹ̀lẹ̀ tẹ̀ ń sọ yẹn Ọlọ́run mọ̀ pé kì í ṣe ọgọ́rùn-ún rú ẹ̀.
0: Ló ti ṣẹlẹ̀
1: ní Nàìjíríà.
0: Òtọ́ ló dà pé kan ṣẹlẹ̀ lọ ní oṣù tó kọjá.
1: Èmi mọ báráàkì kan Nàìjíríà yìí tẹ́bọ̀ wọn ṣí sílẹ̀ àti ẹlẹ́bẹ̀ẹ́ ní báàkàbẹ̀ ní military base

0: wọ́n níbi wàhálà bẹ́lẹ̀ níbi kan bẹ́ẹ̀yà ẹ̀lọ ẹ̀yìn ológun ẹ̀lọ dúró síbẹ̀ àwọn ará bí fi àwọn aráàlú sílẹ̀ àwọn akọjú sí ilé iṣẹ́ ìbẹ̀yẹn gangan ọlọ́mọ ìgbẹ́jọ́ kejì wọ́n dẹ̀kẹ́ lu wọn lọ kọ́pítọ̀ sọ yẹyìn àwọn ológun sẹ́ wọ́n fi agbègbè yẹn sílẹ̀ wọ́n dẹ̀ bá sí wọn lọ
1: ẹ dákun ẹ sàn èmi náà ní òbí
0: ṣẹẹrí ọrọ tó wà ń lẹyìn nígbà tí ààrẹ sọrọ lọjọ sí pé òun fẹ ṣí àwọn division kan òun fẹ ṣí àwọn division kan wọn kọ pé wà láìṣẹ òye ààrẹ kẹ ní division ní street kankan ní gbogbo nàìjíríà yìí kò lè tàn kan tó wà lẹyìn.
1: Kò lè tàn in tó kàn wá kọ́ nù.
0: Division kan ni kókó. Kókó ni wípé ẹ lọ gbé ìjà káwọn ará bí ìmọ̀lẹ̀.
1: Ẹ kọjú ìjà sí wọn.
0: Láyé Abacha ti Nàìjíríà ò ní ojú wa lábí ilé báyìí Barak mi ò ló wọn bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí àwọn tó máa rí sójà wọn bàálà ọkọ obìnrin kan tó nílò wà lára ẹ̀. Láyé sì ń bẹ̀rẹ̀ rí sójà báyìí tán ní kọ́ lọ sójú ogun kò sí helmet lórí ìyá kó tó. Kò sí bullet proof. Ẹ kò fẹ́ fi ṣe sàárà ni. Àwọn tá à ń sọ̀rọ̀ àwọn tẹ́ ẹ nílẹ̀ ẹ kọ́kọ́ fún wọn ní nǹkan tí wọ́n láti jà ẹlẹ́ẹ̀kejì. Àwọn nǹkan òṣùránù kan máa ń ṣẹlẹ̀ sójà kúlè níbi àtọ́jú ogun ọ̀sẹ̀ kejì wọn ti lé mọ̀lẹ́bí ìjáde kúrò ní bàrákì. Àwọn ni káwọn tó kú náà lọ fi gẹ̀ ọ̀rọ̀ wọn ìbèrè ni wọ́n ni ọgọ bàtà ṣe wọ́gọ̀
1: bíi
0: tèmi.
1: Mo fẹ́ ká mú bíi méjì lọ́rọ̀ sójà àti ọ̀rọ̀ security ká mú papọ̀. Nínú ìwé ìròyìn Guardian lóòrọ̀ tèmi mo gbàgbé láti kà á. Wọ́n ní pé àwọn ọmọ ogun wọ́n jẹ́rìí sí ìléwó owó oṣù wọn. Eléyìí tó lọ bí ìdá ogójì.
0: Ṣẹ́ni wọ́n ti fowó kún wo wọn. Ṣùgbọ́n ó jù yẹn lọ. Aláàkọ́ ni pé ẹ fún wọn ní nǹkan tó máa fi jà. Ẹ yé fún wọn lówó tẹ́ ẹ fún gàdá fìjà kan fún ayọ̀ sàkánì. Wọn ò lè fowó yẹn jà. Ẹ ra nǹkan ọjà fún wọn aláàkọ́. Kìlọ̀ sí pé Nàìjíríà ní nǹkan ọjà. Nàìjíríà ní nǹkan ọjà ṣùgbọ́n ẹ kó lé wọn lọ́wọ́. Yàtọ̀ sí nǹkan ọjà àwọn nǹkan ìdáàbòbò ara ẹni bíi ẹ̀wù ayẹta bullet proof vest ẹ fún wọn. Akoto helmet ẹ kó ẹ fi sí wọn lórí. Ibi tí àwọn ará bíi ìdẹ́wò àrè báyìí ṣe ni ayé ti ju ayé kọ̀kan fàyà lọ. Technology ló ń ṣe tó pọ̀ jù bẹ́ẹ̀. Mo ṣe máa ń sọ tipẹ́tipẹ́. Kò sí ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ Nàìjíríà tìjọba ọmọ.
1: Wọ́n mọ̀.
0: Àti kojú wàhálà yẹn. Ló máa nira fún ìjọba. Ìrẹ́ sí pé ó máa nira fún ìjọba ni ìjọba yẹn fẹ́ ṣe nínú ìwòye tèmi. Oríkó sì kan tó nira fún ìjọba.
1: Ìjọba.
0: Àwọn kan tó fẹ́ campaign bíi kan báyìí tẹ́ ní kan ní kan máa campaign. Àbí. Àwọn kan kọ́sọ̀ ti Peter.
1: Bẹ́ẹ̀ ni lọ ní
0: ìpínlẹ̀ Akwa Ibom. Àpá ìjọba ká yẹn. Ṣùgbọ́n ibi táwọn abẹ́ súnmọ̀ mi wà. Ìjọba máa wò wọ́n ràn ni. Ṣé rí tẹ́ bá ti mọ̀ wípé àwọn ará bí wọn bẹ̀. Kò dẹ̀ sí chairman tí ó máa ná jiyàn bèbí ìkọ́lé ní báyìí pé igba àwo tá fẹ́ bá ẹnikẹ́ni sọ̀rọ̀ chairman bẹ̀rẹ̀ náà bá sọ̀rọ̀. Àbí members of assembly tó wá láti ìbẹ̀ yẹn kò sí bí náà Nàìjíríà tí ò ní chairman tiẹ̀. Kò sí bí náà tí ò ní members of assembly. Kò sí bí náà tí ò ní senator. Kò sí bí náà tí ò ní house of rep member. Tí ò ní governor kò sí. Àwọn tí mo bá sọ̀rọ̀ nìyẹn kí ló ń ṣẹlẹ̀ àwọn olórí ìletò àwọn ọba àkànkàn bẹ́ẹ̀ náà àwọn wo ló wà lọ́dọ̀ yín.
1: Àwọn wo ló wà lọ́dọ̀ yín.
0: Kò sí bí ṣe ọ̀rọ̀ pé àwọn olówà lọ́dọ̀ yín àti ń sọ̀rọ̀ jù nìyẹn torí àwọn gan pariwo pé àwọn rojú táwọn ọmọ. Àwọn èèyàn ti ń wọlé wọn ti ń jí àwọn èèyàn gbé lẹ́yọkan lé ní èjì ẹ̀ta ẹ̀rin tíjọba ọ̀sẹ̀ kan sí ibi tó ti ń jiyàn gbé yẹn ó ti dàbẹ́ ẹ wá fi mú fínlẹ̀ dáadáa ìbò náà wà.
1: Níbo náà wà.
0: Ẹ lọ bí ìjà káwọn ọmọlẹ́.
1: Ẹ já sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí ààrẹ sọ nípa ètò ààbò lánàá.
0: Gbogbo ọ̀rọ̀ tí ààrẹ sọ lánàá wá wá tá a wọ́ọ̀ṣì ni.
1: Ṣé mọ̀ pé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ní apá Akwa Ibom ó sá máwàá Àbàdàn a sì mọ débẹ̀ òun. Mo fẹ́ ká sọ̀rọ̀ nípa security kí láàrẹ sọ nípa ètò ààbò
0: ilé wa
1: pẹ̀lú gbogbo ohun tá a tún gbọ́ lóòrọ̀ tòní.
0: Ààbò ti mú yẹ̀sì náà ni pé àwọn àgbẹ̀ ti lè lọ sóko láti lọ ṣe nǹkan tó fẹ́ ṣe.
1: Stephen lè ti lọ sóko lọ dá lọ dóko.
0: Bẹ́ẹ̀ni mo ti ẹ̀ wò mí káwọn ti ẹ̀ lọ sọ àwọn gangan fúnra ara ó ti ẹ̀ wò mí kán lọ sóko. Kán lọ sóko tó wà nù ugbó lọ́hùn-ún
1: ṣùgbọ́n ṣé bó ti rí nù gbàtàrẹ sọ kí ni reality.
0: Ẹ jẹ́ kí mi bá lọ tán bá dé àmọ́ kẹ́tẹ́mi ń sọ níbẹ̀ ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bó tilẹ̀ kò kéré mọ́. Ẹ ń bá wo àwọn gbogbo kan wà lẹ́nu ìgbà tó bẹ́ẹ̀ mi fúnra mi gan tó bẹ́ẹ̀ kí n máa lọ tó bẹ́ẹ̀ mi lè lọ kò sì ń fẹ́ kú. Àwọn tó lọ bẹ̀rẹ̀ àná àti ìrí wọn dè ní àwọn tó dẹ̀ lọ ní kọ́lọ̀ 100 million bá.
1: Tọ́.
0: Ààrẹ ń sọ wípé báyìí o àwọn àgbẹ̀ lè lọ sínú igbó kan dáko kan kó nǹkan jáde ní yanturu tọ́ dẹ̀ máa jèrè rẹpẹtẹ mo ní sá.
1: Èmi náà ń gbọ́ lánàá.
0: Tẹ́ bá dákúlẹ̀ ní tẹ́ bá ṣọ́ra gbèsè lè máa bá bọ̀ ǹjẹ́. oko ogbin ni oko osin ni o te ba sora gbi si le ma baba onje tori nkan ti ah ki la fe so se o onje aje le fe so ni o wa aje aje te gbe ni nkan ko todun mewa seyin 1008 ni won ta to daju ko tun so yin 1800
1: eleyi to se daada
0: to daju be
1: authentic
0: 1818 nile to mo le ni bayi te ba wa iru e to da to be yan 25 bar ni
1: eh ilopo mi lo nu
0: 25000
1: ah 18
0: e gbo temi oromadiye ke tele 65 naira ni ko ti 65 naira gan aye bi odun mewa seyin ni ati ran 10 naira ati 20 naira ri nile to mo la re bayi 17 ni
1: ah
0: o ti ja 2000 naira ri
1: ah
0: be ni
1: are
0: mo in pe oro owo niyan nipa oro eto abo aemoye agbe olosin ni on olobin ni to bi jeje lo wa lori oku abi nu poultry e tadala ka mo be tan bi jade to bi awon kan pada leyin pe won ta nkan ti won se awon kan te pe an gbadu abi kan pada ni
1: ah
0: eto abo duro re fun awon agbe kato si fun awon agbe boya ka gba be wo ti ba to sele to ta mabadan lana
1: be
0: lori titi ni o ninu ile ni o eto abo duro re ni kaduna lana bi are se nsoro ti are nso yen ni akoko yen gangan
1: ni
0: je yin mo pa won kan sise bi ni kaduna won wo nu ile won pa ba lele won ji yawo won ji awon meji ati awon bi mefa mi won le bi won lo disin bayi agbopa agbopo are le to abo tin da ibi ti eto abo tin da na ni awon to ni ko lo se isirin ilu iyan agunbaniro ona bi won lo si awon kan ona bi won lo si ipinle abia awon kan bi won lo si ipinle akwa igun won ba moto ona kuro ni badan ni bayi ni samanda
1: samanda be
0: ni kan bi ago mesan ago mewa aro be nigba ti ma fi de onicha be o ti lo si bi ago mewa seri ibi ti adanwo to wa nbe gangan to sele si awon yan adanwo oto ni alaako eto abo to mehe elenkeji titi to mehe gbogbo ibi ti won gba yan patapata ibi ti are se pa mi tetele aba ti awon kankan bere se ni sele ni apa ona be yen ni mi o se tu gba be mo sugbon gbogbo ti en so yan patapata mo le diju wa ko me tetele mo ti kuro nbade la ago mokanla ri
1: te si gbona be
0: ago mokan ki se tale o ago mokanla aro be ni ba ti ma fi di bi ago mefa role mo ti koja blue be yen koda ki se bo pere
1: bo e ti koja gbogbo be on
0: 2019
1: ah ah e sare gan ni o
0: mi sare
1: ah
0: ona da ni
1: ona da
0: 2019 ni mo so fun yin yi be airport o kan meji lotun lo si
1: odun meje seyin
0: odun meje seyin niyan nibe yen sin be ojo ti e tu ro lenu je meta yi lo fa ton fi ri bypass koja be yen ton fi lo bi ni asaba koja ni rorun be yen awon kan ti lojo meta lati debi ti won de yen koko ni pe ka ni pe ona da ni won ti lo koja ogbo yen won ti da ko ibom won ti lo si bende ni gbere won ti sin kan to fe se won ti de ibudo awon agunbaniro sugbon ibi ti emi so fun yin pe laarin 11 si 6 timothy 5 timothy koja yen ibe ni awon si wa lenu e lati 10 lati 9 aro ni bi baye si si 10 ale yen gan de gan won ti ibo si bi ona fi ke nkan ti sele won ni won so onicha ibi ti koja onicha ni nkan bi ago merin
1: e ti koja gbogbo beun seyin ni ni odun bi meje seyin
0: benin
1: ibi to na da de
0: aye buhari la so yi o ki se boye aye jonathan ki se boye yara dua o aye buhari ijoba are ana la so yi o mo ti koja gbogbo yen fi am sugbon ni sin yi bayi ko to te gbe te yan gan wa wonu e be boya orukun ni on ti ma bere se ni riyan ta ni awon ko to wa le ori titi bayi bayi bayi niyan
1: ah
0: jeje la awon arabi yi nbo nígbà tá máa dé iwájú ayé nǹkan bí wọ́n sun oníṣà bí wọ́n ṣe sọ nígbà tó di bí aago mẹ́rin wọ́n bọ́ sí ọ̀nà padà láàárọ̀ 4:30 ni wọ́n palẹ̀ wọn mọ́ wọn kọ̀ nípa àwọn ará bíi àwọn tí
1: lóòrọ̀ ọjọ́ tí nàìjíríà ń ṣayẹyẹ
0: àárọ̀ ọjọ́ tí nàìjíríà ń ṣe birthday tẹ́yìn náà wọ green white green láàárọ̀ ẹ̀yẹ́ ọmọ nàìjíríà rere
1: ó tiẹ̀ bọ́ sásìkò mú wanú ẹ̀mí ṣùgbọ́n ẹ tẹ̀ ẹ́ síwájú
0: ni wọ́n bá rí àwọn ará bíi lọ́nà kan tó bí kan tó fọ̀ àwọn kan gbà wọn gbẹ náà kan tí mo gbọ́ ni bèdè wa initially rubbed wọn kan já wọn lólè gbogbo nǹkan tó wà lára wọn wọn gbà lẹ́yìn yẹn ó yẹ sọ kalẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo àwọn tó fẹ́ lọ ṣe àgùnbánirọ̀ bẹ́ẹ̀ ko pale ori won mo won ti ba pale awon to ku ti won se agbo ba won ko melo kan nu awon yen won de ko won do en ba ri nkan ti yo sele yen a ti mo wi pe awon ara bi mo nkan ti won se
1: won mo ton se
0: awa ni ka gbon emi lero wi pe ona ti o da gugu e mo ra awon to fa ton fi wo ni chalago mewa le awon ara bi ti ri won pe ko pa ni won
1: eh mo bi no ki lo do se pe awon omo te pe won re si ri ilu
0: gangan mo no mo bi ti mo nlo gangan niyan won ti ri pe copper ni won won le ba ti fun won laso won le ma sugbon oro ti won ma so sira won eh where them post you oh which school you go okay awon ta okay ko si wala idi ti won se ma yan copper mu yato ni pe olomo ijoba ni ijoba oni fe itiju wi pe won mu eni ti o fe lo sin ohun so ijoba lo ma ro owo yen san nkan to se ma mu copper kiri ni yen sugbon mo ti soro ri lori oro NYSC ninu iwe temi pa kini yen ti lakoko yi
1: ka pa ti
0: awon to ba njade owo te ma fun won ni ososu yen fọdún fún oṣù méjì láyàn ẹ kó fún wọn kọ́ lọ fi bẹ̀rẹ̀ ayé wọn ju tẹ́ fi máa fẹ̀mí wọn wéwu lọ nysc dá o mi ni kò dá o ṣùgbọ́n ẹ máa ń ro ọ̀tún mọ́ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ewu tó so pọ̀ mọ́ kínní yẹn ti fẹ́ ju àǹfààní ibẹ̀ lọ kò lè fẹ́ ju àǹfààní ibẹ̀ lọ kí ló ṣẹlẹ̀ a fẹ́ lọ sáàvù ló wá di gbàǹdẹ̀rọ ọgbà kìnnápà ṣe é kó rí bẹ́ẹ̀ kókó ni pé ẹni bẹ́ẹ̀ kí n gbéṣẹ́ gbé ọ̀rọ̀ tí ààrẹ sọ nínú ìwé tèmi gbogbo ààrẹ sọ láàrin wúrowúro ni kò sọ̀rọ̀ kankan tẹ́fẹ́ mú bẹ́ẹ̀ pé eléyìí òótọ́ ni ó dàbí ẹni pé ààrẹ ń ṣe àkóso orílẹ̀ nàìjíríà míì tí a àdírí tó yàtọ̀ sí nàìjíríà tí èèyàn ti ń gbé.
1: Ìta rẹ̀ ń sọ ṣé tabá ní ká gbé yẹ̀wò pẹ̀lú reality àwọn ọmọ nàìjíríà ṣé ẹ sọ pé
0: kò bára mu ni ọjọ́ mélòó kan sẹ́yìn ààrẹ ní pé wọ́n fi ń dá àwọn ìlú lójú pé lẹ́yìn tán ti pariwo pé owó mọ́tò wọn pé òun á rí nǹkan ṣe sí ó dẹ̀ ni pé láti ọjọ́ kìíní oṣù kẹwàá yẹn tó jẹ́ àná yìí pé àwọn nàìjíríà máa rí ìyàtọ̀ ọ̀tún ókè mo ṣe gbọ́ kìíní yẹn kí ló ń sọ nígbà tá a gbọ́ àwa tí ẹ̀kọ́ ròbí ọ̀fẹ́ ni pé subsidy máa padà
1: gbogbo ẹ̀ ó wà lẹ̀ rẹ̀
0: nígbà tó ń sọ kàndàkàndà náà tọ́jú sí ng àbí kí náà pé kí nìyẹn gbogbo ìranù wọlé ń bá kiri cng yìí kí ló ṣẹlẹ̀ cng ò lè ran ọmọ nàìjíríà lọ́wọ́ ìjọba fúnra rẹ̀ fúnra yẹn tágẹ́ẹ̀tì pé àwọn fẹ́ pààrọ̀ ọkọ̀ mílíọ̀nù kan tó ní ọ́tá máa lo cng nínú 1 million tẹ́lẹ̀ fẹ́ 120,000 lẹ́yìn ṣe 12% 12% nínú 100.
1: Wọ́n máa ń ṣèlérí pé àkáfọkànbalẹ̀.
0: Ẹ̀fẹ̀ṣẹ̀ ìlérí yìí ṣe ìsọkúsọ wúrowúro ni. Ẹni tó ti lo ọdún mẹ́ta ṣe ń gbọ́ mi hàn àti oṣù bíi mẹ́rin márùn-ún lórí ipò kò lóde máa ṣèlérí mọ́. Má máa sọ wìwìlì mọ́. I have mo fẹ́ máa gbọ́. Gbogbo ọ̀rọ̀ tí ààrẹ sọ lánàá báyẹn wìwìlì ṣe kíní kan wìwìlì ṣe kíní kan wìwìlì ṣe kíní kan.
1: Ààrẹ sàn kankan lánàá.
0: Ok.
1: Wọ́n ní pé lóòótọ́ àwọn mọ̀ pé ìlú òṣèlú.
0: Ẹjọ́ mo fẹ́ fọ̀rọ̀ kankan o. Nígbà tó bá dọ̀rọ̀ orí CNG sí ń báyìí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ti kíní kákàkiri pépà láàárọ̀ ẹ̀ báyìí pé àwọn gómìnà nìkan mú. Tẹ́tẹ́mi wá ń sọ ẹjọ́ nítorí Ọlọ́run. Ṣé ó jẹ́ pé wọ́n ní tiwọn lára o? Ṣé gómìnà ló jẹ́jẹ́ CNG ni?
1: Ìjọba àpapọ̀ ni.
0: Federal government láti ẹnu president ló lè jẹ́ CNG. Ṣé nǹkan gidi kankan tó ní ìtumọ̀ tó múlá káyà dání láti bẹ̀? Àwọn nàìjíríà fẹ́ sọ̀rọ̀ pé kò sẹ́ tó tọ́ báyìí lọ fún tẹ́ fi sọ̀rọ̀ ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn máa ṣe CNG. Ṣé ẹnìkanlẹ̀ máa bí àwọn gómìnà? Bá ṣe máa ń sọ ni ask your governors. Ṣé gómìnà ládìbò fún fúnpọ̀ ààrẹ ní iṣẹ́ gómìnà yàtọ̀ iṣẹ́ ààrẹ? Ṣé gómìnà ló ní subsidies gan ni? Tẹ́ bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó epo ẹ fi gómìnà sílẹ̀ ààrẹ báyìí nìkan fèsì tààràtàrà ẹ fi gómìnà sílẹ̀ torí wọn kálukú ní iṣẹ́ lábẹ́ òfin kò sí nǹkan tó kan gómìnà kan pẹ̀lú owó epo.
1: Kò sí nǹkan tó kàn pẹ̀lú ọ̀rọ̀ CNG lẹ́sọ̀rọ̀.
0: Kò sí nǹkan tó kan gómìnà pẹ̀lú CNG.
1: Àti ẹ̀dínwó owó tí ìjọba àpapọ̀ ṣe rí. Ṣé ń gbọ́ mi
0: ọ̀rọ̀ ọ́ìlì ọ̀rọ̀ kan tó ẹnájì nǹkan kan mẹ́yàn ọwọ́ federal government ló wà 100%. Máa ná fẹ́ pín oil block. Ẹgbẹ́ kí gómìnà kan nípò ọ̀nà fẹ́ pín oil block rí. Kò pọ́sibù. Tọ́ máa ná fẹ́ ta epo rọ̀bì. Ẹgbẹ́ kí gómìnà kan lọ́nà fẹ́ ta epo rọ̀bì rí. Federal government ni. Tọ́ máa níbò kékeré kan ṣe owó. Ṣé gómìnà ló sọ pé subsidy is gone? Gómìnà kọ́. President ló sọ. Nígbà tí ẹ fẹ́ ni ẹ fẹ́ kó wàhálà subsidy is gone lẹ̀. Ẹnìkan náà bá gómìnà. Arodan ni yen mi o gode be
1: Arodan
0: Arodan la so la re fe fun wa are ni ninu wi temi o are lo kuna lori oro wi epo to ba de fe gomina ni ti e o sugbon to ba je pe lori oro wi epo ni Bola Ahmed Tinubu ni ka buso laso
1: ka mu wa bayi
0: o lo ko wa sinu yoyo yi baba e wa e ja jo soro ki lo se ba fe bo tanu ile e ma ran wa si gomina te ba ni pe oke o eh awon secondary school ri ba kan o kini kan kan awon titi ri ba kan ba kan hospital ri ba kan ba kan kishe hospital yi si yi chu hospital adio yo kan kan boyen ri ba kan ba kan se yi makide ni ka kola so loju ese
1: are
0: gomina ni ka kola so fun yen sugbon lori oro owo yo ipo Bola Ahmed Tinubu
1: awon ni ka mu
0: ko se te fe mu leyin yen
1: je boya won de ti wa ni ajosepo pelu awon gomina
0: ofin ni mo nso
1: ofin ni
0: nko ti constitution nso niyan se constitution mi se on kaluku fun
1: lototo ileri tan wa se fun awon egbe awa kan pe awon egbe won mo ri
0: ileri e lo fokan bale na ni
1: ka si lo fokan
0: bale missed call se gogo laso ni e ka kuro e ka bo le nbe kan ma
1: bi ramara emi mo wo kan ba ba ti se ileri ba ti wonu iwe bi pe won ti se ni
0: ira o iwe kan na fi nse ileri ase na fi nse ileri
1: ase
0: te ba ti so ka se gun
1: oro jade
0: ase tele toro ba ja toro ba ja ta se o tele so ku so ni oro ta se ba tele ohun gangan loro oro to ba jade lenu eyan ti ase o tele wuruwuru ton kan mi wuruwuru lasan ni
1: oda mo fe so kan lekan eyo ninu ara awon oro ti ijoba papo are ti won so lana won ni pe looto awon mo pe ilu senure won si so pe nta won ba nle o ka si ara mo si mo pe ko sa awon ni are alakoko ti kokoko so pe nta won ba le nta won ba nle ojo wo la fe bonu ki awon adari wa ma ni nta won ba le
0: se alai ni kan se ni de pari osu
1: eyin wi o
0: emi so
1: to
0: are to ba nikan se idunu e gan ni pe ko ba nkan to buru nle
1: npe challenge yen
0: fun mi nkan to wa nle yi o ngba ti mo di awon ilu npariwo ni pe nkan senu re nkan ko n wa mu iderun de o ni ro kan to ti pa fa awon omo ilu to pe awon kan na ti oluyi na ti gbe mi
1: irawo
0: pe nkan to ba ma da koko le baba laro ni
1: eyin na so
0: mo mo ni
1: e mo
0: mo mo
1: e ṣugbọn won ni pe ki wura ko to di nta nse o ma la ina koja
0: emi eyan la so yi
1: emi eyan
0: be ni
1: oh
0: e se koko to wa nbe ni pe bi are se de loju ese won la nawo to po lori subsidy pe ko to de fa ni pe awon kan ji owo nbe abi
1: be
0: ni so ko so tan so fun wa ni yen pe won gbe lo si kutonu won gbe lo si nije won gbe lo si nikan nje bi are se de yen bara ko pe oga customs mo fe kojuja si e sugbon ki to kojuja si e mo ko fe fun eni anfani kan na anfani yen ni pe kini nkan na ti o nilo lati ri pe daju daju o ko si kankan kan to n jade Nigeria lo si bomi mo ko to ba fe ma fun e emi na fura mi na ma wa gbokan le awon kankan kan to ni mo ti ma fi ma track nkan to n lo me bó ṣe ọmọ ẹgbẹ́ lásán world chairman ní àwọn world tó wà bẹ́ẹ̀ lásán tẹ bá rí nǹkan jẹ́ kí n gbọ́
1: tẹ bá rí nǹkan
0: jẹ́ ẹ̀jẹ̀ pé tírélà kan kọjá ó gbépo lọ sí ibi kan jẹ́ kí n gbọ́ bó ṣe sss
1: chairman ìyẹn ni pé tán bá ń tọ pínpín rẹ̀
0: ẹ máa gbọ́ sẹ́ẹ̀ bó ṣe sss kò sí local government náà tí ò ní sss office kò sí local government tí ò ní police station kò ní local government ò ní civil defence unit ẹ̀rọ bá mi wọ nǹkan tó ń lọ bẹ́ẹ̀ èèyàn nìyẹn èèyàn lè ṣe bí èèyàn kí ààrẹ fúnra ẹ̀ náà wà ní drone
1: káwọn náà ṣiṣẹ́ ààrẹ
0: tó gbé villa ní drone yẹn náà tí wọ́n máa operate yẹ tó ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ tí ààrẹ bá sọ fún wa pé nígbà tí èmi dé wọ́n fi $1 trillion ṣe subsidy ní ọdún ṣùgbọ́n nígbà tí mo ti gé àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó wà níbẹ̀ mo ti sọ di $500 billion $500 billion tá a ti wá rí gé lórí èèyàn ohun rẹ̀ lódidi UCH ti ń dàgbà àfẹ́kọ́ UCH mi sí ìbàdàn àfẹ́kọ́ OUTH mi sí ọ̀sùn àfẹ́kọ́ lutu mi sí èkó
1: wọ́n sì ṣe ń sọ́kàn mọ́ ọkọ́
0: ìṣòro ẹnu lásán wọ́n ń sọ lẹ́nu ìwájọ́ kí wọ́n fi dígà lálẹ́ ni ta ló máa láre ò ṣe dáadáa UI wà ń bẹ́ẹ̀ afẹ́fẹ́ UI díẹ̀ sí kan bere se ni se awon courses bi robotics bi AI kan kan be yen to de nko awon eyan bo se nse loju ese be to wo wa le ti se pe UCH be le se de UCH ko mu lo na osu merin ko sina de ni eleni bayi owo buru o tan so UCH ju private lo owo tin UI in gba nsin bayi yapo wo ni ba ta de de lo ni UI in gba
1: pere teni
0: be ni awon kan ti mi ba ti yara dura de o be bo ni 75 naira ko so be kini kan se kini kan ko so be kini kan se kini kan o de sun seyin o ge 65 naira para
1: o sun seyin
0: ngba to de o ba vat ni o ba so je se be vat soke o da vat para gbogbo wa la yin de ni ile ni ye nkan ti rada fi se joba ojo odun meji lo sugbon gbara bo se de bi ile ba ya si be se ni je mu ko tun joba
1: pe bo won ti dori o
0: se ba ti wa n gboro so ku so pe e fu alakoko di eyan ijoba be ijoba ara nu ni
1: tan ba nso pe
0: e fu alakoko ijoba ye ti n ran kan sapo lo n je be tori ijoba ti baro nkan sapo ojojumo Nigeria n pawo
1: odun meta le se ko ti to asiko
0: en se ri bo ba se n soro lana yen ko to dun mi pe mo wa nu studio yin lana mo n sise kan nu studio yin lana a se ise funi fe tin kan ni mi n gboro are mo to ro are ma n ran mi ma n fo mi lori mo loye oselu dada so ba se n so yen o n kan mi lara o n kan mi leti
1: so
0: n ja mi je sugbon ni mo lati se nkan ti mo ba se n gbe lana mo parora e mora mo gbo o de dun mi yan mo se gbo to mo kere pe mo wo se 20 minutes ni mo ye bo bo se ni ba se se tan ba ti are soro tan tani ki n so nkan ti mo fe so mo ni my president is a waste of time are ko waste ki se pe lori ana yen for the past 3 years plus are ko waste time wa Nigeria ni
1: se n so pe won ri nkan kan bayi
0: eyen so nkan ti a ti se
1: e
0: so ta ti gbe se gege bi awon Nigeria e so for do meta yi
1: never found e se are na ni mo ni mo ka college won ni
0: leyin yen ko ki to mamule ko kan
1: o ye ja be
0: e po titan e se seri never found yen ninu iwe temi e ka na fi se fa awon Nigeria tori won ke bomb buru kan sabe never found ta mo lo de mo never found yen tori pon la awon tin ya won won na fun yan lowo tori mo tin ya awon eyan lowo owo school wa lo soke bi lopo merin marun mefa to fi dori mewa lawon school mi
1: a minimum wage na nko
0: e te minimum wage lo soke pele meji owo school lo soke pele mefa se gbogbo olu lo n gba minimum wage e da
1: so gbogbo olu ko
0: ke mele ni kini percentage awon ise ijoba ko to 10%
1: to ninu awon osise
0: ni awon to wa Nigeria so to 10% LF times 2 o le die fi kun titi won e wa gbe wo school lo soke bi times ilopo ti o se ma si mo tele tele ni UI mo ma so ma le si ma so fe to ba so be ro mo pa medicine won be 400 40000 ni tele tele minimum wage o so kan ati da kan onu meta o so to ba tele e ti sanwo school mo kan fun medicine to de pon lowo ju nbe
1: to n lowo ju
0: nisin yi bayi medicine ti n gbe nule 400 bi owo osu osu marun le ma la o le losu marun te ma lati jambo ke to le lo
1: san session abi semester
0: session
1: to do
0: e wa ni be no e to ba ya yin lowo se o fe fi yin sinu oko gbese ni world bank n se fun Nigeria won ye Nigeria lowo ti Nigeria ni ilu ti Nigeria le fi ti joba o fi se kankan kan to ni tumo world bank ko sase se won mo ko to n se won so na won so ojo la Nigeria su inu oku eru ni de pe ta ba ni are ti nu e ba
1: sa won ni abi ijoba papa ba won ti n bere
0: awon na se wa won se wa won fe ka goke won de ra awon ijoba to be ninu iwe temi ku won fe ju la kayi won lo o wa ro bi se di won lo fun fun awon kan te be
1: jeje
0: won mo joko world bank ko mo be nkan to na fe fo owo yen se nkan ti oni tumo ni won ka bi won se fe gba $1.5 billion
1: kan
0: ani climate resilience ejo ki lo je be
1: emi na ojo ojo abi igbo
0: na ni pe ikeji won ni pe social intervention lo je be
1: kara le de gbogbo wa ati
0: mr sun mi e to lisi na shilo kisi to mi elenketa won ni early child growth
1: awon mo le
0: $500 million o je $1.5 billion won de se ma gba ruwo so nu be yen won gba kan ni esi $800 million je ko tra fi yen se only to support girl child education
1: e jo to wa awon
0: mbi mi to support your nkan ti o se track ti o se topepin nigba ti gba ni gba loan ti e o n gba ni boki afẹ se enugu port harcourt expressway loan to gba yen won de fi sorry project yen eyin gan le wa so boki ilu le ti gba ibo ni se ti de sugbe le yi ba nkan ti o se topepin won gba de mo ma ro si won lofun ni tori pe ti joba ba de lola a le nira fun die lati dide owo na fi n gbe joba dide
1: owo
0: ite fi ma fowo tun se e fi ma ro bi sesan ni old bank mo nkan tan se
1: ego
0: e kukusi kudi
1: mo fe bin your own assessment of the government mo binu e je n pada si yoruba
0: erongba si yoruba
1: lori ijoba papo lati odun meta to si county pelu ba ti se se ojo bi ba se pe grandpa to le kan si grandma abi grandpa en pe le ma pe wa be eyin o ni ti le nto lo tinu bu se won ti mu nkan pato kan se to yanju
0: e ma je kin dawon oro yi e ma binu ejo te ba ti se ojo opo le e bi awon ara le
1: kin order a bi awon ara le e seun e ja pada si inu pe
0: ti awon ara le ba down
1: te ba ti down
0: mo ba e wa le
1: oda yin ara le to ba ti to asiko a pe number 3 into eyin ati oloye san ni bi ni ibere yi awon osise ti bere iyanselodi
0: ojo
1: meta
0: e se
1: won la won fa ijoba leti
0: oro yen oro to je wi pe o to je ki awon Nigeria foju si awon bi osise lara sugbon ta ba tu wo daada a ri pe eko gbona fe suru se won ja fun wa ni
1: abi
0: won fe se be ni pe won ja fun wa ebi ngba pe ti
1: won fe se bi eni
0: be ni oro wa nbe
1: ta le ma tu
0: ẹni wípé ẹ fẹ gùn lé ìyanṣẹlódì nínú ìwé tèmi ní ohun ìtìjú ni fún ààrẹ tó ní gbogbo ààrẹ táàrẹ sọ lánàá ọrọ bílù ti da igbá àwo nǹkan kan bẹ́ẹ̀ yẹn ni ọjọ́ kejì wọn dẹ ni wípé òṣìṣẹ́ láǹfẹ́ lọ sí ẹnu ìyanṣẹlódì ṣàìbó fi hàn bẹ́ẹ̀ wọn dẹ ẹ máa sọ wọn ní nǹkan tí ààrẹ ń ṣe yàtọ̀ sí pé ó mú ni rárá wá ó tún ti ń fa ìpèníjà ọpọlọ fáwọn orí àwọn ti ń táṣì
1: orí àwọn ọgbọ́n
0: tí wọ́n sọ bẹ́ẹ̀
1: lẹ́yìn
0: ìgbà tẹ bá gba owó báyìí owó tẹ bá gba owó oṣù báyìí kò tó gbọ́ bùkátà kan.
1: ẹ gbé gègé àti tákàdá lè
0: ní ẹ máa gbọ́ owó oṣù lásán kò sanwó lé mọ́
1: bẹ́ẹ̀ni
0: owó oṣù lásán kò bọ́ ọmọ mọ́ owó oṣù lásán kò sanwó skul mọ́ ẹ bá fẹ́ kọ́lé bàdàn ló ń kọ́lé fún yan nàìjíríà báyìí ni àfi miraku
1: iṣẹ́ ìyanu kò ṣẹlẹ̀
0: owó oṣù lásán ò gbé lọ síbi iṣẹ́ bọ̀ fóṣù kan mọ́ wọn ló ti ń yí àwọn wíìrì pé fún ìdí èyí àwọn fẹ́ bá jọba mú nǹkan lẹ̀ wọ́n wá ní pé ìgbésẹ̀ láàkọ́kọ́ ni pé àwọn fẹ́ gùn lé ìyanṣẹ́lódì fún ọjọ́ mẹ́ta wọ́n ti bẹ̀rẹ̀ lé ní ibi tí mo ti sọ pé ọ̀rọ̀ wọn gba afurasí ni pé aláàkọ́kọ́ nínú ìwòye tèmi ìbàjẹ́ bá nlc bẹ́ẹ̀ ni torí nlc kan ló ń ṣe kínní nlc tẹ̀lé kó léwájú ẹ̀ àwọn ẹgbẹ́ kan ẹgbẹ́ pẹ́pẹ́pẹ́ lábẹ́ nlc ló wá dìde bóyá wọ́n rò wípé nǹkan ẹ̀yìn ti fọ́mọ́ nlc lápò bí káwọn jàjà ara wọn àwọn ṣe ti lábẹ́ nlc.
1: sẹ́yìn sọ pé ẹnu nlc ti jẹ́ dòdò wọn kò gbódò
0: mọ́ni. bẹ́ẹ̀ náà jẹ́ dòdò ṣùgbọ́n mi sọ pé ìbàjẹ́ bá wọn àwọn olóyè kan ti jà wọn jà kan fún nàìjíríà ti pẹ́ tí wọ́n jà wọ́n dẹ̀ ti ní a máa jà lórí owó epo wọ́n náà máa jà láti 500 and kínní kan náírà tàbí ìgbà tí ìjọba yìí dé wọ́n ni ti 5 náà bá wọ́n gbèsè 500 ó lè gbèsè 600 700 báyìí wọ́n fọ̀ ni a máa jà náà ni àgbọn kankan lórí ti owó náà a máa jà náà ni wọ́n ti ní over half ti ń san band A báyìí.
1: àwọn sọ bàdé àṣírí náà
0: èmi
1: wà lára wọn
0: ẹpẹlẹ síwájú ẹpẹlẹ gbogbo àwọn tí ó kù báyìí nígbà tí january next year olúwa máa san ààrẹ gbọ́rọ̀ ẹ̀ náà sí.
1: lọ́dún tó ń bọ̀
0: bẹ́ẹ̀ni
1: ó dé tán
0: ìjà àkọlọ́run dẹ̀ mi sí ìṣe bí october láwa yìí
1: tí october
0: bá ti lọ november tẹ̀lé december tẹ̀lé báyìí january 1 bàndé bàdé everybody
1: 225
0: naira bàdé bàdé ha ni o kò sí bàndé b kò sí bàndé
1: ha
0: bàndé ha ni kan ni 225 naira per unit àdúró ẹ̀ náà sí bó ti yẹ jẹ́ wípé oníṣẹ́ iná ni wọn tó pẹ̀rẹ̀ ní ààrẹ ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ nlc báyìí ìyẹn jó àjẹrò nue ló ti wá ó ti ṣe ààrẹ nue ló tó lọ ṣe ààrẹ nlc ààrẹ rẹ tó jọ àwọn kan wá dìde wípé nínú ìwòye táwọn kò lè máa pápá ìlọ ṣùgbọ́n pẹ̀lú nǹkan tá a ti rí àtọwọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tẹ̀tẹ̀lẹ̀ èmi ò ní fòfàyọ̀ lójú ẹsẹ̀
1: báyìí
0: pàtẹ́ràn ó máa ṣàǹfààní fún gbogbo wa wọn ní kí ìjọba dẹ̀pọ̀ padà sí 500.
1: bẹ́ẹ̀ni kára tiẹ̀ dáwọ́
0: lójú ẹsẹ̀ 500 kò sọmọ nàìjíríà náà tí ó ní jà fún yìí so nínú ìdẹ́mi wọn ń jà fún gbogbo
1: olú ṣé yóò ṣìṣe
0: ṣe kò sí ìrántí òṣìṣẹ́ o òwe mo sọ fún yín pé ààrẹ kan dẹ̀pọ̀ padà sí 65 naira gbogbo olú tó dẹ̀ fi wà lórí ipò kódà tó tiẹ̀ di pé ìlera ẹ̀ gan ò gbé mọ́ gan tó bẹ́ẹ̀ nìkan sì gbàṣẹ lọ́wọ́ ẹ̀ 65 naira in lower throughout. And the credit day, and then like 1,500. Shall be angle you want job? You should be looking at the one job.
1: Oh,
0: we should be girl any. Be machine solo. But you got here now, city from a tele tele. Or one old ifura.
1: Ifura look like bad.
0: Allow corny. Ellen Cage, you need me. I want you one sorrow. You know what I'm fair goonly, and she'll do. Fun ojo meta. Ije awon ojo la ojo meta yen.
1: Eni
0: Saturday, Sunday.
1: Won sise lo da ko.
0: Ejo se ti se an lo bi se ni jo Saturday ati Sunday.
1: E
0: ka san de
1: boya at itesiwaju.
0: Se mo ni oro yen be yen bayi o. Ah mo bi ta fe gbe si ninu iwoye temi ojo kan.
1: Ojo kan ni.
0: Ere ma wo gan o sise ijoba gan Friday gan mo lo mo gan
1: so. Aji fala fala.
0: I was a guitar in your Friday.
1: O dawo long.
0: Rojo ben na wa re mu. Sugbon mi
1: ti. Sugbon
0: no lo tele. O no ko si dadan Monday to nbo bere.
1: Ah.
0: Sugbon to ba se le bojo Sunday yen. E ka ti fi won le se. Ebi ko ronu ju ni ma da mi lo opo da mi lo.
1: O ye mi yen. Betin lo ye mi.
0: E ja fi won le. Monday de tan. Won ni ba le sati ojo ale ojo Aiku ojo Sunday ni yen se le di won ma pari ko si wala agba fun won tan ba pari e to ba je ro pe ati fa re leti
1: are o gbo
0: pe un pe o ti lo baba kan se si
1: ha oluwa se onu
0: pe ka lo musuru pare ada wa lohun laipe lai chi ni se mo mi ti se mo ni o si loju ese n te mi ni yen sugbon da pe leyin ojo meta da se o ati kilo fare ati fi faleti to ba sele be ko gbe igbese akokankan a ma fun ni ojo meji si ko fi ronu si be lati joru o atojo ru ojo Wednesday to ba ni wi pe ohun bo ti wa o a sese wa gun le yan se lodi alai lopin ko tejo lose meji lasan ma da igbo ke a nbo bi kan ni
1: so e wo pe e ka di ojo ka duro dojo aje na
0: mi ni film ni
1: film ko
0: sugbon mi lo se be ki se film awon lo ma so bo boya film ni won don se fun wa ni o abi ki se lale yi lori kini kan
1: awowo ton
0: se mo lale yi lori kini kan bo ye o na fe fun wa ni o abo fe ja fun wa lo to ni o eh kan to ba so leyin ojo meta yen la fi wa mo boya
1: se ma e ja sare so nipa oro atiku o ni pe o se le ri pe ohun ma je ki makarurubu en ko dopin ohun si fun ajo eleto dibo ile wa INEC lominira mo wa bere lekan mo ni sara lominira tele
0: e se oro to ti e so po o soro lori epo
1: eh
0: o soro lori ina o soro lori autonomy o soro lori INEC ati idaduro INEC ninu oye temi ko si nkan ti a se nso nbe INEC ni gbedinja to po
1: yeah.
0: INEC nu buye temi de ba ko fi gbogbo ara da duro.
1: Oh, da duro to. Se ese won mule bi omo ti se
0: korin. O ye ki won da duro sugbon mi pelu awon kokokan ta awon na ti se. Awon na wu abi en to fe da duro tan.
1: Independent National Electoral Commission.
0: O ko la so ni yen. Ta won SIEC na, ta won state to se local government election. Ana be ra won ni kini kan State Independent Electoral Commission. Kan fe se election general election ni next week to buy 9 kilo machine to ba ni gomino to fe lo for second term o fe se government election leni party o lo ma wole ni gbogbo local government ati gbogbo council wa to ba ta ese ni kan ma wole
1: ese ni
0: to ba di mo lo se ti
1: awa yan la mo dibo
0: to ba di mo lo se ti gbogbo la wa di bo janle e ba bere pe kilo o sele fun ti INEC ilu gbon si
1: ben
0: sugbon awon kudie kan si nsele bi mi se ma nso are to wa lori ipo nsin bae emi gbagbo po wole looto emi gbagbo po wole looto ko to de se wole ni pe won se awon oselu kan to ni agbara to ni to laka ki gidigidi ti won fi awon kan te pera ni alatako se
1: won se oselu won se dada
0: oselu awon kan te pera alatako pa na dije fare to je pe nipa ta wa tan na si ta wo dada are to wa lori ipo igbo ise awon na se ẹni ẹ ṣe rìn kí ilé ni ẹ pọ́n
1: náà
0: ọgbọ́n ọ̀nù náà fi pín àwọn olóṣèlú ẹni tó ṣe ìrìn kiri ni mo fẹ́ ṣe ààrẹ náà ṣe ń gbọ́ mi
1: kó lè ṣe ṣe
0: ó ṣe ìrìn kiri léni ṣe mo fẹ́ ṣe ààrẹ náà ṣe ṣùgbọ́n nígbà táwa wo dáadáa délẹ̀ délẹ̀ àrígbé iṣẹ́ ààrẹ tó máa bẹ lọ́wọ́lọ́wọ́ ló ń ṣe tóróhun ló ṣe táàrẹ fi wọlé lọ́ọ̀ṣì ó tún fẹ́ ṣe pàdàbákà rẹ yẹn wọlé lọ́ọ̀ṣì
1: ní ọdún nínú
0: ṣùgbọ́n olóòwe olóòwe ni
1: ó
0: dẹ̀ yé àwọn olùdáadáa
1: ṣùgbọ́n
0: mo ṣe wò ó fọ́múlà yẹn ò lè work lọ́tẹ́ yìí èyí tí òfin lè work ẹ̀ka bíṣẹ́ ibẹ̀ kan torí àkókò kókó ni wípé nígbà tí wọ́n ṣe presidential election ní River State mo ti máa ń sọ̀rọ̀ yẹn ti pẹ́ ẹni tó bá fẹ́ wọn bíbá yìí kó wà bó ṣiṣẹ́ máa inec ni bó ṣe gbá ó wù mí kúrò mẹ́rin bàbá kí n máa sọ gbà lójú báyìí kó rẹ̀ ètò máa gbọ́ sódà àmọ́ ọmọdé ká mọ̀ bá àwọn nàìjíríà kan fẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí irev fi yé wa ìyẹn tẹ́lẹ̀ tó bá dìbò tán tó máa ń fi sí pé ètò èsì ìbò rèé o wípé ẹnìkan ló wọlé nípínlẹ̀ rivers nígbà tí òkè ṣìjẹ́ gómìnà gbà yẹn ṣùgbọ́n ìgbà tí inec máa kéde ẹni tó wọlé fún ipò ààrẹ nípínlẹ̀ rivers bọ́lá tinubu ni wọ́n dárúkọ ní orí irev dì ní ilé ní ibẹ̀ ọ̀tọ̀dẹ̀ lẹ́ni tó wọlé ńbẹ.
1: taláwa gbàgbọ́.
0: inec ló ṣe nǹkan burúkú irev ò parọ́ tẹ́wádẹ̀ wo result sheet yẹn ìwé gbogbogbò pé òkè gbogbo result wá láti rivers state rí ọ wọ́n ti yọkọ́ tẹ ẹyọkan sílẹ̀ tẹ́wọ́n nǹkan tó wà lórí irev ló wà ńbẹ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kan nǹkan tó mọ iyan ọmọ ọdún méjì yìí ò gbọ́dọ̀ kùn náà kùn kalẹ̀ síbẹ̀ èkó kò kùn gbáà ni ọmọ ọdún méjì tó máa ti ń gba owó ẹ̀mú bí ó yá bọ́ ṣe ń kọ háàrè bọ́ ṣe ń kọ bíìrì wọ́n kún kùnùkùnù ni wọ́n èkó kò kùn wọ́n pèntì wọ́n pa á ládàá ní àpọ̀dà lókun mo rí o kì í ṣe pé mo gbọ́ mo rí ẹni tó bá fẹ́ béèrè àfihàn bó kódà mo download ẹ sórí fóònù
1: mi. ìyẹn wá ń ṣàtọ́ka pé àjọ
0: inec. wọn ti wà ní bọ ṣe rí kíní yẹn kì í ṣe bá inec fúnra rẹ lèmi fẹ bú àwọn ọfíìsì ta ló kún kíní yẹn. nínú ìwòye tèmi tí
1: n
0: bá jẹ ààrẹ ilé ní báyìí máa investigate kíní yẹn bọ̀dẹ̀ máa ṣàjẹ́ ni ẹ fún treason.
1: bóyá kẹ jáde
0: káyé ẹni yẹn fẹ plan kù ní nínú ìwòye tèmi.
1: ṣé ká bẹ̀rẹ̀
0: polongo. tẹ bá máa ṣe báyìí mi.
1: ara iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà gbẹ̀mí sí ẹ wo ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀ ni ẹ ti ń gbọ́ láti àtàtàrọ̀ lórí ìkànnì kànga agbọ́mọ̀gbẹ̀ wells radio 89.3 FM. àfẹ́sáré
0: mr adémọlá ọ̀tẹ̀ láwọn olùmí lánàá ẹ̀kọ́ náà àwọn kọ́lá sí wa ọ ti máa fi lè gba fọ́ọ̀mù pàwọn ọ̀jọ́ láti gba fọ́ọ̀mù president sílẹ̀
1: ìgbé tí wàá gbà fọ́ọ̀mù àdìjà. àfẹ́sáré dókè náà lọ sójú ọjà náà nígbà tá a bá dé ìpè nọ́mbà síta ìwà bìyìn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà nǹkan pàtó eléyìí ti ẹ̀rí tí ààrẹ wa tí wọ́n ṣe yanjú ẹ mọ̀ jẹ́ kí a ṣe kíni ká parọ́ ẹja sọ bó ti tó
0: ẹja
1: dé wọ́n tiẹ̀ ti ń pè ẹja mọ̀ tá sì sọ bàbá dé látòjú ọjà náà ẹ mọ̀ yìí kúrò ń bẹ à ń bọ̀ náà.

0: E kaabo pada sori eto agbeyewo iroyin agbomogbe lori kan ni kan ga agbomogbe eyin o mu ni pe nigba ta ba pada de lati oju oja in pe number ta bo tle je pe awon eyan wa tin pe sugbe je pe number star tori awon ti won ba ni number wa ni e ba fe dasin ta so lati aro 0916893 1000 0915333 4893 tabi 0911 3 lọ́nà mẹ́rin 893 kíni nǹkan pàtó tí ẹ rí tí ìjọba Tinubu ti ṣe. Ẹ̀lọ́ ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
1: Alàgbà Ráyé Rájì láti Ìlọ́ra tó ń sáyé sọ̀rọ̀.
0: Ẹ ṣeun láti Ìlọ́ra Alàgbà.
1: Bàbá wa Tinubu wọ́n gbìyànjú lẹ́nu ìgbà tí wọ́n dé. Wọ́n ṣe nǹkan mẹ́ta tó nílá tí àti parẹ́ láyé. Kí ó lè má ṣe é ṣe.
0: Alákọ̀ọ́kọ́.
1: Ìkíní ni pé nígbà wọn yọ owó ìrànwọ́ kù lórí owó epo, wọ́n fi agbára fún àwọn gómìnà tí wọ́n kó owó fún wọn. Owó tí mo fẹ́ kó fi yíyo, ẹ ṣe bó bá ti wù yí, nǹkan béèrè bẹ́ẹ̀ ti ṣe. Nǹkan àkọ́kọ́ tán ti yẹn. Ìkejì, ó ní pé nígbà tí wọ́n yìí, àwọn ilégbèé máa ṣòfin kìíní kejì tó yẹ kó jẹ́ checks and balances. Tọ́yẹ̀kọ́ jẹ́ ọ̀yọ́ méjì faraàfin wọn. Bàbá wa Tinubu lágbára lórí wọn débi pé àwọn eléyìí máa sọfin gan wọ́n ṣe bẹ gudugudu méje yàyà mẹ́fà. Débi pé wọn ò rí òfin kankan lójú pé national anthem mú wa wọ́n wá dá wa padà. Àwọn òrí tuntun gbé jáde etí a ti ń kọ́ ńgbà táwa wà ń kékeré ni wọ́n dá wa padà tá à ń kọ́. Ó di méjì tí bàbá wa Tinubu ṣe. Ẹ̀kẹ́ta tún ṣe ni pé ní gudugudu méje àti yàyà mẹ́fà. O ní pé owó sìmẹ́ǹtì tí báàgì kan jẹ́ ẹgbẹ̀rún méjì, wọ́n sọ di ẹgbẹ̀rún mẹ́tàlá. Fáànù kan lè ti àwa àgbẹ̀ alábọ́dé tí a fi ra bọ́ńdù méje níjọ́ kìíní àná nísòro 55,000 sọ́jẹ́ 35,000 wọ́n ń ta bọ́ńdù ẹ̀yọkan rẹ̀ ní 42,000 tí wọ́n wá gbìyànjú.
0: Ẹ ṣeun.
1: Ọlọ́run ó tún dá o.
0: Àmì ẹja fún ẹlòmíràn láàyè ló.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀.
2: Ṣé ọ̀sẹ̀ lè wà?
0: Àlàáfíà ni ẹ̀yin kọ́.
2: Adúgbò Sọlọ̀ Ọba. Wé ìtàn yín.
3: Ọ̀rẹ́ gbẹ́lẹ̀ bíi.
2: Ṣé wàá pa.
3: Èmi tiẹ̀ gbọ́ pé ìjọba ṣe dáadáa fẹ́yìn tí yín mo mọ̀.
2: Má fún yín blùm jẹ
3: wa. Ẹ má fún mi blùm ẹ jù ẹ ṣàánú mi.
2: Ṣẹ́rí kan níbi ìwọ́pẹ́ sọ ni pé ṣẹ́rí ẹ tó ṣèjọba yìí ó fẹ́ mọ́mọ́ máa dá ìjà sí láàrin aráàlú àti gómìnà. Nípa anatomy, àìsí mòkà náà, anatomy àbí?
3: Autonomy.
2: Autonomy, sorry. Nípa autonomy, ta ló ń gbọ́ gbogbo owó tax náà olóyìísàn ni?
3: Ìjọba ni sàn.
2: Ta ló ń pín owó fún gbogbo gómìnà? Ṣé mo láṣẹ láti sọ pé kò ṣe òfin, èmi ń lọ kọ́ ọ̀tà gbọ́pọ̀ lọ́kọ̀.
3: No.
2: Kó máa sọ̀rọ̀, kó máa parabu létí, yóò kọ̀ fẹ́ máa dájálẹ̀ láàrin gómìnà.
3: Nǹkan tí kò tiẹ̀ sọ ni pé ká máa fowó local government ránṣẹ́ sí wọn tààràtààrà, wọ́n dẹ̀ ṣe fún gómìnà
2: òdìrí lé ní. Àbẹ́sẹ̀
3: ní
2: ọ̀sẹ̀ ṣé dandan ni kíjọba ìmọ̀ sọ pé nǹkan báyìí lòun fẹ́ ṣe fún wa? Ṣé ẹ kó àwọn olùtọ́ ń lo CNG? Àwọn olùtọ́ ṣàbà lẹ́kọ̀ọ́ ni. Malaysia láti last 10 July ni wọ́n ti lo CNG mọ́. America àwọn heavy equipment ló ń lo CNG fún. Wọ́n àràádúró ṣàbà lò. Ẹyẹ tán kàn bá CNG fún káà, owó ti di gan. CNG ò lò tí owó jẹun. Ló máa sọ́kùn fẹ́ kàn bá ti CNG sí ẹni tó fẹ́ kàn bá ká òun sí CNG. Ẹjọ́ tí owó jẹun. Èmi ò mọ nǹkan tí ìjọba yìí ṣe báyìí fún aráàlú fún. Àwọn kan sọ pé wọ́n tún lè tún bóyá wọ́n ti ẹ̀sọ́ pa refinery mọ̀. Wọ́n sọ pé wọ́n lè tún refinery ṣe. Olóyìn ìgbà ni mọ́tò tó bá ti fẹ́ ṣé èèyàn lè tún ṣe.
3: Ó ṣe é ṣe dáadáa.
2: Àwọn kan wá sọ pé torí pé refinery ti fẹ́ wọ́n lè tún ṣe. Báwo ni four refinery kò bá ta same time? Ṣé ìbáyé kó lọ́wọ́ àwọn kan nú? Four refinery ó dẹ̀ kò lápá same time. Ṣé ò lọ́wọ́ àwọn kan nú? Ọ̀rọ̀ ọjọ́ wáyé wọ́n kàn ta ara láàlú ni. Àwọn aráàlú náà kẹ́kọ̀ọ́ kọ́ sí kò tí ẹ̀ kò yé mi máa rẹ́mọ́ bí túbọ̀.
0: Ẹ ṣe o. Ẹ̀lọ́ ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
4: Káàárọ̀ ma.
0: Ẹ káàárọ̀.
4: Ní àyẹ̀ ni ọlá ló sọ̀rọ̀.
0: Àti ẹni ọlá ẹ̀ka àbọ̀.
4: Nǹkan tí èyàn fẹ́ sọ ni pé nǹkan tí bàbá Tinubu ṣe mẹ́ta ó ṣe dáadáa o, ṣùgbọ́n méje o, ó ṣe mẹ́tàlá gan. Ó sọ ẹni tó mọ̀ ọrùn tàláì mọ̀ ọrùn. Ó sọ ẹni tó mọ̀ jẹ tàláì jẹ. Ó sọ ẹni tó mọ̀ ṣe rere ọjà láì ṣe rere. Nǹkan tí mo fẹ́ sọ ni pé ó mèwé la wà. Nàìjíríà táwa gbé kọ́ ni Tinubu ń gbé o. Ṣé bí dádì yẹn ṣe sọ lẹ́ẹ̀kan? Tinubu gbé Nàìjíríà tó wà lá Àwọn àgbẹ̀ Nàìjíríà tó wà láfíríkà ẹ̀kan pé tó bọ̀.
0: to e seun e gbo emi o ma tun gbo tutun Nigeria tun yato elo e ka ro oruko yin ati bi ti e tin pe wa
5: e ka ro wa ko jumo
0: e ka ro
5: Ademola lo so lati odo na keke
0: oda Ademola e ka bo
5: o ki management you are.
3: Yes, sir.
5: One is number one manage. Hey, Jomi, mo buyo turn buyo run. One day me no approve.
3: Agreement you are learning FIRS at NRS lori software. Lori NRS in Nigeria, tumba tax in Nigeria. At a French company kon lori software to finish your tax you are, sir.
5: Amen. Pelu gbo awon so kon to ka wi Nigeria. Pelu gbo awon professor lori gbogbo isiro. Awon gbe tax you are, awon to an friend kan ko ma manage e. O tu wa ah. And what should that be?
3: France de la Rétine, but France de la Rétine, where is that? Israel.
0: 0916893 1000. Kini, you know, where are they? What is she? Hello?
6: Mr. Adeniyi, yes, ma'am. Niki oloye wa fami
3: e ka ro sir
6: olorun o ba lora ile yi
3: ami atayin na sir
6: iko ti ka se ba wu mi ti chief bi pe keyin ni ejo e jade e ba wa wo bi bi se ri e ba gbe igba osedo
0: te ti gbo ba
6: so ki wa lo sori ka ti mo fe so le lori ki ka soso ti mo ri ti are e ka soso ti mo ri ti are se si joku o fi gba wa ni because it's a timori to se ku ju oku ona tan se solid road ni won se
0: esun
6: yoku e ma je ki tan yin ona ona won fi gba wa ni o won se ti won se so anything to ba ni afani lati ni ona yen at least a benefit yi won so yoku fe for mi pe mo ka ra to ni o ilu la n so lu ni ile mi tele
0: Amin. 0916893 1000. Ele fi atejise ina ranse si oju opo Facebook wa Wells Radio 893 FM fan page. Ni wo ye ti yin ki le ro pe are se ti won se dada. Hello.
5: E ma karo.
0: E karo oruko yin ati bi ti e tin pe wa.
5: Oloya ti ti le mo ni
0: ba to le pa. Ah, Oloya ki de karo.
5: Mo ti ma karo.
0: Yes, sir.
5: Oloya so ni karo sir.
3: My chief, e karo sir.
5: I can't say it's better. Hmm. John, we can't even say it's better. We can't even say that we're going to do all the alone. You say that only come on our staff, nothing. Come on our staff, we need issue. Come on, because if I was stop, we need for now. Come on, we stop. Come on, more staff, we if you talk about the law school, area of our wife, the cost of the day. I want to buy a win battle, cobbling a lot with me. Come up for a few Simon, come up for a few not Simon. I walk on by one Villa Puni. Every day, you need someone to call that people go there. Nobody is having to come up for so after one, you call Dr. Yolo, come out one for Jesse, Yamukova Barico, Mama, a Jacaso, Toro for our. Mo gbọ́ spiti baba mo farabalẹ̀ gbọ́ ni ṣẹ̀rí ìgbà tí yàrá àjọ àwọlé tí yàrá àwọlé tó wọlé president ìnídé ni yàrá àjọ àjá ó padà sí sàlẹ̀ ó dá epo yẹn ibi tó ó gba níbì kan ó lè dá padà nǹkan tí ò ṣẹlẹ̀ rí yàrá àjọ àṣẹ gbogbo ọdẹ rẹ ti gbàdúrà fún gbogbo kọdẹ rẹ ó rọrùn nígbà náà bàbá ò tí ìwọlé rárá ni bàbá ti sọ pé something is gone ibi tẹ́ ẹ̀ sí ìjókòó sí ibi mẹ́fẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ bóyá kèké ló wà bẹ́ẹ̀ ni o bóyá àwọn ẹtu ló wà bẹ́ẹ̀ ni o bóyá ẹsẹ̀dé ló wà bẹ́ẹ̀ ni o bóyá àwọn àgùntàn ló wà bẹ́ẹ̀ ni o you don't know anything ẹkọ gbá bárabá ẹdẹ ni something is gone ibi tí wàhálà wa kọ́ bẹ̀rẹ̀ nìyẹn o tẹ bàbá fẹ́ parọ́ fúnra wa kí bàbá tẹ kọ́kọ́ dá padà ná ẹ kú ètò kò sáà lórí àti kìnìún.
0: ẹ ṣeun ẹ lóò ẹ káàárọ orúkọ yín àti ti ẹ ti ń pè wá.
7: máa ti kọ́ ẹ̀mí ní lẹ́kọ̀ọ́
0: sí ààrẹ. mo ti rí ní káàbọ̀.
7: olóòtú ni.
3: bàbá.
7: mo fẹ́ sáré bèrè question kan ní ìjọba.
3: yes sir.

0: tell Nigeria by itself.
1: Kò rí bá ẹ̀sà o.
0: So arákùnrin tó ń ṣe ìjọba lọ́wọ́ báyìí, ó ṣe sẹ́nítọ̀ rí àbí sẹ́nítọ̀ rí.
1: Ó ṣe rí.
0: Ó ṣe gómìnà rí àbí ó ṣe gómìnà rí.
1: Ó ṣe rí sá.
0: Ṣé bí nǹkan tó ti rí rí tó ti mọ ìlànà náà ọ̀tún tó wá fún wa sórí pé ẹ máa ẹ̀njọ́ àwọn tó ẹ̀njọ́ àwọn tí Boko Haram kan wà nípò tó báyìí ṣé wọ́n ẹ̀njọ́ náà ni. Àwọn tó wà lọ sísun wọn lítọ́jú gidi tó yẹ kí wọ́n ti gbàbẹ̀ fún ṣé wọ́n ẹ̀njọ́ náà ni. Èmi ò kò yé mi kán máa tàn wá nínú ọmọ tó ṣe ẹni rẹ tó ṣe pé ó ṣe àǹkọ́ṣe ó ṣe ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àwọn tó ṣe independent gan ló yẹ kó rí lójú. Àbájáde ipò gbọ́dọ̀ padà rí ìgbà ṣúlẹ̀ èkó wà nígbà tí wọ́n gbé kí ṣúlẹ̀ kan gbòòrò sí àjọba. Èkó wà ní 70 kobo ṣúlẹ̀ kan 55 naira àbájáde padà 3.3 naira 50 kobo àbájáde nigeria gbàdọ̀ ìdá padà sí 5 so ó fọ́ sí dada ó lè wọ́n ìdá padà yẹ 4 naira.
2: Ẹ ṣeun. Hello, ẹ káàárọ̀, ẹ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ káàárọ̀ sà, ẹ bá gbóhùn òkè.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀, ó kọ yín o àti ibi tí ẹ ti ń pè wá.
3: Mr. Sam ló ń sọ̀rọ̀ láti Liberty.
2: Mr. Sam, welcome, ẹ káàárọ̀.
3: Mo tún ní wa tọkàn.
2: Ẹ ṣe. Bí
3: wàá yan nana.
1: Yes, sir.
3: Ẹ jẹ́ bá mi dáhùn ìbéèrè. Ṣé nígbà tẹ́yìn wà níléèwé? Tẹ́yìn lẹ máa ń set exam fún ara yín.
1: Lecturer ni sir.
3: Yẹ́yìn lè máa ń fúnra yín ní grade.
1: Lecturer ni sir, àbí teacher.
3: But bàbá ọ̀gbẹ́ni yìí, òun náà ló máàkì ewu tó ṣe pépà, oló set exam, oló máàkì à, oló grade rẹ̀. Ṣé báwa tó ń ṣèjọba lé lórí la máa sọ pé bó ṣe dáa nìyí? Ìjọba eléyìí sí èmi ò, mi ò ní ìjọba. Ní ìsìn báyìí, bó ṣe ń dé, ló ti ba gbogbo kan jẹ́. Ìlú dá tẹ́lẹ̀ ló ní 500 naira ni wọ́n fẹ́ máa ṣe epo lọ sí. Àwọn máa fẹ́ pé òun ṣe dáadáa. Kí ló ṣe dáadáa?
2: Ẹ ṣeun.
3: Kẹ́nìkan bọ́ ta kó náwó sí ìkankan títí ní ti ṣe láti ọdún mẹ́ta sí ọdún mẹ́rin tó ti wà níbẹ̀ báyìí ni. Ó kàn náwó kó jẹ́ pé nǹkan tó ṣe. Next month à ń sọ 40 naira wa 40,000 naira wa inú wa ń dùn à ń rówó san olùyá wa lówó à ń rówó san mọ́. Ẹ wá rí iṣẹ́ báyìí.
2: Ẹ ṣeun.
3: Kọlọ̀n kó ṣàánú wa.
2: Àmì.
3: PVC wa ni ó sì dájọ́ fún
2: mi. Ẹ ṣeun. Hello, ẹ káàárọ̀, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
4: Mo kì í yàrá ń bẹ̀ yẹn, akẹ́kọ̀ọ́ rí rẹ̀.
2: Ẹ ṣeun bàbá mi, ẹ káàárọ̀.
4: Mo sì kí bàbá mi olóyè Sani.
1: Bàbá o, ẹ káàárọ̀ sà.
4: Adéoyè Olúṣẹ́gun ni ó ń sọ̀rọ̀.
2: Adéoyè.
4: Èmi kà fẹ́ kí yín ni tọ́rọ̀rọ̀ lẹ̀yọ̀rọ̀ lẹ̀ ibi ẹ̀ ti tún yàn ágájẹ̀rò pé wọ́n bá ní ju nínú ìṣọ̀rọ̀ wọn lánàá. A rò pé wọ́n sọ pé àwọn sàánú ọmọ Nàìjíríà pé kó di 500. Bàbá mo kí yín o, lásọ̀pọ̀lọpọ̀ ọdún òmìnira ẹ̀ láyé kò ní dìdínra fún wa.
2: Àmì àmì ẹ wo àdúrà ẹ pọ̀.
4: Ẹ̀mí yóò gún o bàbá wo lóye sàn ni ẹ̀mí yóò gún o ìyá wa tó wà ń bẹ̀ náà ẹ̀mí yóò gún o ẹ̀mí kú kékeré o.
1: Àmì sọ àtẹ̀yìn náà sà.
4: Bàbá wo lóye sàn ni mo kí yín dáadáa ẹ̀yin náà láàárọ̀ sáàárẹ̀ lórí ẹ̀yin lẹ́lẹ́ bá bá a sọ̀rọ̀. Ẹ̀yin ni agba abẹnusọ wa ẹ bá ní bá ààrẹ sọ̀rọ̀ kó dákun kọ́ sàánú ọmọ Nàìjíríà.
1: Wọ́n ń dọ́ bẹ́ẹ̀ yẹn
4: sá. Nǹkan lé kókókó ọlọ́run ni jẹ́ ó lé mọ́ wa ni.
2: Àmì àmì ẹ ṣe o.
4: Ọlọ́run ni jẹ́ ó lé mọ́ wa ẹ bá ní bá ààrẹ sọ̀rọ̀ ẹ dákun. Ẹ̀yin ni àwa mẹ̀kúnnù ẹgbàá ẹnu àwa mẹ̀kúnnù lẹ́yìn ṣe aráàlú yín sí ẹ bá ní bẹ́ẹ̀. Lórí àwa lókù ká máa bẹ̀ wọ́n
1: nísìnyí.
4: Gbogbo tó sì yẹn wó ṣe fún àwa láàmú abẹ̀ wọn ní ìsìn Nàìjíríà ó dáa o bàbá olóyè sáà
1: ní
2: ẹ ṣe o 0916893 1000 kí ni ẹ̀yìn rò pé ìjọba wa ẹ̀yìn ààrẹ wa ti ṣe yanjú láti ọdún mẹ́ta sẹ́yìn tí a sì tún ń kà á síwájú pàápàá jùlọ bí a ti ṣe pé 66 lánàá àti pé níbo lẹ tún fọkàn sí. Hello, ẹ káàárọ̀, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ ti wọlé o, hello. Tọ̀ ẹlẹ́ ló tọ̀ 0916893 1000 ẹ jẹ́ ka àwọn àtẹ̀jíṣẹ́ eléyìí tó wà lójú òpó Facebook wa. Adéwùmí Kazeem wọ́n kí wa káàárọ̀. Àwọn náà ń ṣàdúrà ní kọ́lóhun ti ẹ̀ bá wa ṣe ọ̀rọ̀ yìí ti wá di aládùúrà dé. Oyè wọlé Ọpẹ́yẹmí àwọn náà ni àkó ojúmọ́. Hello, ẹ káàárọ̀, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ bá wa gbóhùn òkè o. Ẹ káàárọ̀.
5: Ètò mi fẹ́ sọ ń bẹ̀ ni pé a kàn ń fọ̀rọ̀ ara wa kan ṣe. Nǹkan ti rí báyìí àti mọ̀ ti rí báyìí. Kí la fẹ́ ṣe gbọ̀ngàn sí nǹkan tó rí báyìí? Gbogbo èèyàn bá pè sábàbà pé rédíò mi náà ni àwọn èèyàn máa sọ̀rọ̀. Kí ni solution sí nǹkan ta fẹ́ ṣe? Ẹ̀ntà rẹ̀ ń sọ̀rọ̀ yìí, kò gbọ́ rédíò, ṣé bàbá gbọ́ rédíò láàárọ̀ ẹ̀ ẹ̀ntì òjì? Akàn gbogbo èèyàn kàn kó wọn kàn wí káàd wọn ni. Kí la fẹ́ ṣe? Kí ni solution sí nǹkan tó ń ṣe wa?
2: Ẹ ṣe o.

0: èmi lérò pé wọn mọ mọ pọn gbọ wà torí kò sígbà tá a sọrọ tí wọn kì í fún wa lésì ẹ ló ẹ káàárọ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Bọ́sẹ̀ ló sọ̀rọ̀ láti Ìbàdàn
0: tó kò mọ̀. Bọ́sẹ̀ ẹ káàárọ̀.
1: Yes ma. Sẹ́rí ìròyìn lórí tí NLC tán láwọn fẹ́ lọ fún strike ni mo fẹ́ pè kẹ́lu. Èmi dẹ̀ fẹ́ bẹ ìjọba àpapọ̀ ní pé kán jọ kán má kọ síkún sí ọ̀rọ̀ wa. Because most times táwọn èèyàn wa strike workers Nigerian workers tó bá ti ní àwọn fẹ́ lọ fún strike ìjọba àwọn papọ̀ kì í take it serious wọn ti gbà kán bá tó rí pé àwọn èèyàn wa ṣe nǹkan tí wọ́n bá láwọn fẹ́ ṣe. Now strike yẹn ò lè help our aráàlú and they know. Àwa iná là ń dìbò yàn wọ́n. So nígbà tá a bá ń dìbò yàn wọ́n ṣé bíi ti pé kán wá máa ṣe nǹkan tí ẹyọ kò tẹ́ wa lọ́rùn ni kò pé wa rárá. So mo kọ opportunity bẹ̀ wọ́n kán tètè jí gìrì kán tètè àtẹ́sí àwọn Nigerian laborers kán ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. But on the other hand, ìtẹ̀mí bá ṣe bẹ ìjọba àpapọ̀ fún jújù ni pé bí wọ́n ṣe máa regulate economy because increment of minimum wage at all time kò ní effect fún wa because federal government náà ló máa padà tó increase the tax kán máa increase gbogbo nǹkan tó jẹ́ pé máa fa things and àṣìbára mi. Ẹ ṣe pẹ̀tù.
0: Ẹ ṣeun àti bọ́sẹ̀. Mo gbádùn bọ́n ti yànnà náà rẹ̀. Wọ́n ní pé káwọn ìjọba kán tètè gbọ́ ẹ̀bẹ̀ tí àwọn òṣìṣẹ́ ń bẹ̀ torí pé wọ́n ní wọ́n tèkùn wọn serious ó dàpẹ́ yìí náà sàn lẹ́ẹ̀kan. Babatunde Dada àwọn náà ń sọ̀rọ̀ nípa àjọyọ̀ independence eléyìí tí a gbà lójú òpó Facebook wa. Wọ́n ní ṣùgbọ́n àsìkò tí ìtò kí Nàìjíríà ṣe kí ni wọ́n ní ká sọ̀rọ̀ sókè. Kò yé mi tó. Hello, ẹ káàárọ̀, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀.
2: Mo kí yín, mo sì kí bàbá olóyè san ní.
3: Ẹ káàárọ̀ bàbá kan bí.
2: Lágbára Ọlọ́run kò ní rẹ̀yìn.
3: Àmì àtẹ̀yìn náà sọ.
2: Ẹ jọ̀ọ́ ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi láti àwọn agùnbánirọ̀ àwọn tí wọ́n lọ sí orientation camp. Wọ́n gbé lójú ọ̀nà. Ẹ wo ẹhun tó ń pa yẹn lẹ́kún nìkan yìí. Kí ló dé báyìí gangan? Kí là ń ṣe léyìí fún? Ẹ wo oníṣì? Kódà kẹ́rí ó ti tó kò tí ó bá díwò ẹ jẹ́ kó wọ́n káńsù kí ni NYC yẹn. Because ó ti àfilé fún mi fún ẹsẹ̀ because ohun kan àkọ́kọ́ pa tí wọ́n torí ẹ̀ dálẹ̀ tí Gowon torí ẹ̀ dálẹ̀ ń gbà ẹni pé wọ́n ní to inculcate discipline in the minds of the youth. Discipline wọn ni wọ́n inculcate in the minds of the youth. Báyìí tá a rí ìdáhàdé tí wọ́n àbí. Tí wọ́n máa dá gbogbo wàhálà sílẹ̀ fún òfin àti fún àwọn èèyàn. Kí ló dé gan? Ẹ wo ẹjẹ́ kí wọ́n pa kínní yẹn rẹ́pọ̀ ń bẹ̀ ní ókòmọ́là kàbí látàrí gbọ̀n lẹ́yọ̀ ẹ̀ṣẹ̀ ìdàbọ̀.
0: Ẹ ṣeun bàbá wa Àkànbí. Ẹ̀yin ò bá dáadáa Babatunde ní pé àsìkò ti tó kí Nàìjíríà kó máa ṣe kí ni kó máa lọ sẹ́yìn mọ́ kó máa lọ sókè. Ẹ ló ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
4: Madam Dr. Ìrìn Ìjà
0: rẹ̀. Mr. Gularan.
4: Olóyè sọ ní.
3: Àbá.
4: Ìgbà tí wọ́n lọ pàdé olórí wa ní airport.
3: Yes, sir.
4: Mọ́tò wo ni ó kàn bá fi ẹ̀jìn ju mọ́tò rẹ̀? Èmi ò fẹ́ rí pé bóyá mọ́tò kan wà pé kán bá ti fi ẹ̀jìn o. Kíjọba kí gbogbo wọn kọ́kọ́ kàn bá mọ́tò wọn ti fi ẹ̀jìn náà. Ẹ̀yìn kejì ọ̀rọ̀ táwọn èèyàn sọ pa àwọn NYC yẹn pé kọ́ má àìdí àgbò wà ń ta àìpé nísìnyí ìtàbùlọ sí nọ́ọ̀sì rí bí ṣe wọ́n ṣe rí Nàìjíríà sí gbogbo ọkọ̀ wáta. So tí màá tábùlọ sí nọ́ọ̀sì rí tábùlọ sí yìí wọ́n mo ṣe mọ̀ ṣe àwọn ará àwo. So it's a good idea. Sọ fún wọn security bá ṣe security láwọ̀ ọ̀dọ́ gan ni ká mọ̀ kù kò jẹ́ ká máa tó fẹ́ ká máa lọ bìkan mọ́ ibo ni wáyà mọ́ ni
0: kọ́ fún wa security eléyìí tí yóò tó ní gbogbo ẹkùn. Hello, ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀ Aláàjì Mukadam láti Ayégún ni o.
0: Aláàjì ẹ káàárọ̀ ẹ káàbọ̀.
5: Mo kí olóyè Sani o.
3: Ẹ kọ́ Alájí mi ò ní sá.
5: Ẹ dákun torí Adam Muhammad Mọ̀bẹ̀ yá Aláàjì Sani ẹ dákun tẹ́ ẹ bá parí program ẹ dákun mo fẹ́ mọ nọ́mbà yín ìyẹn lọ́ba ẹjọ́ torí Adam Muhammad. Bọ̀ nípa ó ti NYC. Àwọn tí a sọ yìí pé kí wọ́n máa lọ máa ṣe sọ́pọ́ọ̀tì wọn o. So kò sí security kan tí a fi lè fẹ́ fáwọn ọmọ wa. Kò sí security kan tí a fi lè fẹ́ lọ dá gbogbo àwọn ọmọ wa láti máa sọ láti yí lọ sí Mẹ̀lúgùrì láti ọdún kan tí wọ́n bá ní sọ tẹ́ǹtì ẹ̀nà kí Nàìjíríà ò fi fẹ́ tù. A ní ṣòfò ọmọ o.
0: A ní ṣòfò ọmọ gbogbo àwọn ọmọ tí àwọn ọmọ gbogbo àwọn òbí tí àwọn ọmọ wà ní àkàtà ìjínigbé. Àwa gbàdúrà ń pé kọ́lọ́run bá wa tètè fún wọn lọ́kàn balẹ̀ kí ìjọba wa náà kán tètè ṣe kí
3: àwọn
0: ètè padà sílé kán tètè bá wa ṣe èlò pápápá nítorí ìjọba àsìkò ilé tó lọ èlò.
6: Adéoyè Olúṣẹ́gun nílẹ̀
0: Ìbàdàn. Bọ̀dá Adéoyè.
6: Ẹ dákun, ní kí èmi rò pé ìjọba lè fi ṣe ọmọ southwest ibi kọ ma staff ni southwest ti jẹ àwọn ọmọ jàǹbàrí lọ kọ ma staff ní ìlú jàǹbàrí ni káwọn ibo ma staff nílẹ ibo wọn èmi rò pé bó ṣe yẹ kó rí nìyẹn torí nígbà atasífù wọ ni bàbá yakubu gbò wá ló fi tó gbogbo ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó kálí jọmọ
0: ṣùgbọ́n
6: nǹkan yẹn sì kò rí bẹ́ẹ̀ mọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ báyìí o
0: ní
6: wọ́n jáwúsọ ọmọ sáfúnlẹ̀ àwúsá kí ibo ọmọ sáfúnlẹ̀ ibo kí yorùbá máa ṣe tẹ̀ ńlẹ̀ yorùbá ìyẹn lè mí rò pé ó lè wọ́ọ̀kì o torí kò sí ààbò gidi kankan ní orílẹ̀-èdè yìí tó bá jẹ́ pé ọ̀yọ́ ṣe kan ṣe kí ní ẹ̀sìn Mákindé wo máa pariwo pé kò mójútó ààbò kò ṣe kan ẹkú ètò ìdarí nàìjíríà ò ní bàjẹ́ o.
0: Àmì ẹ ṣeun nkókò ibẹ̀ náà ni pé nàìjíríà ò ní bàjẹ́ olóyè san ní ẹ̀bá ń dágbére fáwọn ará ilé
3: ilé tó rẹ̀. Ẹ ṣe àrètè báwa ṣe ti èní yìí lágbára ọlọ́run ṣẹ̀tàn bá pàdé.
0: Lẹ́ẹ̀kan sí ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ pè wá àtàwọn tó fi àtẹ̀jíṣẹ́
3: ránṣẹ́
0: ẹ mọ́ bínú nítorí àsìkò ni ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́ ajé fún àkọ́tun ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ mìíràn níbi tí a ti máa tú àwọn ìwé ìròyìn kalẹ̀ àwọn ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn palẹ̀ lẹ́sẹẹsẹ. Ẹyin èmi a máa sọ pé láṣẹ Ìdùmàrè wọn ìkúkú nífẹ̀ẹ́ nìkankan ní wa ṣàwátì gbogbo àwọn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ní ìpínlẹ̀ Ìbàdàn àti àwọn ọmọ tí wọ́n wà ní àkàtà ajínigbé Elédùwà bá wa dá sí a sì ń fi àsìkò yìí náà lọ ìjọba káyọ̀ tí bá wa gbé ìgbésẹ̀ kó jẹ́ pé gbogbo wọn náà rí i pé láyọ̀ àti àlàáfíà ó kọ́ tèmi ò yípadà ò tèmi tọ́pẹ́ akíkò lẹ̀ ló ń sọ fún yín pé ẹ wò ó dàbọ̀.

0: gàwọ ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga àgbẹ̀mágbẹ́.
1: Ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

Ẹ̀ka sàn àsìkò ọwọ́ iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé la mú wá fún yín láti ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Eléyìí ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá, olóòdè lóníròyìn yín ṣáájú, ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ tó fi máa àwọn ìjọba ìbílẹ̀ làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta tó ní ṣe pẹ̀lú ìkìlọ̀ látàrí àwọn kan tó ní ṣe pẹ̀lú ìkànmínú lónìí. Àwọn agbófinró dòla àwọn mẹ́tọ́wà nínú àwọn agùnbánirọ̀ eléyìí tí wọ́n jí gbé tí wọ́n rìnrìn àjò láti ìlú Ìbàdàn. Ilẹ̀ Ethiopia àti Eritrea ni pé wọ́n ti gé àjọṣepọ̀ tó ń bẹ láàrin àwọn méjèèjì látàrí bí làásìgbò ṣe ń faná sójú láwọn agbègbè orílẹ̀-èdè yìí. Ilẹ̀ Amẹ́ríkà ti ń gbé iṣan lélẹ̀ Europe báyìí láti ṣe ìtúsíta epo diesel eléyìí tí ń bẹ ní àkàtà wọn bí Trump ṣe ń dúnkokò láti wọ́gi lé gbígbé epo náà jáde nílẹ̀ Amẹ́ríkà. Nínú ìròyìn eré ìdárayá ìdíje ni àpẹẹrẹ nínú àwọn ikọ̀ ilé tí ó máa láǹfààní àti gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti ilẹ̀ Russia. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lágbọn ètò iṣẹ́ ìjọba àpapọ̀ lábẹ́ ẹgbẹ́ ìtòkan ilé tí wọ́n pè ní JNPSNC. Ẹni á pé wọ́n ti pàṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ wọn ti ń bẹ lẹ́ka ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àtijọba ìbílẹ̀ tó fi mọ́ àwọn tó ń bẹ nílé iṣẹ́ ẹ̀ka àti àjọ ìjọba jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti kóra jọpọ̀ kí wọ́n sì bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta èyí tó ní ṣe pẹ̀lú ìkìlọ̀ bẹ̀rẹ̀ láti òru mọ́jú òní títí tí ó fi wọ ọjọ́ Àìkú Sunday látàrí ìkùnà ìjọba láti yanjú àwọn ìṣòro eléyìí tí ó ń kojú wọn. Nínú ọ̀rọ̀ tí a fi síta gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ìròyìn náà wọ́n pé àṣẹ náà ló wá bí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ eléyìí tí wọ́n pe wọ́n wá fún kí àtẹ̀lé kó láǹfààní àti ṣe àgbékalẹ̀ gbogbo ohun tí wọ́n ń bèèrè fún nígbà tí wọ́n nàka sí àwọn kan tí ń ṣàwé gẹ́gẹ́ bí ohun tí wọ́n pè ní ìtọ̀rajé tí kò mú ìwúrí bani àti àwọn kan tí ń ba ọ̀pọ̀ èèyàn nínú jẹ́ pàápàá jùlọ èyí tí àwọn òṣìṣẹ́ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń forí là lásìkò yìí. Èlò ayé bí ààrẹ Bọ́lá Tinubu bí ó ṣe láǹfààní àti mẹ́nuba àwọn kan tó ní ṣe pẹ̀lú ìbéèrè àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà pàápàá jùlọ lórí ohun tó ní ṣe pẹ̀lú àdínkù sí owó epo eléyìí tí wọ́n pè wọ́n fẹ́ kó lọ sí bí 500 náírà àti láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tí ó mú kí ìdẹ̀rùn kó dé bá àwọn ọmọ Nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ ìkíni ọdún ti àyájọ́ ọjọ́ òmìnira eléyìí tí ó ṣe. Lánàá òde yìí àwọn ọmọ ẹgbẹ́ tọrọ kàn láti rí ẹgbẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí àwọn tó wà lágbọn ètò ìlera àti ètò ìwòsàn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àgbà nílẹ̀ yìí àti ẹgbẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ nọ́ọ̀sì àti àwọn agbẹ̀bí wọn ní àwọn òṣìṣẹ́ wọ̀nyí lágbọn ọ̀dọ̀ iṣẹ́ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ wọn ni pé ọ̀rọ̀ náà kàn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé àgbékalẹ̀ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ni a ti dóòlà àwọn mẹ́wàá kan tí wọ́n jí gbé láàrin àwọn tí a pé wọ́n wà nínú ọkọ̀ bọ́ọ̀sì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó rìnrìn àjò láti ìlú Ìbàdàn àti Sọlúlẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ibùdó ìlanilọ́yẹ̀ eléyìí tí a pé ńbẹ ní apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n pé àwọn ọkọ̀ wọ̀nyí ló gbé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ lọ rí sí ìrú ìlú láti àwọn èrò ọkọ̀ míì eléyìí tí wọ́n sì kọlù wọn ní nǹkan aago 6:30 ìdájí àná ti ṣọjọ́ kìíní oṣù kẹwàá nítòsí ìjọba ìbílẹ̀ Umoha àti Mbeltoli ní ìpínlẹ̀ Imo. Àwọn tọrọ kan náà ti pé orí kóyọ lásìkò yìí wọ́n ní pé wọ́n lé láǹfààní àti dóòlà wọn níbi ìgbésẹ̀ ìṣiṣẹ́ papọ̀ láti lè ṣàwárí.

ẹntì ọwọ wájú láti rí pé àwọn rí àwọn tó kù kí wọn sì dóòlà wọn lọwọ àwọn agbésùmọmí ọhún. Alūkkóró iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ Imo Henry Okoye fìdí ọrọ náà múlẹ nínú àtẹjáde kan tó fi síta nígbà tó ń ṣàlàyé wípé àwọn tí ń láǹfààní àti dóòlà báyìí òun ni pé wọn ni wọn ti ń gba ìtọjú tó tó àti ilé ètò yẹ tí ààbò wọn sì dájú. Orílẹ̀-èdè Amẹ́ríkà níjọba rẹ̀ ti ránṣẹ́ kú rere sílẹ̀ wa Nàìjíríà látàrí àyájọ́ ọjọ́ òmìnira rẹ̀ eléyìí tó pe ọdún 1960 nígbà tó ń ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn rẹ̀ láti jẹ́ kí àjọṣepọ̀ ilẹ̀ méjèèjì kó láǹfààní àti rẹ́sẹ̀ walẹ̀. Iléeṣẹ́ Amẹ́ríkà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀ nínú àtẹ̀jáde tó ń síta látọwọ́ ọ́fíìsì tó ń rí sí ọ̀rọ̀ agbẹnusọ wọn ní Àjọbọ̀ àná òní ṣàlàyé pé àwọn àjọṣepọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mọ rírì rẹ̀ eléyìí tó sì wà láàrin àwọn ìjírò lọ́tún lósì láàrin orílẹ̀-èdè méjèèjì láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ẹ̀ka náà ṣàkàwé orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ó ti ń láǹfààní àti ṣe ìgbésẹ̀ ètò ìṣèjọba àwarawa tó lágbára jù nílẹ̀ Adúláwọ̀ àti ọ̀kan lára àwọn tó fẹ́ ní ètò ọrọ̀ ajé tó fẹ́ jùlọ nílẹ̀ Adúláwọ̀ nígbà tó ń ṣàlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà òun ló nípa ribiribi tó ń kó lápọn ìdàgbàsókè àwọn ẹkùn tí a wà yìí àti ètò ìdàgbàsókè ètò ọrọ̀ ajé rẹ̀. Ilẹ̀ Amẹ́ríkà ṣàlàyé pé ilẹ̀ méjèèjì òun ni wọ́n ṣiṣẹ́ papọ̀ sí ìfarajìn láti rí kí ìtẹ̀síwájú kó lè máa láǹfààní àti dé bá àwọn nǹkan àti àwọn ìgbésẹ̀ ìlànà ètò ẹ̀sìn àti àwọn ètò ìjíròrò lórí ọ̀rọ̀ iṣẹ́ ọrọ̀ ajé ètò àlàáfíà àti ààbò tó dájú. Nínú ìròyìn ilẹ̀ òkèrè, orílẹ̀-èdè Ethiopia àti Eritrea ní apẹ́yàn ti dá ìbáṣepọ̀ òṣèlú wọn dúró lásìkò yìí lẹ́yìn tí ìjà tuntun bẹ̀rẹ̀ ní apá àríwá ilẹ̀ Ethiopia èyí tó sì ti fa ìbẹ̀rùbojo ìtànkálẹ̀ ìjà lágbègbè ọ̀hún. Lánàá, ilẹ̀ Ethiopia kéde pé yóò ti iléeṣẹ́ aṣojú rẹ̀ tó ń bẹ nílẹ̀ Asmara àti ṣolú ilẹ̀ Eritrea pa. Ó sì pàṣẹ fáwọn aṣojú ilẹ̀ Eritrea mẹ́wàá láti gbéra kúrò lórílẹ̀-èdè náà láàrin wákàtí 48. Ethiopia fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n ń ṣe àwọn ìgbésẹ̀ tó ń dúnkokò mọ́ ètò ààbò orílẹ̀-èdè wọn. Eritrea náà sì fèsì dín sí ìgbésẹ̀ yìí nípa dídá ìbáṣepọ̀ òṣèlú rẹ̀ pẹ̀lú Ethiopia dúró tí ó sì sọ pé ìpinnu Ethiopia kò fi ààyè míì sílẹ̀ fún ju láti ṣe irú ìgbésẹ̀ kan eléyìí táwọn náà gbé lọ. Ìforígbárí náà láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì wáyé ní wákàtí díẹ̀ lẹ́yìn tí ariwo ìbúgbàmù ńlá kan ní agbègbè Addis Ababa ti ṣe olúlu Ethiopia bẹ́lẹ̀ lálẹ́ àná pẹ̀lú àwọn agbègbè tó wà nítòsí iléeṣẹ́ ológun ilẹ̀ Ethiopia. Ìṣẹ̀lẹ̀ náà wáyé lẹ́yìn tí ìbáṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ti wọmi bí Ethiopia ṣe ń fẹ̀sùn kan Eritrea pé ń ṣe àtìlẹyìn fún àwọn àjọ àwọn ọlọ̀tẹ̀ kan eléyìí tí wọ́n jẹ́ tuntun ṣùgbọ́n ìtìlẹ̀ náà kọ ẹ̀sùn náà pé àwọn kò lọ́wọ́ nínú irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Gómìnà ilẹ̀ New York Kathy Hochul òní pé ó ti yan etí ṣe agbẹjọ́rò àgbà fún ìpínlẹ̀ ọ̀hún Letitia James láti jẹ́ ẹni tí ó wọ ẹnìkan wọn kan lọlé ẹjọ́ lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú fífipá bá arábìnrin kan lò pọ̀ nílé ẹ̀kọ́ ifáfitì Cornell. Gẹ́gẹ́ bọ́n ṣe sọ, arábìnrin náà ni wọ́n pé wọ́n fi ná sọ̀rọ̀ pé wọ́n ni wọ́n fún ní egbògi mu tí wọ́n sì fi ipá bá lò látọwọ́ àwọn afurasí ọkùnrin kan eléyìí tí wọ́n jẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan. Ọ̀rọ̀ náà eléyìí tí wọ́n pè wọ́n ti wà ńlẹ̀ láti bí ọdún 2024 òní ṣíṣọ lójú ẹ̀ padà lẹ́yìn tí arábìnrin náà tó gbé ẹjọ́ náà sí jáde lóṣù tó kọjá láti rí pé ó fìyà tó tọ́ jẹ àwọn tí wọ́n pẹ́ wùwà kò tọ́ òun sí nígbà náà lọ́hùn. Ìkéde ọ̀hún òun ni wọ́n pé ó sì túmọ̀ sọ pé ẹni tí ṣe agbẹjọ́rò ní agbègbè tọ́rọ̀ náà kàn òun ni wọ́n pé wọ́n ní wọn kò láǹfààní àti máa bójútó ìgbẹ́jọ́ náà sọ̀rọ̀ iwájú báyìí. Ó sọ̀rọ̀ bí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ́fíìsì rẹ̀ lórí àwọn èròǹgbà tí wọ́n ti ṣe pàápàá jùlọ bí wọ́n ti ṣe pé ẹjọ́ náà síta lásìkò yìí níbi tí wọ́n ti ń fi ojú ọ̀rọ̀ síta wípé wọn kò tí ì fi ẹ̀rí tó tó àti ilé ètò yẹ síta láti lè mọ irú ìgbésẹ̀ àti ọ̀nà tí wọn yóò gbé ẹjọ́ náà gbà lásìkò yìí. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti ṣàlàyé pé òun lè ní kí àwọn orílẹ̀-èdè ilẹ̀ Europe kí wọ́n tún díẹ̀ lára àkójọpọ̀ epo dísù wọn tí wọ́n ní sílẹ̀ lásìkò yìí bí ó ṣe ń gbèrò láti dènà kí Amẹ́ríkà máa ta epo dísù sí àwọn orílẹ̀-èdè mìíràn lọ́wọ́ tán wáyé.
ọ̀rọ̀ ààrẹ náà wáyé lẹ́yìn tí owó dísù ti dé ibi tó ga jù lọ nínú ìtàn láwọn ibùdó epo tó ń bẹ nílẹ̀ gẹ̀ẹ́sẹ̀ lọ́sẹ̀ ta wáyé bí wàhálà iran ṣe ń tẹ̀sọ̀ wájú tí ó sì ń fa ìfungun mọ́ ìpèsè àwọn epo eléyìí tí wọ́n ti fọ̀ sísàlẹ̀. Ilẹ̀ UK gbẹ́kẹ̀lé epo dísù tí wọ́n ń kó wọlé láti ilẹ̀ Amẹ́ríkà púpọ̀ púpọ̀ ṣùgbọ́n pẹ̀lú bí àwọn olùdìbò ilẹ̀ Amẹ́ríkà náà ṣe ń dojú

kọ iye owó epo tó gòkè ṣáájú ìdìbò tí yóò wáyé lóṣù kọkànlá. Ààrẹ Trump ti ń dúnkokò láti dín epo dísù tí Amẹ́ríkà ń kó jáde sí àwọn orílẹ̀-èdè mìíràn kù lọ́wọ́ tán wáyé. Ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀hún ti ń ba àjọ ilẹ̀ Europe sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó kan ìpèsè epo dísù láti ilẹ̀ Amẹ́ríkà, tí àjọ náà yóò sì ṣèpàdé lọ́jọ́ Ẹtì lórí ọ̀rọ̀ ọ̀hún. Dídènà kí ti Amẹ́ríkà máa ṣèta dísù síta lè mú kí epo dísù ọ̀hún kó pọ̀ sí nínú ọjà ilẹ̀ Amẹ́ríkà, èyí tó sì lè jẹ́ kí iye owó rẹ̀ kó lọ sílẹ̀ púpọ̀ fáwọn awakọ̀ ọkọ̀. Ilé ti ń bẹ ní ilẹ̀ ọ̀hún, ṣùgbọ́n àwọn amòye náà ti lago ìkìlọ̀ pé irú ìdènà bẹ́ẹ̀ wọn ló lè fa kí iye owó epo dísù ó túbọ̀ gbẹnu sókè láwọn orílẹ̀-èdè mìíràn, àyàfi tí wọ́n bá lè rí àwọn ọ̀nà àbáyọ míì láti pèsè epo ọ̀hún. Amẹ́ríkà ló jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè pàtàkì tó ń pèsè epo dísù lágbàáyé, eléyìí tí ó sì ń gbé àgbá epo tó tó bíi 1.2 mílíọ̀nù sí 1.1 mílíọ̀nù jáde lójoojúmọ́. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sétí gbọ̀nyẹn láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀ 89.3 FM. Ní báyìí, ìròyìn eré ìdárayá. Balógun orí pápá fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà Wilfred Ndidi. Wọ́n ní pé wọn ni ó ti yọ ara rẹ̀ kúrò láàrin àwọn ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí ó gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ pẹ̀lú ilẹ̀ Russia lọ́jọ́ Ìṣẹ́gun látàrí bí ó ṣe ń bojútó àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ tí Eric Chair ti ṣe àkọọ́lẹ̀ sí ìfẹsẹ̀wọnsẹ̀ náà tí ó wáyé. Wọ́n ti ń ṣe àgbá owó àárín ikọ̀ Besiktas. Òní pé kí wọ́n kéde orúkọ rẹ̀ láàrin àwọn ikọ̀ ẹlẹ́ni 24 tí Chelsea kó kalẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ ohun tí ó yẹ kó wáyé lọ́jọ́ 6 oṣù 10 ọdún tá a wà yìí, ṣùgbọ́n tí òkun ní láàyè láti kópa. Bó tilẹ̀ jẹ́ pé èrèdí fún àìníkópa rẹ̀ òní pé kò tí ì ṣàlàyé títí di àkókò yìí. Ẹ̀wẹ̀, àwọn tó jẹ́ ìgbìmọ̀ tí wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ Super Eagles àti àwọn ikọ̀ kọ̀ọ̀kan tó jẹ́ ti bọ́ọ̀lù ìfẹsẹ̀wọnsẹ̀ nílẹ̀ wa Nàìjíríà NPFL, òní pé wọ́n ti pè fún ètò ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀ náà tí wọn yóò sì kúrò ní ilẹ̀ Nàìjíríà lọ́jọ́bọ̀ Thursday láti rìnrìn àjò lọ sí ibi tí wọn yóò ti ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ náà nílẹ̀ Russia. Chell, ẹni tí wọ́n pé kò padà pẹ̀lú àwọn ikọ̀ náà láti ilẹ̀ Guinea-Bissau lẹ́yìn tí wọ́n pe wọn ni wọn láǹfààní àti fìdírẹmi nínú ìdíje àtilọ̀rí kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ti ìdíje ìfẹ̀yẹ ìyẹlẹ adúláwọ̀ tọdún 2027. Òun ìrètí wípé pé yóò mọ láǹfààní àti máa darapọ̀ mọ́ àwọn ikọ̀ náà lórílẹ̀-èdè Russia. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ̀ lọ, jẹ́ ká bojú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la tí wọ́n fún yín pé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lágbọ̀n ẹ̀ka ètò ìjọba látàrí gbogbo àwọn ìsúnkẹrẹ àti àwọn ìkànmínú wọn, wọ́n ní apẹ́yà ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta tó jẹ́ ti ìkìlọ̀ bẹ̀rẹ̀ láti òní títí wọ ọjọ́ Àìkú Sunday látàrí àti bèrè fún àwọn ẹ̀tọ́ wọn kọ̀ọ̀kan lọ́wọ́ ìjọba. Bákannáà, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ní a ti dóòlà mẹ́wàá nínú àwọn ọ̀dọ́ kan tó jẹ́ atọ́ngbèrò àti lọ ṣe ètò agunbánirọ̀ tí àwọn ajínigbé ní ìpínlẹ̀ Imo ilé tí wọ́n sì gbéra kúrò láti ìlú Ìbàdàn ti ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilẹ̀ Ethiopia àti Eritrea ní wọ́n pe wọ́n ti dín àjọṣepọ̀ wọn kù lásìkò yìí látàrí lásìgbò tó ń ṣẹlẹ̀ ní apá àríwá ilẹ̀ Ethiopia, èyí tó sì ń fa ìkànnínú ìtẹ́wọ́ iwájú lásìgbò lágbègbè náà. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ṣàlàyé pé ó ṣeéṣe kó fún pé kí àwọn orílẹ̀-èdè ilẹ̀ Europe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìkó síta àwọn epo dísù tí wọ́n ti ní abẹ́lé, eléyìí tí ó sì ń gbèrò láti wọ́gi lé mímọ gbé epo jáde ìyìn epo dísù ọ̀hún kù nílẹ̀ Amẹ́ríkà lọ́wọ́ tán wáyé. Nínú ìròyìn eré ìdárayá láti wọn fún yín pé a ti ṣe balógun orí pápá ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà Wilfred Ndidi, ó ní pé wọ́n ti yọ ara rẹ̀ kúrò nínú àwọn ikọ̀ tí wọ́n ti ṣe àtòjọ wípé wọ́n mọ láǹfààní àti kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti ilẹ̀ Russia lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, èyí tó sì mú kí ẹni tí ṣe akọ́nimọ̀ọ́gbà wọn rẹ̀ Eric Chell tí ó máa wáyè láti wá bí ó ti yanjú àwọn àkọọ́lẹ̀ àti àtòjọ eléyìí tó ti kó síta. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní. Kúnlé Olówú ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún. Ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wells Road 893. Nígbà tí ẹ lè fẹ́ràn, tí ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Road 893 FM fan page. Ẹ lè gbé wa sọ̀rọ̀ iwájú sí lójú ìpaná ti àgbáyé ti www.wellsroad893.com. Nígbà tí ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916 893 2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni
Adedamola Oloyede Lomoroyin na wa si ti gbọ yin e se tan gbọ ikonni kan ga agbọmọgbẹ 89.3 FM aku ipalẹmọ opin ọsẹ e ma ya se o.

0: ìyàwó. Ọgbẹ́ yẹn ṣì lè máa ti tán nínú ọkàn àwọn òbí wa ká ro ẹjọ́ ẹnì kejì wa fún bóyá ẹjọ́ ìyàwó wa tàbí ẹjọ́ ọkọ wa. Ẹ jẹ́ kí wọ́n bèrè wípé nípa ìṣúná nínú ìdílé, ṣé nǹkan tó tọ̀nà ni pé kí bóyá ọkọ àbí ìyàwó kó bèrè fún ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn òbí ẹ̀?
1: Kó ìmọ̀dà ṣe rí ètò ìṣúná yẹn. Mo fẹ́ lè sọ pé ó jẹ́ kí n lo ìyẹn, ẹ̀bà mi lóyún láti lo ìyìnbó, ó wà relatively. Now, nígbà tí a máa sọ pé ètò ìṣúná, nígbà tí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ̀ mú owó wọlé, tẹ́ ẹ̀ mọ iye tó ń wọlé sọ́wọ́ yín. Torí pé ẹ̀yin méjèèjì, a gbàgbọ́ wípé ẹ̀yin méjèèjì ti tójú bọ́, ó yẹ kẹ́ ẹ mọ bẹ́ ó ṣe máa ṣe ètò ìṣúná yín. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá bèrè nípa ètò ìṣúná, bóyá ó ń bèrè advice. Pé ẹjọ́ ìmọ̀ràn pé ẹjọ́ iye tí mà ń wọlé bí irú ìtàn tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá àbí ọ̀sẹ̀ kan bóyá ọ̀sẹ̀ méjì sẹ́yìn tóbìnrin yẹn sọ wípé tó ń fowó ra
0: aṣọ
1: tó ń ra gbogbo ẹ̀ tó ń ra na irú ọkùnrin yẹn àbí irú obìnrin yẹn á fẹ́ béèrè pé ẹjọ́ ẹgbà mi nímọ̀ràn kí ni mo tún lè ṣe torí mi ò fẹ́ kí ìṣòro wà nínú ìgbéyàwó mi mo dẹ̀ fẹ́ràn arábìnrin mi kí ni kí n ṣe nípa ètò ìṣúná tèmi sọ pé a wá gba ọkùnrin yẹn lámọ̀ràn nígbà yẹn pé kó wo bóyá ibi tí obìnrin yẹn ti ń bọ̀ ǹjẹ́ ó bá sọ̀rọ̀ dáadáa pé in tó yẹ kó ṣe in tó yẹ kó ṣe rè àbóyá kó wá bẹ̀rẹ̀ sí ní jù sí pé àwọn nǹkan tá à ń ṣe rè àwọn ohun tó yẹ kó kàn rè kò fi bẹ́ẹ̀ sí lọ́wọ́ mi so irú ẹni yẹn ó láǹfààní láti béèrè pé ẹjọ́ kí ni kí n ṣe bí arákùnrin yẹn ṣe béèrè lọ́wọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá àbò ọ̀sẹ̀ kejì sínsìn so irú ẹni yẹn a rí pé ó ṣeéṣe ká padà béèrè lọ́wọ́ àbí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó pé mọ̀dà mú fẹ́ ká tún wo ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló yẹ pé bóyá àwọn òbí wa ló ní ibi iṣẹ́ tí a ti ń ṣe iṣẹ́ àbí bóyá àwọn ìyá wa bóyá kankan ló ní ibi iṣẹ́ tí ẹni ẹ ti ń ṣe àbí ọjà tá à ń tà na tó wá jẹ́ wípé wọ́n ń fà wá ní owó oṣù ni na bóyá nígbà tí a bá fẹ́ takurọ̀sọ bóyá intelligence ń pè ní report ó ṣeéṣe kí a sọ fún torí pé níbi ẹnu iṣẹ́ yẹn ẹjọ́ iye owó tí mo rí pé ń fún mi rí pé nígbà tí n bá ṣe lè kò ní tó mọ́ ǹjẹ́ ẹ lè bá mi fi sí so irú ẹ wà nínú ìgbéyàwó tó lè jẹ́ pé ó máa mú ìlera tó tó wá nínú wá sínú ìgbéyàwó yẹn.
0: Ó dáa. Ẹ jẹ́ ká wá wo àwọn tó jẹ́ òbí bóyá òbí ọkọ àbí òbí ìyàwó tí wọ́n máa ń wo ibi tó kù díẹ̀ lára bóyá ìyàwó tàbí lára ọkọ kọ́ máa criticize wọn kọ́ máa sọ wípé gbogbo ìgbà ló máa ń ṣe báyìí ipa wo ni ìyẹn lè kó lórí ìgbéyàwó.
1: Kó ìmọ̀dà tí èèyàn bá ti ní ẹni tó máa ń sọ̀rọ̀ nípa èèyàn láìdá ní gbogbo ìgbà a máa pa ìlera ìgbéyàwó yẹn lára torí pé ìjẹ́ ọmọlúwàbí ẹni yẹn ó ṣe ọkùnrin ó ṣe obìnrin yóò lọlẹ̀ torí pé a máa rò wípé kò kúkú sí ní tí mo ṣe tí mo sọ pé ó dáa so àwọn nǹkan tó ń ṣe tó yẹ kó lè ṣe kó bẹ̀rẹ̀ sí ní ṣe á wá bẹ̀rẹ̀ sí ní filẹ̀ torí pé ó ti rí wípé kò kúkú sí ní tí màá ṣe ò ní sọ pé mo ṣe dáadáa so nígbà tá a bá wà nínú ìgbéyàwó báyẹn a máa ń rí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà èdè àìyedè máa ń wà láàrin ọkọ àti ìyàwó torí pé bóyá ìṣe ọkùnrin ni àbí ìṣe ọ̀dọ̀ obìnrin ni wọ́n ti ń sọ̀rọ̀ ẹmọ ọkọ rẹ̀ pé kò ká tó kò ṣe tó kò ṣe dáadáa tó kò ṣojúṣe tó na ní gbogbo ìgbà yẹn a máa dá rẹ̀wẹ̀sì sílẹ̀ nínú ọkàn ẹni yẹn pé pẹ̀lú bí mo ṣe ń ṣe ètò na tí irú ẹ̀ bá wá mo rí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin queen mother ó dà pé mo ti sọ lórí ètò yìí rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà arábìnrin mi a máa bò mí láṣìírí níbi tó yẹ kó ti bò mí láṣìírí torí pé ó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń ṣe tí ó hàn sí gbogbo ará ìta tó jẹ́ pé àárín èmi àti ẹ̀ ló wà ó dẹ̀ mọ iye tó wà lọ́wọ́ mi ó mọ ibi tá a ti náwó ó mọ ibi tá a ná ìnáwó wa sí lórí inú ìdílé yẹn so a lọ bò mí láṣìírí ńbẹ so tá a bá ti rí pé ìgbéyàwó jẹ́ ohun tá a gbọ́dọ̀ máa defend ara wa òṣì ọkọ ni o òṣì obìnrin ni o ká wá padà wá.

ọ̀gá wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, ǹga agbẹ́mágbẹ́.

ọ̀rọ̀ òmìnira torílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn òǹkọrin Àwọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kọ oríṣiríṣi orin lọ́tun. Wọ́n ti kọ orin nípa òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá wò ó, lẹ́ni èjì, kó tó dayé ìsẹ̀yìn, àwọn olórin bíi Damaraya láti ìlú Jóòsì. Ó wà lára àwọn olórin tán ti ṣe bẹ́ẹ̀. Tí wọ́n ti kọrin òmìnira orílẹ̀-èdè.

Ominira. Ìyẹn lọ́dún 1960. Dámàràyá, ìyẹn láti ìlú Jọ́ọ̀sì. Orin tóun kọ nígbà yẹn ni Freedom ló pè é. Kódà orin yìí nígbà yẹn láwọn ìlú àwọn ìlú ọya lápá òkè ọya lọ́hún. Orin ọ̀hún ó milẹ̀ láyé ìgbà yẹn tó bẹ̀ gẹ́ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó fi fún ní àmì ẹ̀yẹ eléyìí tó gàgàrà tí wọ́n fi máa ń dá àwọn èèyàn tó ti kó ipa pàtàkì nínú ìdàgbàsókè orílẹ̀-èdè lọ́lá. Wọ́n fún ní àmì ẹ̀yẹ ti MON kódà wọ́n tún fún ní ti OON. Olóyè Stephen Osita Osadebe òun náà ṣe bẹ́ẹ̀. Àwọn náà ṣàgbéjáde àwọn orin eléyìí fún ìṣọ̀kan orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 1960. United Nigeria àwọn làwọn pè é nígbà yẹn. Màmá Onyeka Onwenu àwọn náà ṣe Elegant Stallion. Wọ́n ṣàwọn orin eléyìí tó lè mú ìṣọ̀kan fẹsẹ̀ múlẹ̀ sí i lórílẹ̀-èdè wa Nàìjíríà léyìí tí wọ́n pè ní One Unity, One Love and Unity. Bàmí Adéníyè Adégẹyè ìyẹn King Sunny Ade àwọn náà ṣe bẹ́ẹ̀. Wọ́n kó ọ̀pọ̀ àwọn olórin olókìkí jọ tí wọ́n dìjọ ṣe The Way Forward léyìí tí wọ́n fi ń pè fún ìṣọ̀kan àti àlàáfíà láàrin gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ni Omarioge Mbanefo àwọn náà ṣe Nigeria Go Survive lọ́dún 1980. Wọ́n máa lo àwọn orin náà ní gbogbo àwọn ayé ìgbà kan láti fi ṣe ìrántí ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Timi Dakolo, T.Y. Bello, Sunny Okosun, Sam Sultan, Bàmí Olóògbé Síkírù Àyìndé Barista, Bàmí Ebenezer Obè. Àwọn wọ̀nyí ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ orin léyìí tó lè mú ìṣọ̀kan àti ìfẹ́ pọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ́run bá mi ìdùmọ̀ní ìjọ́ kó túnbọ̀ jẹ́ kí orílẹ̀-èdè yìí kó tùbà túṣẹ́, kó jẹ́ kí orílẹ̀-èdè yìí kó dùn gẹ́gẹ́ bá a ti ń fẹ́ o. Orílẹ̀-èdè yìí ò ní bàjẹ́, Ọlọ́run á bá wa tún orílẹ̀-èdè ṣe. Oh yes, girl.

oshe basit basit la wa o sha nlo sotun sosi lati le je kikini ohun ko loyin ladun oju oni ti e o yes ke ni gbogbo eni to ba fe ire Jerusalem a ma gbadura fun ni to ba si nse be awon to fe ire Jerusalem dodon ni ka wa na o se rere Mecca ti wa re Jerusalem ti wa re e ja fadura ka tubo ma fadura ran lowo o oya ki lo n wi kini nkan to nso gan iyen lagbo amuludun ati bo sapa la yen e ti mo wi pe koko awon nkan kan ohun la ma n koko mu fun wa awon sha ni bayi oga igba fun ile ise olopa lorile ede wa Nigeria o ti buwolu pe ki iwadi o tunbo bere ko bere lotun iyen lori iku to pa irawo loni se wo se wo mo n soro nipa Mohbad latari orisirisi iwe esun eleyi ti opo awon eyan ati egbe ajafeto omoniyan ti won ti kan ranse lo je ki olori oko yanyan fun ile ise olopa lorile ede Nigeria ni won tun bo se kini ohun lo je ki won buwo lo wipe ki iwadi otun lotun ipe dandan iwadi tutun ko bere lori iku to pa Mohbad oni kila Obama wi oro kila Obama sogbon ohun lo n jade lenu opo awon lolufe awon osere Nollywood pẹ̀lú borí ti ṣe kórè kádùn agbọ̀yọ́ ìyẹn nínú ewu ìjàmbá ọkọ̀ ilé tó wáyé lọ́jọ́ Sunday lójú títí márosẹ̀ Ìbàdàn sílùú Èkó ọpẹ́ yẹn là ń dú lọ́wọ́ tí a fi gbọ́ ìròyìn nípa ikú ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré Nollywood mo ń sọ̀rọ̀ nípa Chidi Oke Tèmídayọ̀ Nwakafọ̀ lẹ́ni tó pè yàn mọ̀ sí CJ òṣèrébìnrin Nkechi Blessing ló kọ́ fìròyìn ọ̀hún síta ìyẹn lórí ayélujára torí pé CJ tá ń sọ̀rọ̀ nípa èyí ó kó ipa pàtàkì ipa tó jọjú ìyẹn nínú fíìmù Nkechi Blessing eléyìí tó yẹ kó jáde ní àná ó jẹun tó káni lára púpọ̀ àwọn ṣáhun gbogbo yọ lọ́rùn ọba mi Edmare. Kìí ṣe ìròyìn mọ́ wípé ìjàjàkọ́ akátá tó ṣẹlẹ̀ ìyẹn nínú ilé ẹlẹ́gbọ́n àgbà mo ń sọ̀rọ̀ nípa Big Brother Naija láàrin Kivo àti Tramu òun ló jẹ́ káwọn alákòóso ètò ọ̀hún kí wọ́n ṣe bẹ́ẹ̀ sọ fún Kivo wípé kò ní lè tẹ̀síwájú mọ́ nínú ìrìn àjò ètò náà. Nítorí tí Kivo ti ṣe bẹ́ẹ̀ tó ti wu ìwà tó tako òfin àti ìlànà ètò náà tẹ́ ẹ bá gbàgbé Tram ló ṣe bẹ́ẹ̀ tó fi ẹ̀sùn kan Kivo wípé ó jí tíṣẹ̀tì òun nìyí òun bá wọ ọmọ lọ́wọ́ ó bá ba wá ṣáìzì ẹ̀ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ bó ti wù kínú bí ẹ tó nínú ilé ẹlẹ́gbọ́n àgbà ti Big Brother Naija ò gbúdọ̀ fọwọ́ ba ẹnikẹ́ni èyí lẹ̀ṣẹ̀ tí Kivo ṣẹ́ o tí wọ́n fi yọ kúrò wọ́n yọ gálá kúrò nínú àwọn tí wọ́n máa díje láti gba owó tí ṣe tó tó 160 million naira. Ààrẹ Tinubu ti ṣe bẹ́ẹ̀ ó ti ránṣẹ́ ìkíní kú oríire sí àwọn òṣèré Nollywood lẹ́yìn tí fíìmù kan tí wọ́n pè àkúlé ẹ̀ ní Black Market tó wọ Guinness World Record nígbà táwọn èèyàn tó ju 1,150,000 tí wọ́n wo fíìmù ọ̀hún lọ́jọ́ àkọ́kọ́ ilé tí wọ́n ṣàfihàn ẹ̀ ìyẹn nílò Èkó àwa náà kí wọ́n kú oríire. Ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti mọ̀ kàtà Ife òun ló gbé gbá orókè nínú ìjà àwọn gbajúgbajà ìyẹn celebrity boxing match tó wáyé láàrin òun àti Speed Darlington
leyi to tumo si pe owo e on ni belly ti on si wa bayi bakan nu ewe fina ti big brother naija o ti fagba han ikechi blessing ninu ija won obirin iyan ija won obirin ti celebrity boxing match to waye laarin awon mejeje lana to si se be to gba ebun owo ti se 50 million naira ati oko tutun ayokele bogini chai se si ni mi o ni nikan bi akon be mi gan wa enikan an ni ija o dollar ija won eleyi o ti fe ma dollar o abi 50 million naira ati oko tutun bogini ija won tin dollar ma wo eni ti mo le nikan ba mi mu any broadcast media ba le wo broadcasting industry ton ba ko le ba mi wa bi eyan kan seyan meji 100 million yen chai ere ni mo nse mi o mo jaja o o ye ja lo life akoko sofo ba si ti mi o fe ko sun ma wule wararo nibo la nlo loni kale ni ta fe soro nipa e

bóyá lẹ mọ wípé òun kò tún jẹ òye ìlànà òun ló kọ orin sí fíìmù eléyìí tí ayàwòrán àti òṣèrékùnrin ọmọ orílẹ̀-èdè faransé Stéphane Bretton tó ṣe ìyẹn ní ọdún 1994. Bóyá lẹ mọ wípé òun kò tún jẹ òye ìlànà òun ni òun kọ ní High Life ọmọ lẹwa Nàìjíríà tí àwo orin rẹ̀ tà jù tó tà ju gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ lọ. Ìyẹn láwọn tó jọ jẹ́ àwọn olórin High Life láyé ìgbà náà. Pé ẹ lẹ mọ̀ wípé ní ọdún 2012 òun kò tún jẹ òye lánàá ṣe àgbéjáde àwo orin kan eléyìí tó gbalégbako nígbà náà tí iléeṣẹ́ Soundwave Records tí wọ́n gbé jáde yàtọ̀ sí Fela Nikola Pokuti àti King Sunny Ade tún jẹ òye lánàá àwọn tún ni olórin eléyìí tí àwọn èèyàn gbọ́ àwo orin wọn jù. Bóyá lẹ mọ̀ wípé òun kò tún jẹ òye lánàá àti ọ̀jọ̀gbọ́n Wole Soyinka òun lọ́jùmọ̀kọ orin I Love My Country ìyẹn lọ́dún 1996 ìjọba ológun lábẹ́ ọ̀gágun Sunny Abacha wọ́n fẹ̀sùn kan àwọn méjèèjì nígbà náà wípé wọ́n lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba. Bóyá lẹ mọ̀ wípé èyí gan òun ló mú kí àwọn méjèèjì ó sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń rìnrìn àjò káàkiri orílẹ̀-èdè kan sómíràn láti ṣeré eléyìí tó jẹ́ ti ọ̀jọ̀gbọ́n Wole Soyinka tí wọ́n pè ní The Beautification of Area Boy. Bóyá lẹ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè United Kingdom òun ni òun kò tún jẹ òye ìlànà tó jẹ́ aṣáájú ẹgbẹ́ nǹkan ni The Benders ń gbé. Bóyá lẹ mọ̀ wípé nìkan bíi 60s òun kò tún jẹ òye ìlànà jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ àkọ́kọ́ eléyìí tí ń ṣe ti orísun Mask tí ọ̀jọ̀gbọ́n Wole Soyinka dá sílẹ̀. Bóyá lẹ tiẹ̀ tún mọ̀ wípé òun kò tún jẹ òye ìlànà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré àkọ́kọ́ tí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọ̀jọ̀gbọ́n Wole Soyinka wọ́n jọ máa ń lọ káàkiri láyé ìgbà náà. Mo sọ fún yín àní wọ́n jọ ṣàwínrẹ́ bíi Kunji Harvest àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pé a lẹ mọ̀ pé lẹ́yìn náà òun kò tún jẹ òye ìlànà bẹ̀rẹ̀ sí ṣe àwọn iṣẹ́ tiẹ̀ gangan tó sì ń ṣe àwọn orin ìbílẹ̀ eléyìí tó gbajúgbajà gan léyìí tó gbalégbako lórí afẹ́fẹ́ láwọn nǹkan bíi 70s sí 80s kódà tó fi dé 90s pẹ̀lú ẹgbẹ́ orin rẹ̀ eléyìí tá a mọ̀ sí Tunji Oyelana and the Benders. Bóyá lẹ mọ̀ wípé ọ̀pọ̀ nínú àwọn orin ẹ̀ eléyìí ló jẹ́ àṣàyàn orin nítorí tó máa ń kú fún ọgbọ́n ìmọ̀ àlọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìṣítí. Ìlànà orin ìdáhùn àti ìfèsì òun làwọn máa ń lò. Àwọn iléeṣẹ́ rédíò ìyẹn láyé ìgbà yẹn títí dòní wọ́n máa ń lo àwọn iṣẹ́ ìyẹn àwọn orin òun kò tún jẹ òye ìlànà látẹ́gùn torí tí wọ́n rí pé àwọn orin wọn yìí àwọn olùgbọ́ wọn máa ń gbádùn ẹ̀ dáadáa ni torí tán máa ń rí ayọ̀ àti ìdùnnú púpọ̀ níbẹ̀. Bóyá lẹ mọ̀ wípé ní nǹkan bíi 80s òun kò tún jẹ òye ìlànà kópa nínú ìyẹn nínú eré kan lórí amóhùnmáwòrán NTA tìlú Ìbàdàn. Ọ̀kan lára àwọn eré yìí òun ló gbajúmọ̀ jùlọ.

Ẹ̀ka sàn ó, ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Ìròyìn ìlérèfé ló ń dé sétí gbọ́yé láti ìkànnì kàngagbọ́n màgbẹ̀ West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, nílẹ̀ Ìbàdàn. Sunday Àfọ̀lábí lóníròyìn yìí. Àjọ olómìnira elétò ìdìbò INEC ló ti kéde gbígba àwọn òṣìṣẹ́ aláyàlò fún ètò ìdìbò 2027. Àjọ yìí ló fi léde lórí ìtàkùn X wọn lónìí. Wọ́n ṣàlàyé wípé àwọn ti ṣí ojú òpó yìí fún ètò ìgbanisíṣẹ́ yìí láti ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2026 tí yóò sì tẹnu bodò lọ́jọ́ 18 oṣù kọkànlá ọdún 2026. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti bẹnu àtẹ́ lu bí wọ́n ṣe jí àwọn agùnbánirọ̀ tán jẹ́ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé ní ìpínlẹ̀ Imo. Tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sì fi ń dá àwọn mọ̀lẹ́bí tọ̀rọ̀ kan lójú pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun láti gba àwọn agùnbánirọ̀ yìí padà lákàtà àwọn ajínigbé. Ọ̀rọ̀ yìí wáyé lánàá látẹnu kọmíṣánná fẹ́tọ̀ ìròyìn Dọ̀tún Oyèládé ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí kò dára tó sì dunni lọ́kàn gidigidi tó sì ń rọ àwọn agbófinró láti ṣiṣẹ́ takuntakun fún ìtúsílẹ̀ àwọn agùnbánirọ̀ tó kù lákàtà àwọn ajínigbé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣàlàyé bí wọ́n ṣe yọwọ́ kúrò nínú àjọṣepọ̀ àti máa gbé àgbàdo lọ sórílẹ̀-èdè Botswana. Èyí wáyé látẹnu olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀jọ̀gbọ́n Sulaimon Ọlárẹ̀wájú. Ìjọba sọ pé àwọn yọwọ́ nínú ìgbésẹ̀ yìí nítorí ìtúpalẹ̀ dátà tí wọ́n sì ṣàlàyé pé ìpinnu náà ni láti dáàbò bo àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mínísítà fún olúlu ilẹ̀wà Àbújá Wisdom Ike ló ti sọ pé ìbáṣepọ̀ òṣèlú òun pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu ló sì le dandan síbẹ̀. Wike ṣàlàyé ọ̀rọ̀ yìí nígbà tó ń ṣe ìpàdé òṣèlú pẹ̀lú àwọn àgbààgbà òṣèlú kan àti àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Obio Apo lónìí nípínlẹ̀ River. Ó sọ wípé òṣèlú gbọ́dọ̀ dúró lórí ìfẹ́ aráàlú tí kò sì gbọ́dọ̀ jẹ́ lórí ìjà tàbí ìkórira. Tó sì tẹnumọ́ pé ìpínlẹ̀ Rivers ni yóò máa tẹ̀síwájú láti ṣe àtìlẹyìn fún Ààrẹ Bọ́lá Tinubu. Àwọn ẹgbẹ́ kan tá a mọ̀ sí G7 ló ti ń ṣètò àti yọ̀ǹda bàrẹ̀ epo rọ̀bì tó tó 100,000,000 láti pàṣẹ àjọ IEA. Ìgbésẹ̀ yìí ni wọ́n ní yóò ran ọjà àgbáyé lọ́wọ́ lórí ọ̀wọ́n gógó dísù. Ààrẹ orílẹ̀-èdè Faransé Emmanuel Macron ló kéde ọ̀rọ̀ yìí lónìí. Gẹ́gẹ́ bí Macron ṣe wí, ó sọ pé àwọn máa yọ̀ǹda epo rọ̀bì fún odidi 20 ọjọ́ àkọ́kọ́ nígbà tí ẹgbẹ́ G7 náà láwọn ṣetán àti ṣiṣẹ́ pọ̀ nínú àwọn ẹbu ìfọpo tí ó sì jẹ́ kí ọ̀wọ́n gógó náà dópin. Èyí lòpin ìròyìn lérèfé. Ẹ pàdé wa láago 8 àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Ẹ lè pe yàrá ìkóròyìn jọ wa sórí nọ́mbà 0916893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú ẹni. Orúkọ mi ni Sunday Àfọ̀lábí. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa. Ọlọ́run a máa bùkún fún yín.

náà ni a wà yìí ọba tó bá wa ṣe mẹ́ta àkọ́kọ́ ọlọ́run eléyìí tí a tún bọ́ sí yìí náà ọlọ́run jẹ́ kó rọrùn fún wa bákan náà ẹ̀ rí a dúpẹ́ níléeṣẹ́ wa níléeṣẹ́ wa ń gòkè sí ni o a dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run wàrà fana ọmọkánà àlìyà tá à ń ṣe láàyè yìí ó ń ṣiṣẹ́ òkè òkè òun ni yorùbá ní ẹyẹ máa ń fọhùn òkè òkè náà ni a máa lọ torí náà ọ̀nà pẹ́ wa ó pọ̀ púpọ̀ lónìí torí náà bí a ti bọ́ sí ìpele kọ́tà tí ó gbẹ̀yìn nínú ẹ̀rí ètò orí afẹ́fẹ́ yìí kí ọlọ́run kí ó bá wa sọ̀kalẹ̀ eléyìí náà láyọ̀ pátó ṣe mẹ́ta tàkọ́kọ́ nírọ̀rùn ṣe pàápàá jùlọ ṣe pàápàá ti wà nínú oṣù àwọn bàbàbà tí ọ̀pọ̀lọpọ̀ máa ń páyà nígbà tá a bá ti bọ́ sí september ọlọ́run sì bá wa ṣe àti mú september àti mu jẹ àti yọkú ojú ẹ jẹ october eléyìí tí a bọ́ sí yìí náà ìyàmọ̀ pé ó tiẹ̀ ṣe fresh òní ni ọjọ́ kejì nígbà tí ó sì jẹ́ ọjọ́ kọkàn lé ní ogún nínú oṣù ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin tí a wá mùsùlùmí a bára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó ní kí a tún rí oṣù october yìí kọlọ́run dákunjọ dáre ọba tó bá ìmí àti yín tó bá wa bẹ̀rẹ̀ nítorí àtijọ́ bẹ̀rẹ̀ lánàá pẹ̀lú ọlọ́run ni ọlọ́run ló ní ká bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ ká gúnlẹ̀ ayọ̀ lẹ́yìn wá gba náà torí ìjọba àsìkò àní ṣaláì má tọrọ ìkí àti gẹ̀fà nàbí muhammad sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé lọ́dọ̀ àwọn àgbàlagbà ni wọ́n ní a lè ṣe káàmà yálé wọn a ò lè ṣe káàmà yálé àmọ́ àsìkò ti lọ lónìí torí náà ọlọ́run bá wa kí ànábì o ọlọ́run máṣá bá wa gé ànábì gbogbo àwọn aráalé ànábì ọlọ́run bá wa kí gbogbo àwọn tó ń dúró ti ànábì ìkẹ́ àti ìgẹ̀ náà kí o máa bá wọn tó bá ti wá kẹ́ mú wọn mọ̀ tán ní gbòòrò màdínà máyọ̀ wà lẹ́ àtẹ̀mí àtẹ̀yìn tí àjọ ń gbádùn ètò yìí ọlọ́run má yọ àwa náà lẹ́nu kẹ́ rẹ̀ gbogbo ohun tí ń jẹ́ ìkẹ́wọ̀ ọlọ́run tí wọ ọlọ́run máa fi kẹ́yàn láyé ń bí kódà tó bá tó jọ gbẹ̀ndẹ̀ àríkẹ́yàmọ̀ ọlọ́run má yọ wá lẹ́ ń bẹ́ o láyé nígbà àsìkò mo kí yín lẹ́ẹ̀kan sí wípé a kú oríire pé ọlọ́run tún ní kí a máa gbọ́ra wa lónìí bá ti mọ̀ lórí ìpele world of islam iléeṣẹ́ wells radio 89.3 FM tó kalẹ̀ sí aláàfin avenue nínú olúyọ̀lé estate ń bí ẹ ti mọ bí a ti máa ń ṣe àmọ́ tó bá jẹ́ pẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ náà ni alhamdulillah má ti ń lọ bí ọdún méjì mẹ́ta tí ètò náà tó ti gbìnà yá torí náà tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni kí la bẹ̀rẹ̀ àkọ́kọ́ òun náà ni al-Qur'an wherever Islam goes Qur'an follow wherever there is Islam there must surely be Qur'an torí náà a lè sọ pé ti Qur'an náà báwo ni lórí ètò yìí ìdí nìyẹn tó fi jẹ́ pé ìpele àkọ́kọ́ al-Qur'an ni yẹ̀wò ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni látorí mimbari torí láàrin ìṣẹ́jú márùn-ún tó kù kí aago márùn-ún àbọ̀ kí ó lù báyìí a sáré yẹ abala al-Qur'an yẹn wò ní belenja lónìí tí ẹ bá sì gbàgbé Qur'an wo òun náà ni à ń kà lọ́wọ́lọ́wọ́ ó náà ni sọ́rọ̀tù kọ́rọ́ìṣì ẹ̀rí súra yẹn ó bá gbogbo ohun tó fẹ́ ṣẹlẹ̀ lónìí mu lórí ètò yìí kí ni nǹkan tó sì fẹ́ ṣẹlẹ̀ òun náà ni pé àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣàmọ̀pẹ́ lóàná oṣù orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni oṣù october yìí is our independent month oṣù tí orílẹ̀-èdè wa nàìjíríà ta gba òmìnira lọ́wọ́ àwọn ìjọba kíni ìjọba amúni ṣé wọ́n ti tú olú ọlọ́run wa ṣá torí náà n tí a fẹ́ yẹ̀wò lónìí lórí mimbari nígbà tá a bá débẹ̀ òun náà ni orílẹ̀-èdè wa nàìjíríà àmọ́ ká tó débẹ̀ ẹ wá rí sọ́rọ̀tù kọ́rọ́ṣì tá a fẹ́ kolẹ̀ rẹ̀ faliyabudu rọba azalbait aya ta kàgbẹ̀yìn náà nìyẹn tí ẹ tẹ̀ mọ́ bá ṣe máa ń kà á bá a bá ti ka lárúbáwá rẹ̀ tí ṣe árábíkì rẹ̀ bẹ́ẹ̀ náà ni a ka ẹ̀rí èdè èbó rẹ̀ fáǹfà ni àwọn non-arabics and non-muslims tí wọ́n mọ kí ni al-Qur'an kí ló túmọ̀ sí pápá torí pẹ́lòmíì tó bá rí Qur'an ó fẹ́ lè máa sá fún wọn ọ̀dẹ̀ mọ̀ pé it's just a language which contains word of almighty Allah ọ̀rọ̀ ọlọ́run ló wà ń bẹ̀ so látara àdí èyí ló jẹ́ pé tá a bá ti kà á nǹkan tó wà ní al-Qur'an yẹn a wá sọ ìtumọ̀ ẹ̀ both in English and in our mother's tongue so látara àdí èyí aya mẹ́rin ní súra yẹn ní ìdí tó fi sọ̀kalẹ̀ àti lọ síbẹ̀ àní yẹ̀ yẹn wò lónìí so láàrin ìṣẹ́jú méjì tó kù kí la fẹ́ sọ òun náà ní falẹ̀ yaabudu padà ṣubilayi mina ṣètò ni rọjí bisimilayi rahman rahim aya ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta òun nìyẹn.

هذا البيت فليعبدوا رب هذا البيت. ayele ketaniye kini tumore kini niniye lede ebo oni faliyabudu turn into worship the lord of this house ebo turn into worship the lord of this house. It doesn't say turn into worship this house. It doesn't say that. It said turn into worship the lord, the god of this house. Oba to ni ile yi ohun na ni ke ma josin fun faliyabudu roba azal bait. Oba to ni ile yi ohun na ni ke se kini o ohun na ni ki e ma josin fun faliyabudu roba azal bait. En ti e ba ti mo sura yin tele tele nto tumo si niyan nto tumo si niyan o wa pari e ayele kerin pelu alladhi at'amahum min ju'in wa amanahum min yaf. Who is this Lord? Who is this God? Who is this Allah? Talolohun yi o wa ni huwa alladhi at'amahum min ju'in wa amanahum min yaf. Olohun oba yi, it is the Lord who feed you or who feed you when you are feeling hungry, and also quench your thirst when you are thirsty. Òun náà ni ọba tí máa rẹ èèyàn ló ń gbẹ. Nígbà tó ń gbẹ bá ń gbẹ̀yàn. Tó sì máa ń ṣe kí ni o, ọba tó máa ń fún yín ní oúnjẹ nígbà tí bí bá ń pa yín. Ẹ jẹ́ ká gbọ́ àyà méjèèjì yẹn yé. Faliyabudu rọ́bà azal bait. He said, turn into worship the lord of this house. Yen ni pe e da oju ko oba to ni le yi ke ma sin. Ko so pe ka ma sin ile yen o. Which house is he referring to? Ile wo ni Olorun so ninu Al-Qur'an yen, like we said in the beginning of this recitation of the Quran. A so pe the first house ever built and dedicated to Almighty Allah, which can never be found elsewhere except in Makkah. Ile to wa Makkah yen ni ti awon alalaji ton ma lo wo, ton ma circumambulate, ton ma ro, ton ma rotate, ton ma yipo yen. Ile yen ni, ile yen ni l'Olorun so bi pe ile yen ni ka dojuko ka ma sin oba to ni oba ti won ko ile yen fun. O wa pari aya yen pe o wa ledi oba yen ni oba ti ma fun yan ni omi ngba to ngbe ba ngbe yan. Òun náà sì ni ọba tí máa fún yàn ló ń jẹ nígbà tí bí bá ń pààyàn. Ẹ wá rí nínú tẹ̀síre àyà yẹn ta bá fẹ́ túmọ̀ ní ta bá tún fẹ́ tàn yẹ́bẹ́yẹ́bẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹ rí pé Yorùbá wọn a ní ebi òǹgbẹ a máa gbẹni bákan náà bí ṣé mo gbà pé but ebi a máa pààyàn lọ́tọ̀ọ̀tọ̀ wọn lè ní ògbẹ́ni máa gbẹ̀yàn bákan náà mi ebi ẹ pààyàn bákan náà o. Kí la fẹ́ lo ń bẹ̀ ni pé ẹ̀rí àtẹ́bí àtòǹgbẹ òǹgbẹ gan tó máa gbẹ wa ra wa jura wa lọ. Kí ló ń gbẹ wá ló ń gbẹ, kí ló ń pa wá lébi? Ọba tí ó lè fún wa ní tó lè rẹ wá ní òǹgbẹ tó bá ń gbẹ wá ló ń gbẹ. Níta bá ń gbẹ̀ǹgbẹ rẹ̀, èèyàn máa gbẹ̀ǹgbẹ ilé, èèyàn máa gbẹ̀ǹgbẹ ọmọ, èèyàn máa gbẹ̀ǹgbẹ aya, èèyàn máa gbẹ̀ǹgbẹ ọkọ, things like that. Bẹ́ẹ̀ náà sì ni ebi, bẹ́ẹ̀ náà lebi. Ohun tó máa ń pààyàn lébi ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Méjèèjì ta ló lè ṣe wa àlọ́ ohun lọ́lọ́hun. Look at the summary of that Quranic chapter. Ẹ jẹ́ ká wo ibi tí Quran yẹn tó parí sí. Torí pé àní ààyè púpọ̀ lónìí òun ni. Torí ibi tí ẹ̀rí à ń lọ, ibi tá à ń lọ. Mo là ń lọ lónìí lórí ẹ̀rí mímbàrí wa. Òun náà ni ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà bí a ṣe gba òmìnira. Òun náà ni a fẹ́ yẹ̀wò. Torí náà insha Allah bi kudrati Rahman a ní rí jù báyìí lọ àti sọ̀kalẹ̀ Súrẹ́tù Quraysh yẹn nìyẹn. But insha Allah bi kudrati Rahman tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa yẹ ẹ̀kọ́ wo, àǹfààní wo, what are the lessons contained in that surah from the beginning to the end.
on la mayewo ni ose tumbo belu ogu olon fanfani awata ati mosura yin tele tele ituma eniyan o se ri pe ko buyan ko si ko si yan ko si ko mbuleri nbe ti o je aburu tabi to je ibi bi ke ba se adura ni so oba to re awon ara makka ati madina to re won lo ngbe ohun ni o de ma lo fi won laya bale ngba ta ya npa won during winter and summer tat koko ka ni bere aya yen oluwa orilede wa nigeria an gbengbe kila gbengbe da nje mo reni to le so n ta gbengbe nje mo reni to le so n to nu wa lorilede yi nkan kan so lonu wa lorilede yi there's nothing god has not done for us ko si nkan kan tolorun o se fun ama nkan kan lokun tolorun o ti se fun wa eh mo nbo e je ki adoke lo ngba ti a ba dabala nimbari amawo

ní báyìí ti aago márùn-ún aago mẹ́fà tí ó ti ku ìṣẹ́jú márùn gerege abala àdúrà òun náà ni a ti bọ́ sí yẹn ẹ sì mọ̀ gẹ́gẹ́ bí a ṣe ṣe ní níbẹ̀rẹ̀ wípé súrátù quraysh tá a kà yẹn ọlọ́run fi ròyìn bóun ṣe fi ẹ̀rí mecca àti madina pàápàá jùlọ orílẹ̀-èdè saudi arabia lápapọ̀ ó ń fi wọ́n láàbalẹ̀ ẹ̀rí orílẹ̀-èdè saudi arabia yẹn wá dàbí orílẹ̀-èdè nàìjíríà bóun ṣe fi orílẹ̀-èdè nàìjíríà balẹ̀ láyà lánàá ó máa fi wá láyà balẹ̀ lórílẹ̀-èdè yìí lánàá ó fi wá láyà balẹ̀ lórílẹ̀-èdè yìí lánàá o in those days rice we ate rice only once during festive period rice tó wá di tó di oúnjẹ tí o fẹ́ so oúnjẹ mi mọ́ ẹ̀kan la máa ń jẹ rice ń gbà yẹn so mi pe àti gbádùn lórílẹ̀-èdè dára salted foods ta lè jẹ́ wá dàbí pé kò so oúnjẹ mi mọ́ tẹ bá ronú oúnjẹ la fẹ́ jẹ rice tẹ bá tún wò pé rice táwọn ọmọ ò fẹ́ mọ oúnjẹ mi mọ́ in those days oh god ọba tó wá ṣe orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ lánàá ọlọ́run 66 years la mà pé yìí a ti ń rákòrò ni a fẹ́ dìde ọlọ́run wá bá gbé orílẹ̀-èdè yìí dìde o n ta sọ pé ó nù wá yẹn n ta sọ pé ibi tó orílẹ̀-èdè yìí kù sí aṣáájú gidi ni o kò sí ní tọ́lọ́run ò tí ì ṣe fún wa I met one man in transit along when we are now saying God should bless Nigeria he said don't say God bless Nigeria don't say that again mo ní kí ló dé ó ní God has over blessed Nigeria don't tell me that I said why only what do you want God to do for you he give you oil he give you this he give if anything talk what God has done mention God what God has not done for you you want to kill God sorry sir only I'm a military man God has done everything for us he's only leader good leader ọlọ́run ibi tó wá kù sí yẹn ọlọ́run 2027 tá ń lọ yìí a fi àsìkò yìí bẹ ọlọ́run olórí gidi aṣáájú gidi from down to the top olúwa wá yàn fún wa olúwa ìwọ ni kò yàn fún wa wá yàn aṣáájú gidi fún wa tá a bá ní aṣáájú gidi lórílẹ̀-èdè we know in fact àwa náà máa mọ̀ we can still buy fuel at 200 naira oh possible don't tell me it's not possible kí ló jẹ́ kó possible kí ló dé tá a fi rà ní tó fi possible during buhari less than 200 naira so why is it not possible ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ fún wa lánàá olúwa tó wá ṣe bẹ́ẹ̀ fún wa lórílẹ̀-èdè yìí olórí paripari rẹ̀ náà ni pé independence anniversary ta ṣe lọ́dún ni má jẹ́ kó jáṣe mo fi ní àti yín when come 2027 ọlọ́run October 1st 2027 when Nigeria will be 67 ọlọ́run jẹ́ kí mi àti yín tún wà láyé ọlọ́run jẹ́ kí mi àti yín yóò ṣojú ẹ̀mí wa má jẹ́ kó ṣẹ̀yìn wa ọlá muhammad rasulillah sallallahu alaihi wa sallam iṣẹ́ wa west radio má jẹ́ ó bàjẹ́ gbogbo àwa tá a wà ń bẹ̀ má jẹ́ á bàjẹ́ ọ̀gá wa pátápátá ìyá wa tán jẹ́ olùdásílẹ̀ ọlọ́run má ṣàbà dúró tí wọ́n ọlọ́run bá lọ́rọ̀ ẹ̀mí wọn má jẹ́ nǹkan kan ṣe wọ́n tí ò bá ti ṣe wọ́n má jẹ́ ó ṣàwà náà ọlá bisimilahi rahmani rahim alama ya mala taftabi alkisamawati walhardi ولا تفتدي على الجنة في بطون أمهاتنا ألتف بنا في قضائك وقدارك لطفا يليق بكرامك يا رحمن الرحيم يا رب العالمين تيتي ديو سي تومبو تي اتو ما بادي اراوا امي لول فينا ني تي موتي مويتو نوا لا تارو فاكيل زكريا ني مونكي بي السلام عليكم ورحمه الله وبركاته ما سلام لقاهنا بالعافيه

0: mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé. Ẹ kábọ̀ sórí ìkànnì West Radio 89.3 FM. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tó bá ti dagun mẹ́fà ìrọ̀lẹ́, kò sí ètò míì tó dùn ju ètò Sport Assembly lọ. Ẹ wo orúkọ tèmi ò yí padà, Raymond Tanátaná. Ẹ wo ẹ mọ̀ pé international break là ń jẹ lọ́wọ́, international football là ń jẹ lọ́wọ́ o, club football àwọn yẹn ti lọ break. Ẹ wo ẹ lọ calm down, ẹ má wọrí, má gbé yín débẹ̀. Tá a bá ń sọ nípa ètò eré ìdárayá, ẹ mọ̀ pé aago mẹ́fà ìrọ̀lẹ́, èmi nìkan kọ́ mo máa ń gbé yín débẹ̀. Lọ policy tí mi fi bẹ́ni bọ̀dì ṣeré, bẹ́ẹ̀ gbowó wa wẹ̀lẹ́ fẹ́ sáìn ẹ̀mí ò ní ta. Ẹ wo lọ policy wà ń bí, èmi àti lọ policy jọ máa gbé yín débẹ̀ ni. Ẹ ṣẹ́ gbàgbé, ipe ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa, ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa. Bẹ́ẹ̀ bá ti wọ Facebook yín lọ, ẹ search fún West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Lọ́gán tẹ bá ti wọ bẹ́ẹ̀, lọ́gán tẹ bá ti wọlé. Bẹ́ẹ̀ bá ti drop àwọn comment yẹn, bẹ́ẹ̀ bá ti like ẹ̀tẹ́ ti share sí gbogbo ayé. Ṣé ẹ rí gbogbo àwọn comment ẹ bá ń drop? Gbogbo ẹ̀ mo máa ja yín sí, gbogbo ẹ̀ mo máa kà sáwọn tiwa ní gbogbo ayé. Ṣé ẹ ti mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà a máa gbáfẹsẹ̀wọnsẹ̀, a máa gbáfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀? Ojú orílẹ̀-èdè Russia, ẹ mọ̀ pé Wilfred Ndidi òun ti pull out o, ó ti pull out. Kò ń ṣe pé lòun ò ṣe mọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà o, àmọ́ kò ní láǹfààní láti gbáfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Wọ́n ti gbé àwọn agbábọ́ọ̀lù míì tán fi sọ́rọ́pọ̀ Wilfred Ndidi, àwọn kan náà wọ́n ti tún fún wọn ní call-up látara yí pé wọn ò ní láǹfààní láti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà tàbá ń kojú orílẹ̀-èdè Russia. Ó yá pápá Manchester City, àwọn tẹ pí mọ́lẹ̀ o, wọ́n tẹ pí mọ́lẹ̀. Ẹ mọ̀ pé àjọ FA, àjọ English orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, ìyẹn English Premier League, wọ́n fi ẹ̀sùn kan ikọ̀ Manchester City. Wọ́n ní 150 charge, wọ́n ní wọ́n jẹ̀bi gbogbo ẹ̀. Ó yá pápá Man City ti wá kọ̀ jálẹ̀ o, wọ́n kọ̀ jálẹ̀. Wọ́n ní àwọn ò jẹ̀bi o, wọ́n ti wá gbé ìgbésẹ̀, wọ́n ti lọ pé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ó yá mo tún kúrò lápá bibẹ̀ yẹn. Ẹ mọ̀ pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé lénìí, tá a bá ń sọ̀rọ̀ UEFA Nations League. Ẹ wo mò ń bọ̀ lápá bibẹ̀ yẹn náà. Ẹ jẹ́ kí àwọn tèmi tó ti ń wọlé sórí Facebook, ẹ mọ̀ pé mo sọ fún yín pé ẹ lè darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa, West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Victor Ayomide Oni, Oni, good evening, Oluwaye Man U, watching you from Old Ona up Madrid. Oya Stella Temi Fagbayike, àwọn ti sá Adelere. Oni, good evening, Chief Oracle Pro. Law policy, happy weekend, brothers. Oya pápá ẹ̀mọ̀ pé ètò tèyí, ẹ̀mọ̀ pé weekend preview ni, àmọ́ kó tó di pé àwọn nù preview yẹn lọ, transfer gist náà wà nílẹ̀. Gbogbo ẹ̀ ni màá já yín sí nírọ̀lẹ́ tèyí. Ẹ jẹ́ ń gbé law policy wọlé kó ṣe sàlámà lékù sáwọn tiwa ní gbogbo ayé. Oya law policy kí àwọn tiwa ń lé.
1: Ẹ̀yin tèmi ẹ kúrọ̀lẹ́ akú àtàárọ̀ akúṣẹ́ òní akú àdẹ̀kú òpin ọ̀sẹ̀ yìí náà. Àmọ́ nígbàgbọ́ pé ní ìdùn fún wa gẹ́gẹ́ bá ṣe ń gbèrò rẹ̀ fúnra wa. Àlọ́ pọ́lísì ló ń kí yín rọ̀ lẹ́yìn pé ẹ jókòó kẹ gbé rédíò yín sẹ́gbẹ̀ kẹ́dẹ̀ mú popcorn yín àti yúgọ̀t tẹ máa fi sẹ́lẹ́ńkẹ́jọ káwá dẹ̀ máa gbà sí yín lára lé orí ètò ni. Àtún ti dé ní ìrọ̀lẹ́ yìí láti gbà sí yín lára bá ṣe máa ń ṣe dára láti máa fún yín ní oorun ayọ̀ tẹ máa ní láti sùn ní wíkẹ̀ndì. So lọ pọ́lísì ló ń kí yín lẹ́ẹ̀kan sí pé Sport Assembly ló ń pé bí 89.3 FM, ẹ má gbé kúrò rárá, don't touch it.
0: Oya Sport Assembly náà gbé sí, Sport Assembly náà pé bí o, ẹ̀hún ní kẹ́ ẹ má gbé kúrò bẹ́ẹ̀. Tẹ bá fẹ́ gbọ́ ètò eré ìdárayá, eléyìí tí ò lẹ́jàn bá kàn nú, authentic original tí kò sí àní-àní inú rẹ̀, ìkànnì West Radio ní kẹ́ gbé sí 89.3 FM. Oya pápá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé lánàá. Tá a bá ń sọ ìdíje UEFA Nations League A, oya orílẹ̀-èdè Germany, àwọn gbàlejò Sábíà wọ́n fi ìyà jẹ Sábíà. Àmì ayò méjì sódo ni Florian Wiss mi àwọn fún orílẹ̀-èdè Germany. Oya Greece, ẹ mọ̀ pé nígbà tí Greece ń ṣó lọ́wọ́, wọ́n kojú àgbà, wọ́n kojú Netherlands. Netherlands sọ fún wọn pé àwa ò kéré nú ayé o, lóòótọ́ Greece ló kọ́kọ́ mi àwọn méjì sódo. Kó tó di pé Netherlands dá padà, orílẹ̀-èdè Denmark nǹkan, àwọn gba àlejò tó jù wọ́n lọ. Portugal without Cristiano Ronaldo, wọ́n fi ìyàjẹ́ orílẹ̀-èdè Denmark. Àmì ayò 4-2. Oya Wales, Haaland ò rí nǹkan kan ṣe o, kò rí nǹkan kan ṣe fún orílẹ̀-èdè Norway. Àmì ayò 2-1 ló parí sí Sherry Northern Ireland, Ọlọ́run ní jẹ́ ká sun gbẹgbẹ́ ńlé wa o. Lẹ́yìn ìgbà tán lékè pẹ̀lú àmì ayò 2-0. Austria, Ralf Rangnick ṣe bẹbẹ, wọ́n ṣe comeback lápá bíbẹ yẹn, wọ́n sọ di tútù mọ́ Ireland lọ́wọ́. Oya orílẹ̀-èdè Israel àti Kosovo, 0-0 scoreline ló parí sí Malta àti Gibraltar nǹkan. Àmì ayò kọ̀ọ̀kan nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí Shewari Azerbaijan. Azerbaijan eyin nu Olorun nu o won ba iwe je fe won paper boys odo odo lo pari pelu listing o ya lo policy ka te ko wonu awon iroyin lo ife se won se Denmark ati Portugal ko si Cristiano Ronaldo ninu iko Portugal se bebe koju orilede Denmark se kun se pe Cristiano Ronaldo gan lo fa ti orilede Portugal se daada ta ba n soro FIFA World Cup
1: niwo ese mi Cristiano Ronaldo o se won ba to le se na ni pa okun boro ni a le tori pe tori nkan to n sele a wa di gbogbo ebi ru Cristiano Ronaldo e mo pe ka ma puro a igi araba ni Cristiano Ronaldo ni orilede Portugal sugbon o se re o n so mo loku be na ni a ni sin pelu bi e so ni to wa leyi o kan se be sara Cristiano Ronaldo ni o gbinyanju ti e ni World Cup abo e pa okan boro na ni wo nsin ti o de tutu wa ti nkan to hurun to wa lesin to ti sele ni arin ohun ati oluko ni ati ohun ati orilede tori kin se ohun ati oluko ni gan lo ni issue bayi ohun ati orilede lojo ni issue bayi ti nkan de ti sele nsin awon aralu awon player won ti bere won ti move on ti won ti on de soju lu won dada ton fi mi ami ayo merin against Denmark koju Denmark lana tawon score meji so ko ya mi lenu tori pe te ba ri awon section kan no fans gan won ti so pe won tun fun coach gan ni support ni pe we love Jorge Jesus so won tun fun support ni won tun kin leyin pe ise to nse yen awon gbadun ise to nse lo so e ma je agbagbe pe Ronaldo ti se iwon to le se won de ma so pe njo to ba ye ni leyan ma ndaba ta ijo mi ti ni gbenu atelu Ronaldo ba nsin toro ni oro nbe nu ohun to hun si fe so e je ka se mu yen sepe sugbon lo de Denmark lana nigbatan koju Portugal nigbatan koju Denmark lana won fi won gbe uro si won loju bi gbogbo a se si mo pe ba se ti expect pe o gbudo se sele ni so ko n se iyalenu fun mi rana pe ori Ronaldo si nbe pe nkankan ma wa yo lele ninu te ba ri bon se gba ball lana sin o ti pe ti Portugal ti gba ru ball tan gba lana yen o ti pe gan so o si faye le pe gbogbo everybody fe express ara won sin ko so ran pe mo ju e lo eyi ju mi iwo ju mi ninu e nsin gbogbo olojo fe se se yen o to ran mo nkan ti omo afojusun ta won wo waju
0: ya lo policy ko to di pa kuro lori orilede Portugal ibere meji mo fe bere lowo yin ta ba wo orilede Portugal papa julo wa rin won Bruno Fernandes ta ba wo FIFA World Cup tan gba lo Bruno Fernandes wa lara awon agbabo ti o se dada fun orilede Portugal ama lana o tanan fun won o ma 60 meji ile nigba ti Cristiano Ronaldo wa nbe gbogbo won team yen o jo team ko si chemistry yen Joao Neves gbogbo awon viti awon yen a ri won bo kete ti Cristiano Ronaldo fi to kede pe ohun ti fi orilede Portugal le gbogbo won titi dowo waju won Joao Felix ifara Felix o tan se fun ni aso gba ball number 7 ohun na gbianju dowo eyin won dori aso le iye pada deba orilede Portugal se a de so pe igba ti Cristiano Ronaldo wa nbe awon player yen play fun Ronaldo ni o se je ki ogun won tan abi ko se Ronaldo effect ni o je ki a reform awon Fernandes and co
1: anyway temi lori oro Portugal ati Ronaldo o ma nsele be tori pe peyan ba ti ju gbogbo egbe e lo te gbogbo awon ton jo awon oluku e ton ba ti ju won lo o ma nri be inu e wo ka je ka fi eni ti a le tun fi sapojuwe e na Lionel Messi nigba to wa nu Argentina na gbogbo alamo pe iyen do irin ajo ototo ni irin ajo awon mejeji tori Lionel Messi ma n gbe won o gbe won rin ni o n ko won sodi o n ba won rin ni ton fi di gbogbo won fi debi ton de yen sugbon ko da be ni ti Ronaldo bo te ba wo afojusun te ba wo orilede Argentina nigba ti Messi won ba match ton gba against Bolivia ni Jetansin to Messi o play nbe 4-0 lona won de gbon de play tori pe o mo pe
0: won play as a team
1: won play as a team omo pa won ni leader mo for now so awon gbudo lead ara won ka won na le de le tori oruko tara won lawon na nko le nuwe be na de lo oro Portugal na se ri pe ngba ti Ronaldo na de ti sinbe Bruno Fernandes ni o Vitinha ni o Goncalo Ramos ni o Joao Cancelo ni o gbogbo won Joao Felix ni gbogbo won ready lati play pe wo emi na loruko baba temi Ronaldo ko ni so ni ohun mi so everybody n jade ton lati okay taking express ara mi e ka play as a team tori gbogbo ilu ni kini yen ti ma n sele so ko n se pe o wa peculiar ti Portugal nikan ko n se tori Ronaldo nikan te ba wo ngba tawon Spain na wa perennial underdogs na ton na won Raul ton ni Guti ton ni gbogbo won ni defense ngba yen Morientes gbogbo won ngba yen awon young boys to wa laarin won se lo ma dabe igba pe won mo se se
0: awon yen o ni se
1: won ni se won mo se se ṣugbọn gba tawon yen ku loju papa awon yen gba ile wa lawon sabi le ri niesta
0: le ri carlos puyo
1: gbogbo won lo wa te wa jade ah ase yen omo yi da to yi to fi din gbọn wa gba world cup ti gbogbo so lori oro portugal na ko ni ya mi lenu pe tori ti ronaldo ba ti kuro loju opon be yen sin o ma faye le fa awon omo keke yen lati wa fi oruko ara won na han ninu team portugal so ko ya mi lenu pe won mu denmark lana o sare bi se erun asun
0: o ya e lo policy ibere kan to ku ta ba wo situation ronaldo o ti sele si lionel messi ninu iko agba ojo orilede argentina nigba kan to fe to kede pe ohun o se mo latara pe awo kan sele laarin orilede ati lionel messi bo federation gbogbo atawon oluko ni won dide won lo ba lionel messi se pade won se iyipada de ba orilede argentina se ti orilede portugal tan ba gberu igbese yen fun cristiano ronaldo se anfani si wa fun ronaldo la so ma gba lati pada abi won wule ni di ronaldo mo lowo tan wa
1: ni woye temi oyan ku sowo ronaldo ṣugbọn pẹlu oro nkan to sele ngbati messi o yato si nkan to sele si ronaldo ngbati messi ni reason to de wa justified ngba yen ni pe okay ohun fe ma play ohun fe play bon ba te wa ti team gan mo won pon dandan pe ohun fe play ṣugbọn playing culture wa ohun fe carry ten e ma change formation fun wa coach iwo ni ko adjust ko de se nkan ti o wa ni tu o ni ba se ngba ball wa ngba ta ni ba ti suta ta ni eri elotega ta ni gbogbo won ta ni Mascherano o ni ba se ngba ball wa ta de fi win won ba ta le win so ma wa change formation tori o affect playing style ite mi ija ti Messi ba coach ja
0: ni to ka coach ja ngba yen niyan
1: nigba yen niyan ngba ton de ri pe okay baba yi o tin dagba o no pe e ti lohun tin dagba ohun ti gba gbogbo nkan ti omo ti any footballer le ko le pe ohun fe gba world cup ni kon ni o si ninu akole ohun o de okay ngba ton de ri pe eleyi Messi o se player ta won le tadanu beyen won ni lati lo be pe okay e je ka se meeting okay ki lo lo fe o de salaye te ba de ri I result ti awon ipade won e ohun la ni 2022 world cup
0: nigba tan gba world cup
1: tori gbogbo won te wa play as bon si e kon se play
0: but after gba yen gan are togetherness
1: ni unity wa tori gbo mo pe senior man ni Messi fun re o n play fun team o n play fun lu yen o n play fun oruko ara e so iyen wa me bo lori oro ronaldo bi ti oro ti team ti wo pe oro yen tin ni ikeleyin ni pe nkan ti ronaldo n ja fun self glory lo n ja fun
0: 1000 goals
1: pe ohun senior man lohun ohun ti se fun lui o ye ke fun ni playing time lati hono ohun which is right o leto si lati beere
0: but age o inside ronaldo mo performance e gan ko deserve lati je starter fun portugal
1: iyen wa ni mo bi so pe o da pe ibi toro yen ti ni pe leyin na niyan pe iru time bayi ronaldo o wo jersey o wo jersey o coach ni e pe o ri 1000 e score ninu jesi portugal ko di profile eku
0: exactly fans favorite ni ronaldo
1: gbogbo aye lo mo ise to si se ipa to ti ko ninu oro football alasefese gba lori ile ni gbogbo agbaye ko wa je ko je pe pintintin lo ma ba ojo aboje lo ma fi ba gbogbo profile to ti nije temi ba je personal pa ni they are waste time of manage situation mo mo pe football federation portugal won tin sise le lori bo se ma reconcile awon mejeji
0: e but lo policy nkan ti cristiano ronaldo so ni pe nigba te mo pe eni lo ohun create phone ni call up coach george jesus o so pe 4 games ti portugal ma play o promise ronaldo ni 2 games o wa ni ko ma warm up ko lo ronaldo iyen lo fa backlash laarin awon mejeji
1: baba nbe so kankan ni oro football ebi ti football de nsin te ba won matches ti portugal ti gba sincerely ka yo to te kuro ka tun fun to te kun pe won lo ronaldo se portugal miss e
0: won miss e
1: won miss e so po kan te gba call up hono ni iyen lo ye ki ronaldo ma pe okay to won ba ti e meet 1000 lo oro pe mo fe ki lo fun assurance pe to won ba play won ni ko won lese ni mo fe or second minute
0: o le ni jury gan ko lo out of season
1: o lo out of season ko mo kan to lo bi awa lati iha bi 31 la ma pe mo to lo fi se ronaldo mo to lo fi se fun won ni ko ba yen pe inu match cannot canico ti lo ni a lo gbe jury ti o ni ri ball gba mo fun for the whole of the
0: 1000 goals to le yen gan ko te
1: wa awa ditun awa ma lo hospital sugbon o ti gbianju ronaldo ti sise ko coach won o se won ba to
0: lo policy je agbe pe ka to te waju hello, ẹ ti wọlé ta ló wà bẹ́ẹ̀.
2: Hello, okay, àwọn èèyàn mi lẹ́yìn.
0: Ẹ kúrò lẹ́sà, orúkọ aláàbíkẹ́ ti ń pè.
2: Mr.
0: Moses, wo le fe ba wa da si
2: leto.
0: Mo wa pelu yin.
2: Hello.
0: Hello, mo wa pelu yin.
2: Hello.
0: A n gbo yin Mr. Moses. Ah. Ipe yen ti re lapa bibe yen. O ya lo policy ka kuro nbe yen tori akoko wa. O ya papapa mu wonu iko Liverpool lo. Ugo Ekitike o ti fi royin lede o. O lo sese ipe December. December lo ma pada si buba igbara di Liverpool. E mo ipe Ugo Ekitike agbowo waju orile de France. Lo je agbowo waju orile de Liverpool. April

0: bóyá December ló ma padà fún ikọ̀ Liverpool. Ó yà lọ policy tá bá wo gbekitike gbogbo alamọ irú injury tí esi ẹ jẹ. Next year ni wọ́n sọ pé máa dé bí early next year bí January February, but nísìnyí wọ́n ti fìròyìn léde pé ó ṣeéṣe kó jẹ́ December. Ṣé kò ṣe pé wọ́n fẹ́ rush Ugwekitike because mo fi pé player tó yẹ kan fi lára balẹ̀ kó recover dáadáa torí important player ló jẹ́ fún Liverpool.
1: Níwò tèmi ẹ̀mí rí wọ́n fẹ́ rush ẹ̀ ni and ACL ló dẹ̀ ń ṣe injury tí fútbọ́là kan gbúdọ̀ ní tó gbúdọ̀ rush ó gbúdọ̀ heal naturally. Àwa náà gbá kíní níwọ̀nba Victor ti gbadé. À ń kọ̀kan lẹ̀ ló jẹ́ káwa náà fi orí pápá náà lẹ̀ ACL wà lára kò yọ lẹ̀ ara. So tán bá fẹ́ tí Liverpool bá fẹ́ jèrè owó tán san lórí Ugwekitike kan fi lára balẹ̀ kégungun ẹ̀ kó heal dáadáa fúnra ẹ̀ natural healing ni ACL máa ń require. Ok ẹ jẹ́
0: àlejò.
2: Okay.
0: All right, sir. I'm going by Mr. Moses.
2: Yes, sir.
0: Okay,
2: for this time, okay.
1: Yes, sir. Yes, you know.
0: Hello.
1: So lórí ọ̀rọ̀ ogo Ekitike ACL injury yẹn injury tó yẹ kó heal naturally ni torí pé recurring injury ni tó o bá ti jẹ́ kó jiná fúnra ẹ̀ tó ẹ bá gun lábẹ́rẹ́ ibẹ̀ máa lu wò a máa padà wà tó kó má ní nọ́ọ̀kì ni tó bá ti ní nọ́ọ̀kì lẹ́ẹ̀kan lójú níbẹ̀ yẹn
0: wọ́n
1: padà bọ̀ ni a tún lo 6 months. So it's better kọ́ ra filẹ̀ kégungun yẹn ojú ibi tó ti sán gbogbo ibi tó ti ń dùn kó jiná fún rẹ̀ kó kárẹ̀ lè pé padà ọtí Liverpool bá rọ̀ọ̀ṣì ẹ̀ bóyá ní nǹkan míì tí ó dẹ̀ wà lẹ́yìn ẹ̀ tó hàn dẹ̀ fẹ́ sọ fún wa ni bọ̀ níwòye tèmi o èmi á rọ Liverpool tún fi Ugo Ekitike lẹ̀ kárẹ̀ jiná dáadáa ṣùgbọ́n tán bá wò ó pé December pé láti dé kó má bínú tán bá máa tún padà lọ sí tán bá máa ní láti gbé lọ sójú ohun fún abẹ tó bá máa dé after bíi January or February tó bá ní náà kì í bẹ̀yẹn ṣùgbọ́n the best thing for Ugo Ekitike ni kán fún ní time kó heal time tán ti fún ní first duration tán ti fún pé ó máa padà wá yẹn kán wulẹ̀ jẹ́ kó lò èmi náà mọ̀ pé as a business person owó tán náà lé Ugo Ekitike
0: kó rọrùn so wọn ò lè ní
1: kó wá máa wò ó lẹ̀ pé ìwọ kan ohun tíro kan kó tètè máa bọ̀ but nǹkan tó jọ yé gbogbo wa ni pé ó yẹ kán filẹ̀ kárẹ̀ ìjà dáadáa kó tó ní pé wọ́n á pè sí so that wọ́n á lè jèrè owó wọn lórí ẹ̀ ìyẹn tèmi lórí ọ̀rọ̀ ẹ̀.
0: ó yá kán balè jèrè owó wọn lórí Ugo Ekitike ó yá ẹ̀yìn Liverpool tẹ̀ bá fẹ́ jèrè Ugo Ekitike ẹ fi lára balẹ̀ o ẹ fi lára balẹ̀ kó padà dé tó bá nígbà tó bá yẹ kó padà dé ó yá pápá lápá bíbẹ̀ yẹn lọ policy ká wọnú ikọ̀ Brighton lọ tá a bá ń sọ̀rọ̀ Brighton manager of the month player of the month Brighton ló gbà tó olùkọ́ ni wọn mo sọ nípa Pascal Gross àti Osler la máa ń sọ̀rọ̀ olùkọ́ ni ikọ̀ Brighton Fabian Osler orílẹ̀-èdè akọ́nimọ̀gbá orílẹ̀-èdè Germany ọmọ orílẹ̀-èdè Germany ni ó ti gba manager of the month abáwo Brighton unbeaten ni wọ́n lọ throughout September then team yìí tàbá wo àwọn irú team tán kojú wọ́n kojú ikọ̀ Chelsea wọ́n pàdánù kojú ikọ̀ Chelsea wọ́n lu Manchester United àwọn náà ni wọ́n ba ọ̀n bíi ti Arsenal jẹ́ láti ìgbà tí season ti bẹ̀rẹ̀ tábà wo performance Brighton àwọn ikọ̀ míì náà ṣe dáadáa àwọn agbábọ́ọ̀lù míì náà ṣe dáadáa láti inú ikọ̀ míì bíkọ́ tábà wo inú ikọ̀ Arsenal lè mú agbábọ́ọ̀lù kan tàbí méjì ta lè sọ pé àwọn náà gbìyànjú inú ikọ̀ Manchester City àwọn náà láti ìgbà tí wọ́n ti pàdánù kan ní tíṣì sọ́wọ́ ikọ̀ Arsenal àwọn náà ṣe dáadáa but láti wá lọ inú ikọ̀ Brighton player of the month manager of the month gbé fún wọn nínú ikọ̀ yẹn ṣé wọ́n deserve
1: ẹ̀. àwọn deserve ẹ̀ torí wọ́n ṣiṣẹ́ níbẹ̀ ni ka fi ka má fọ̀ tẹ̀sí ara wọ́n deserve ẹ̀ torí tẹ bá wo winning percentage wọn ní month yẹn àwọn ọlọ́dà jù tọ́ba yín kọ́ fẹ́ fi gbé líìgì fún wọn ni sí ní time yẹn o àwọn ọlọ́mọ àgbà líìgì yẹn torí pé performance wọn ní last month ní September yẹn it was on point wọ́n really especially nígbà tán bá Arsenal play wọ́n nu Arsenal tinú tẹ̀yìn tán bá fún wọn extra 10 minutes sí ni Arsenal tún máa jẹ méjì
0: sí
1: so wọ́n ṣe iṣẹ́ yẹn dé ojú ibẹ̀ wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé defending champion làwa bá play láde báwí bí ọmọdé wọn nu Arsenal tó bá jẹ́ lórí géèmù ẹyọ kan yẹn gan ni ó tó kí kóòtù yẹn gba coach of the month so níwòye tèmi àwọn méjèèjì àwọn Pascal Gross àti coach Ozelea wọn fún ní award yẹn wọn deserve ẹ.
0: ó yá ni wọ́n deserve ẹ̀ lápá bíbẹ̀ yẹn tá a bá ń sọ̀rọ̀ manager of the month tá a tún sọ̀rọ̀.

ẹ̀ka alẹ́ o àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm tí a kalẹ̀ sí òpópónà láàfin avenue olúyọlé estate ìbàdàn oyè ọlọ́run adékòkè lóníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Tinubu wípé ìwà ìdíbàjẹ́ ni ohun ìdènà mọ́ tó wà lórí ìdàgbàsókè ọrọ̀ ajé lórílẹ̀-èdè Nàìjíríà. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ni wọ́n ti ṣí ojú òpó fún ìgbani ṣíṣe àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n lò fẹ́tò ìdìbò lọ́dún 2027. Wike ti ké pe àwọn ará ìpínlẹ̀ Rivers láti ṣiṣẹ́ fún Tinubu. O kéde wípé kò sí ọ̀tá láíláí nínú òṣèlú. Ẹgbẹ́ òṣèlú alábùradà PDP àti àwọn ẹgbẹ́ kan ni wọ́n gbéná wojú ara wọn lórí ọ̀rọ̀ dídántọ̀ ìforúkọsílẹ̀ Adébútú. Ní báyìí ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣàpèjúwe bí ìwà ìdíbàjẹ́ ìjẹ̀sẹ́bẹ̀ àjẹbánu bó ti ṣe jẹ́ àdínàgbò òkú àti ìdènà mọ́ ìdàgbàsókè ọrọ̀ ajé àti orílẹ̀-èdè yìí. O wí pé ó ń ṣe ìjẹlẹ́sẹ̀ akitiyan àti agbára orílẹ̀-èdè yìí láti lo ohun èlò rẹ̀ fún àǹfààní àwọn ará ìlú. Tinubu sọ̀rọ̀ náà lónìí nílùú Akwa ìpínlẹ̀ Anambra lákòókò tí wọ́n ṣiṣọ́ lójú iléeṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìdíbàjẹ́ àti àjẹbánu EFCC eléyìí tí ó mọ̀ mójútó ìpínlẹ̀ Anambra àti Imo. Ààrẹ sọ̀rọ̀ lórí ibi kíkó ohun ìní ìlú bó ti ṣe ń ṣèpalára fún orílẹ̀-èdè yìí tí kò sì jẹ́ kí wọ́n lè rí ọ̀rọ̀ eléyìí tí orílẹ̀-èdè yìí ni lò ó fún nǹkan dáradára. Ó wá tọ́ka sí bí ó ṣe yẹ kí àyípadà tó dájú kó wà láti jẹ́ kí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí kó mọ̀ sin àwọn ará ìlú gbogbo. Alukoro ilé aṣojú-ṣòfin ọ̀nàrẹ́bù Tajudeen Abbas olólọ sojú Tinubu níbi ayẹyẹ náà. Ó wá sọ̀rọ̀ nípa ìjọba rẹ̀ tó wà lóde yìí èyí tó ti ń gbé ìgbésẹ̀ láti fi kún akitiyan àlàkalẹ̀ lòdì sí ìwà ìdíbàjẹ́ lórí àjẹbánu àti ìjẹ̀sẹ́bì. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC ó ní wọ́n ti kéde pé ojú òpó ìgbanisíṣẹ́ orí afẹ́fẹ́ àwọn fún àwọn òṣìṣẹ́ tí wọ́n lò fẹ́tò ìdìbò ti gbogbogbò tọdún 2027 ó ti wà ní ṣíṣí sílẹ̀. Àjọ náà fi àtẹ̀jáde léde lójú òpó X1 lónìí pẹ̀lú wípé kí àwọn tó bá nífẹ̀ẹ́ sí kí wọ́n forúkọ wọn ránṣẹ́. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi léde ètò forúkọsílẹ̀ fún iṣẹ́ ọ̀hún yóò parí ní ọjọ́ 18 oṣù kọkànlá ní òru ọjọ́ náà. Àjọ INEC tẹ wájú nínú àlàyé ọ̀rọ̀ wọn nípa bí ojú òpó náà yóò ṣe wà ní ṣíṣí sílẹ̀ fún àwọn tó fẹ́ ṣe àmúlò rẹ̀ bóyá lórí ẹ̀rọ alágbèéká ni o tàbí ẹ̀rọ alátagbà tàbí àwọn ẹ̀rọ mìíràn gbogbo wípé kí wọ́n ṣàmúlò ojú òpó àjọ náà eléyìí tí àjọ náà pèsè fún ìforúkọsílẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ tó ń ṣe àkóso epo rọ̀bì ní Nàìjíríà yan NNPCL ó ní wọ́n ti ṣiṣọ́ lójú ìpolongo ẹ̀dínwó náírà 84 lórí owó epo jákèjádò orílẹ̀-èdè yìí fún àwọn oníbàárà tó bá ń ṣe àmúlò ojú òpó wọn lórí ẹ̀rọ alágbèéká. Nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lójú òpó X lónìí ètò ọ̀hún bẹ̀rẹ̀ lọ́jọ́ 1 oṣù kẹwàá títí wọ ọjọ́ 7 yóò sì wáyé ní gbogbo ilé epo NNPC gẹ́gẹ́ bí lára ètò wọn láti fi ṣàmì àkókò yìí. Iléeṣẹ́ NNPC wípé àwọn oníbàárà wọn ní Tìbútòrò orílẹ̀-èdè yìí ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kópa nínú ètò ọ̀hún láti ọjọ́ àkọ́kọ́ gbàrà tí wọ́n ti fi lọ́lẹ̀ tí wọ́n sì ń rọ àwọn oníbàárà wọn láti mọ tẹ̀wájú nínú dídókòwò àti sísowọ́pọ̀ pẹ̀lú wọn láti ojú òpó ọ̀hún. Alákòóso fún olú ilẹ̀ wa FCT ẹni tí ṣe Yesom Wike ló ti kéde wípé àtò òṣèlú òun pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ó ní kò mì rárá lẹ́sẹ̀. Ó wá ké pe àwọn olóṣèlú ní ìpínlẹ̀ Rivers wípé kí wọ́n ṣàtìlẹ́yìn fún ààrẹ. Ní àkókò tó ń sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn ìkàntọ́rọ̀ kan ní Obio Akwo lónìí Wike ṣe àtẹnumọ́ wípé ìfẹ́ alájọṣepọ̀ àwọn ènìyàn onímọ̀ ń wakọ̀ òṣèlú yàtọ̀ sí ìkùnsínú àti bíbára ẹni yan odì.
gomina tele ri awon nipinle rivers o salaye oro bi mugboro egun oselu bo ti se se pataki to lati le jise ipin ere ijoba warawa wike salaye irin ajo oselu eleyi to gbedepo alakoso lu lewa fct pelu bi sisisepo pelu are tinubu bo ti se je irin ajo nla eleyi to kan koja oro oselu nikan ẹgbẹ́ ìlú méjì náà ti gbógun ti ẹgbẹ́ òṣèlú alábùradà pdp pẹ̀lú ọ̀rọ̀ kùbákùgbé ní ìpínlẹ̀ ogun lórí dídángájá àti dídántọ́ olùdíje sípò gómìnà ẹgbẹ́ náà ẹni tí í ṣe ọ̀nàrẹ́bù ládé adébútú láti díje nínú ètò ìdìbò lọ́dún 2027 lẹ́yìn ẹ̀sùn bí wọ́n ti pé wọ́n fa orúkọ rẹ̀ yọ nínú orúkọ ọmọ òye tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún fi ránṣẹ́ sí àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tẹ́ ẹ bá gbàgbé ẹ rántí wípé ẹgbẹ́ ìlú ọ̀dà àfẹ́lẹ́ tó ń rí sí àkóyawọ́ nínú ètò ìjọba alágbádá ti ìpínlẹ̀ ọ̀hún àti ẹgbẹ́ tó ń wòye òtítọ́ ètò ìdìbò ìyàn eiw ó ní wọ́n ti ké gbàjarè síta lórí ibi orúkọ adébútú bí kò ṣe sí nínú àkójọpọ̀ orúkọ èyí tí ẹgbẹ́ òṣèlú alábùradà pdp tí wọ́n fi ránṣẹ́ èyí tí wọ́n fi ránṣẹ́ sí àjọ inec bẹ́ẹ̀ náà lẹgbẹ́ eiw wọ́n tún ṣàtẹnumọ́ wípé kò sí orúkọ adébútú náà ń bẹ̀ èyí tó ṣe ìgbéròkè ìbéèrè oríṣiríṣi nípa àkọsílẹ̀ eléyìí tí wọ́n fún olùdíje fún ipò gómìnà ọ̀hún àti wípé bóyá ìwé mìíràn wà ẹ̀wẹ̀ tó ní orúkọ rẹ̀ nínú tí wọ́n sì ti fi ṣọwọ́ sí àjọ inec ènìyàn kan ti jáde láyé nígbàtí àwọn mẹ́ta mìíràn farapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀bọ̀kun ọlọ́yẹ lexus lójú òpó eléyìí tún lọ sọ́nà ilé ìtura èkó hotel nípínlẹ̀ èkó ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún ló wáyé lónìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde yìí tí olùdarí ẹ̀ka tó ń ṣiṣẹ́ alukoro ti iléeṣẹ́ aláṣẹ tó ń ṣàkóso súnkẹrẹ fàkẹrẹ lójú pópó ti ìpínlẹ̀ èkó ẹni tí í ṣe Adébáyọ̀ Taufik tó fi léde àtẹ̀jáde náà ṣàlàyé ọ̀rọ̀ bí ọkọ̀ ọ̀bọ̀kun ọlọ́yẹ ọ̀hún bó ti ṣe pàdánù àkóso rẹ̀ tó sì lọ kọlu òpó eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ ojú òpópónà náà pẹ̀lú agbára kó tó wá dì wípé ọkọ̀ ọ̀hún padà dojúdé àwọn òṣìṣẹ́ alákòóso àtojú pópó ọ̀hún nípínlẹ̀ èkó ìyàn lasma ni wọ́n wà nítòsí ibẹ̀ ni wọ́n tètè gbéra lọ síbi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tó ń ti ìgbésẹ̀ ẹ̀sìn pàjáwìrì lójú ẹsẹ̀ tí wọ́n gbé bẹ́ẹ̀ náà làwọn òṣìṣẹ́ wọn sì tún gbé ọkọ̀ ọ̀hún kúrò lọ́nà kí ọkọ̀ mìíràn má bàa tún kọlù ú wọ́n ti wá dá ètò ìrìnà padà sí bó ti wà lọ́nà ọ̀hún èyí lópin àkójọpọ̀ ìròyìn lẹ́wọ̀ fún ti alẹ́ òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ààrẹ bọ́lá ahmed tinubu ti ṣàpèjúwe bí ìwà àjẹsẹ́bẹ̀ àjẹbánu bó ti ṣe jẹ́ adínàgbòkó àti ibi tí ń dènà mọ́ ìdàgbàsókè ọrọ̀ ajé àti orílẹ̀-èdè yìí ó wípé ó ń ṣe ìjẹlẹsẹ akitiyan àti agbára orílẹ̀-èdè yìí láti ṣàmúlò ohun èlò ọrọ̀ rẹ̀ tó ní fún àǹfààní àwọn ará ìlú àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan inec ó ní wọ́n ti kéde wípé ojú òpó ìgbaniwọlé ṣiṣẹ́ lórí afẹ́fẹ́ fún àwọn tí wọ́n ó lò fẹ́tò ìdìbò ti gbogbogbò tọdún 2027 wọ̀nyí ó ti wà ní ṣíṣí sílẹ̀ iléeṣẹ́ tó ń ṣàkóso epo rọ̀bì nàìjíríà nnpcl ni wọ́n ti ṣiṣẹ́ lójú ìpolongo ẹ̀dínwó náírà 84 lórí owó epo jákèjádò orílẹ̀-èdè yìí fún àwọn oníbàárà tó bá ń ṣàmúlò ojú òpó wọn lórí ẹ̀rọ alágbèéká àwọn ẹgbẹ́ ìlú méjì náà ti gbógun ti ẹgbẹ́ òṣèlú alábùradà pdp pẹ̀lú ọ̀rọ̀ kùbákùgbé ní ìpínlẹ̀ ogun lórí dídángájá àti dídántọ́ olùdíje sípò gómìnà ẹgbẹ́ òṣèlú náà ọ̀nàrẹ́bù ládé adébútú láti díje nínú ètò ìdìbò ọdún 2027 lẹ́yìn ẹ̀sùn lórí mọ́ ti fa orúkọ rẹ̀ yọ nínú àkójọpọ̀ orúkọ ọmọ òye ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n fi ránṣẹ́ sí àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí

èyí lópin àkójọpọ̀ ìròyìn lẹ́wà fún ti alẹ́ òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn ọ̀hún ló wáyé látọwọ́ Kúnlé Olówù. Ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé wa www.wellsradio893.com. Oyé Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ láòsùn.

0: interest. Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò. Tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfetiwà gbé tiyín lárugẹ. Owó ga jára lọ. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀. Ilé iṣẹ́ ńláńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ wò. Ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Blue West Broadcasting House ní Aláàfin Avenue Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
1: Despo kúdé mẹ̀sí. Ó yẹ́wọ́lé, ó tún ti lẹ́tẹ̀ bọ̀ sórí MIC níkan ní West Radio 89.3 FM. Alẹ́ rẹ bẹ́.
2: Àlùjọ́lù dùn dáwọn èèyàn fẹ́.
1: Nùgbà tó ń tàwọn ẹ̀fẹ̀ pẹ̀lú àṣà tó nítumọ̀ láti máa ṣe wà sí wíńsò pọ̀sẹ̀ ní gbogbo alẹ́ Sátidé láàgbo mẹ́sàn-án àbọ̀ ṣaago mọ́kànlá. Ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó yẹ kó lásìkò gbẹ́gbọ̀n má gọrẹ láti kọ́kọ́ máa jára wa tán pẹ̀lú àwọn ìmọ̀ràn lóríṣiríṣi bá a fi ní kó sọ́wọ́ àwọn ẹni bí má jẹ́ kí wọ́n fi kéré jẹ kí ó mẹ́ ẹ lọ́wọ́ kí wọ́n má fi sí ìsìpalẹ̀ iná ìmọ̀ pẹ̀lú àwọn ìmọ̀ràn tó ṣe wá láǹfààní tó ṣọ́ rí láti máa gbé ra wa débẹ̀ lórí àwọn nǹkan tó pani lẹ́rìn-ín tó ti ṣẹlẹ̀ sí wa rí lẹ́yìn ara lè ló sì máa sọ bó ṣe ṣẹlẹ̀ sí nígbà náà. Ibi a ti ń ṣe láàfin máa kásí ètò lẹ̀ níbi tá a ti máa dá padà fẹ́yìn olólùfẹ́ kàn yìí nígbà tẹ́ máa pè wọlé béèrè àwọn èèyàn yín tẹ́ ẹ ti rí ti pẹ́ tẹ́ ẹ sì mọ ibi tẹ́ ẹ lè wá wọn sí mọ́. Ẹ jẹ́ jọ pàdé grand commander fún gbogbo entertainers ambassador Wálé Adéoyè ọmọ onílùú Akẹ́yẹ jẹ́jẹ́ lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí láago mẹ́sàn-án àbọ̀ ṣálẹ̀ 9 PM fún kéde ohun ìpolówó ọjà ẹ kàn sí West Radio 89.3 FM tá a fi kalẹ̀ sí Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Alẹ́ rẹ bẹ́ lẹ̀tọ̀ ọmọ ìyá mi tó bá gbọ́ tòṣẹ̀ yìí ó dẹ̀ máa tọrẹ gan o.
3: Voice of Revival, Voice of Revival, Voice of Revival is a program on West Radio 89.3 FM, brought to you by Jesus Generation Ministries, also known as Holiness Bible Church. Meet Pastor Johnson Oluniyajulo, the presiding pastor and set man for undiluted Word of God. Pastor Oluniyajulo will minister to you clearly, distinctly, and directly every Saturday at 6:15 a.m. on West Radio 89.3 FM. The Lord will do you good.

0: Ẹjẹ́ wọn náà ta lẹ́tò ní lọ.
1: Ìjálẹ̀
0: inú balẹ̀. Bàbá ti débi iṣẹ́ ṣíṣe là ń ṣe.
1: Ìjálẹ̀
0: àdébi ẹyìn má ṣe àgbà ọ̀lẹ́ ni o.
1: Bùjẹ́bùjẹ́ pa mí o.
0: Ẹjẹ́ kọ́ mú láti ìtàn orílẹ̀-èdè Nàìjíríà.
2: MC Nodu, à ń gbádùn ẹ̀.

0: ètò FC Noodles gbogbo wa la ń gbádùn ẹ̀.
1: Lórí pé àná ìlà ṣe àyájọ́ òmìnira lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Jí a lọ, ìyá yìí tó.
1: Ètò alẹ́ òní,
3: lórí
1: bí i pé Independence ẹ̀yìn extra bí kí la pè é. Orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè tó lóyin, orílẹ̀-èdè tó ládùn, orílẹ̀-èdè Nàìjíríà, ó jẹ́ orílẹ̀-èdè ọlọ́ràá. Orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tọ́lọ́hún fẹ́, orílẹ̀-èdè tọ́lọ́hún kẹ́. A lójú ọjọ́ tó dáa, a nílẹ̀ tó tọ́, a ní àwọn èèyàn ọlọ́pọlọ pípé olóye. Ẹ wá pè rẹ́ fi tẹ́ẹ̀dì ó, ẹ bá a súnmọ́ kò ti rẹ́díò yín. Ẹ jẹ́ àjọ kẹ́kọ̀ọ́ nínú orílẹ̀-èdè Nàìjíríà. A ní bòkó lọlé olóró jòjòjò lálẹ́ òní ó nínú torílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n àwọn akọni tọ́jà fómìnira orílẹ̀-èdè yìí látọwọ́ àwọn òyìnbó amúnisìn. Àwọn òyìnbó tó jẹ́ pé wọ́n mú orílẹ̀-èdè Nàìjíríà lẹ́rú ńgbà náà. Wọ́n ṣe wá bó ṣe wù wọ́n. Ìgbà tá a jà tá a gbòmìnira, àwọn akọni kan iló jà fún. Bá a bá ní àtẹnubọ ìtàn òmìnira orílẹ̀-èdè Nàìjíríà, a dá wọn bì kan o. Lára àwọn bí tá a fẹ́ dé, ó lè máa tako àwọn ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́. Ó ní àáfin ní lọ síbi àwọn ìtàn òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Torí àwọn tó fún Nàìjíríà lómìnira, wọ́n yọwọ́ àwọn nǹkan kan sẹ́yìn. Ẹ gbọ́, torí ó mọ bọ́lá ń ṣe kẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó. Wọ́n mọ àwọn wàrà, àwọn nǹkan àlùmọ́nì ní ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Torí rẹ̀, wọn ò fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà pàápàá orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Adúláwọ̀. Wọn ò fẹ́ kó fi gbogbo ara dúró láìrọ̀gbọ̀kúlé àwọn. Wọn ò yọ̀ǹda gbogbo àwọn nǹkan tó yẹ kán yọ̀ǹda. Lábá ní àtẹnubọ bí mò ń lọ yìí, ó lè máa tabá àwọn ẹ̀yà kọ̀ọ̀kan. Ó dẹ̀ lè lọ bí nǹkan mí àní lọ bẹ̀. Torí tá a bá ní a mọ̀ ojú, a tú débi àwọn ètò ìkànìyàn táwọn òyìnbó ń kà ńgbà náà láti wo ọpẹ́ óríà o ta ni ó yẹ ká gbágbára fún ngbà náà. Ó kẹnu kíní ọ̀hún ó jinú gan a ní lọ bẹ̀. Ìpè bàbá onítàn mọ́ o, ọmọ àwọn ìtàn o, ṣùgbọ́n ọbẹ̀ mì níkùn àgbà. Lóòótọ́ kò síkú tí ó pàgbà tà ní bá polórí ẹ̀ ń bẹ̀. Gbà ní lọ bẹ̀. Ìyá fìlẹ̀ bá wọn. Ó yẹ ṣe òkè wá bá nínú ìwé ìtàn látọwọ́ bàbá onítàn. Ṣùgbọ́n ẹ jẹ́ dọ́dọ̀ àwọn akọni. Ìtàn akọni ilá pè é. Ẹ já mú ìtàn àwọn akọni kọ̀ọ̀kan wá. Lérèfé láṣẹ torí ìjọba àsìkò. Méje
3: lórílẹ̀
1: làwọn akọni tí bàbá onítòó yà lọ́dọ̀ wọn lálẹ́ òní.

0: MC Noodles à ń gbádùn ẹ̀.
1: Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Téèyàn bá jókòó, téèyàn wo àwọn babálá wa tó ń jà ribiribi fómìnira. Ó ní àfojúsùn.
2: Ọmọ Nàìjíríà ẹ má dagun la.
1: Ṣùgbọ́n ṣe rí àwọn tí kinní ọ̀hún wá ń bọ́ sí lọ́wọ́ lásìkò
2: yìí. Ayé tó dá ọ̀hún.
1: Ọ̀jẹ̀lú ló pọ̀ jù láàrin wọn.
2: Ọlọ́run
1: ìwẹ̀ ọlọ́run. Ọ ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà. Ó yá mọ gbádùn ni. Ó yá mọ dán, ká mọ dán láwọ̀ gan mọ̀ ni. Ó yẹ kí ẹ̀kẹ́ wa báyìí kó yọ tọrọtọrọ báyìí bí ọba ìlú Òyìnbó ni. Lórí ọmọ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà tá a bá ṣiṣẹ́, ó yẹ ká mọ jẹun. Pé ó dá o pé kò ṣiṣẹ́ fún bí ọdún bíi mẹ́wàá gan, ó yẹ kẹ́nì kọ̀ọ̀kan mọ rí nǹkan jẹ.
2: Àìníye ogun.
1: Ọlọ́run ṣàánú èèyàn.

0: láti ìlú yẹn.
1: Nínú àwọn akọni tó jà fómìnira orílẹ̀ èdè Nàìjíríà.
0: Àti ìlú
1: yẹn. Ẹja wo Sàmádù Bello.
2: Mamsa
1: Queen. Sàmádù Bello.
2: Better life.
0: Àti ìlú yẹn.
1: A padà sórí orin ẹja wọnú ìtàn lóní sóòsè.
0: Kókó sí kàkàkó sàmá.
1: Ẹja wọnú ìtàn lọ. Ẹ bá yín rádìò yín sókè kó mọ ró pọnlápọnlá o. Ẹ bá yín sókè kó mọ ró lákọlákọ. Bẹ́ẹ̀bá yẹ̀ ń yí sí ìtàwọn akọni lẹ́gbọ́n o. Ìkànnì West Radio ni 89.3 FM. Pẹ̀lú bàbá onítàn ni o. Ẹyẹ méjì tí ó jáṣà. Ẹyẹ tí ó ṣe bí àdán. Ẹyẹ kan bá lòun ó ṣe bí àdán tó ń dorí kodo. Yóò tẹnu dẹpọn ni o. Ẹjẹ́ mú látorí Àmọ́dù Bello náà ti jẹ́ pé akọni ni lórílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn tó jà ribiribi fómìnira wa ni. Òmìnira tá à ń gbádùn yìí. Bello Abdulrasheed, ó ṣeun o. Rọ́wọ́ rẹ. Ẹ lọ máa wo bàbá onítàn ní Facebook. Mọ fọnkálé, ẹ mọ fọnkákò. Ẹ fọ́n káàkiri gbogbo àgbálá ayé. Àwọn akọni méje tán ṣe gudugudu méje nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà, nínú òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá Àjìnẹ́nẹ́ Bashman Comedy máa ń gbọ́ mi dáadáa, ó ṣàlùbáríkà o. Máa tí ìṣù. Ká mú látọ̀dọ̀ Àmọ́dù Bello. Olúwa nífẹ̀ẹ́ mi máa tí ìṣù, ó ṣàlùbáríkà. Bá a kí mọ́ mi rẹ dáadáa o. Sàmọ́dù Bello. Rábá ṣókótó iná bíṣì. Ó jẹ́ pé ẹ̀kàn gbogbo ní tó náà dẹ̀ padà jákọ ni jádarí lórílẹ̀-èdè Nàìjíríà. Aṣíwájú ló jẹ́ fẹ́gbẹ́ òṣèlú Northern People's Congress tó jẹ́ pé ó láǹfààní láti léwájú nínú ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́dù Bello. Ó yẹ pé bàbá sọ̀rọ̀ rìpọ́bílíkì àkọ́kọ́ lórílẹ̀-èdè yìí nígbàgbé arákùnrin yìí. Òun náà jà ribiribi nínú pé kómìnira ó dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Àfojúsùn wọn nùhún pé tá a bá dá wà láyé ara wa pẹ̀lú àwọn nǹkan tá a ní gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Tá a bá dá wà pé a lè mọ báyẹ túlù wa ṣe, kò ní sí pé wọ́n fi àwọn nǹkan ìní wa lọ tú òkè òkun ṣe. Kò ní sí pé wọ́n ń kó àwọn nǹkan àlùmọ́nì wa lòkè òkun. Gbogbo nǹkan tọ́rọ̀ yìí èrò ọkàn wọn rèé. Níbo padà dé láti ìrìn àjò kan tó lọ rìn nílẹ̀ Britain, wọ́n yan Amadu Bello pé kó lọ rèé sojú Sokoto ní ilé aṣòfin onígunjìgúngbà náà, New Regional House of Assembly. Kámọ́ fàákùn torí ìjọba àsìkò, Amadu Bello torí àwọn ìwé tí wọn ò bá láyé tí wọn ò mọ̀. Ó ní wọ́n yà sí ojú owó náírà 100 naira. Amadu Bello mú o, ọ̀nà yà á bẹ̀. Wọ́n dẹ̀ kó kọ́ rẹ̀ sọ́rúkọ ilé-ìwé fásitì tí ń bẹ ní Sáríà, Amadu Bello Fásitì ní Sáríà.

tán bá ní pé lára àwọn tó tún mú ìṣọ̀kan wọ apá àríwá. Àmọ́dù Bello, ọjọ́ kan gbòógì nínú àwọn tó gbé ìgbésẹ̀ ọ̀hún. Tàbá kò lọ́dọ̀ Àmọ́dù Bello, àádọ́dọ̀ olóyè Anthony Enahoro, àwọn bàbá wa mọ́nímọ́ní, ẹ̀yin bàbá wa mọ̀yànmọ̀yàn tẹ́ ń gbọ́ mi gbé tò lálẹ́ tòní, màá ṣí ojú òpó lẹ̀ fún yín o. Tó jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan yín ló lè láǹfààní láti dá sí àwọn ọ̀rọ̀ tí bàbá onítàn mẹ́nu lé lálẹ́ òní o. Àwọn nǹkan tẹ̀yìn náà mọ̀ nípa àwọn akọni tí bàbá onítàn ń dá akọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa yìí Independence ọ̀hún yìí ló ṣojú wọn. Ẹ̀yin ló lè sọ ìhun ojú yín rí nǹkan tẹ́ ẹ mọ̀ lásìkò Independence náà. Olóyè Anthony Enahoro, ara àwọn tó jàjà òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ni, ó wà nínú àwọn tí ò gba tàwọn òyìnbó amúnisìn ọ̀hún. Tẹ́ jẹ́ pé ajàfẹ́tọ̀ọ́ pé kí òmìnira ó wà ni. Nígbà tí Anthony Enahoro wà ní ọmọ ọdún mọ́kànlélógún, ìní ó ti jẹ́ ẹni tó jẹ́ pé iṣẹ́ tó gbà ni kó máa jẹ́ kó máa to ìwé ìròyìn, máa tò ròyìn nínú ìwé ìròyìn lẹ́yìn tó jẹ́ ti Nnamdi Azikiwe. Iṣẹ́ tí ń ṣe nìyí. Lásìkò náà, wọ́n tún ń gbìyànjú láti rí pé apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà òun ṣe bẹ́ẹ̀, òun jàfẹ́tọ̀ àwọn èèyàn lápá ibẹ̀, jàfẹ́tọ̀ àwọn èèyàn lápá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Òun lálépè ní akọ́ròyìn jọ àtòwé ìròyìn àtòròyìn tó kéré jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Anthony Enahoro yìí, òun lẹ́ni àkọ́kọ́ léyìí tó jẹ́ pé ó mú àbá wá, wọ́n bá léèyàn mú promotion, ó mú àbá òmìnira orílẹ̀-èdè Nàìjíríà wá. Ó jẹ́ pé tán fi wá padà pè ní Father of Nigerian State, ọ̀mọ̀wé ni ó. Ó dẹ̀ rí pé láti gbogbo ìgbà tó fi wà láyé, gbogbo àsìkò tó lò tó fi dágbére fáyé lọ́dún 2010, ìlò lóyè Anthony Enahoro ló fi ń gbìyànjú láti rí pé àwọn nǹkan tó mú àlàáfíà àti ìdàgbàsókè bórílẹ̀-èdè Nàìjíríà ó lòún jà fún. Wọ́n á kọ́ nínú àwọn tó ṣe àwọn iṣẹ́ táwọn tán bára wọn ń bẹ̀ yìí tán wá ń jẹrìí ó. Tán ń jẹ́ ìtàwọn akọni ló ń bá fẹ́fẹ́ dọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́. Àwọn míì wò ní pé ètò tí wọ́n bá fẹ́fẹ́ wọ̀ yá àjà ìjàbó.
o n ba fe fe dore ni o lati kan ni West Radio 89.3 FM. Oloye Atoni Enaoro ekan gbogbo ni o ninu torile ti Nigeria. A ti so meji ninu awon akoni meje eja rin papa kekeke la mo nge tori awon bomi ta fe lo. Kabo sodo Abat Macaulay apeja o ko re Olayinka Abat Samuel Elias Badmosi ilo je pe e kan gbungbu omo orile de Nigeria in lohun na kan gbungbu omo orile de Nigeria ni

ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Iná rí Albert Macaulay gẹ́gẹ́ bí ẹni tá a lè pè ní olùdásílẹ̀ pé Nàìjíríà gan pé ó ń jórílẹ̀-èdè. Òun náà lára àwọn tí ò gba tàwọn ìṣèjọba àwọn òyìnbó ni, kò fẹ́ mí wọn láàtàn rárá. Kò gbá tí wọ́n bó ti lè wó kéré mọ̀. Lọ́dún 1919, Albert Macaulay ó ṣe bẹ́ẹ̀, ó lọ rèé jà fẹ́tọ̀ àwọn olóyè kan tó jẹ́ pé àwọn òyìnbó ti gbalẹ̀ wọn. Ó lọ síwájú àwọn ìgbìmọ̀ aláṣẹ ní London nígbà náà, lọ rèé jà fẹ́tọ̀ àwọn olóyè tán ti gbalẹ̀ wọn yìí, tó jẹ́ pé látàrí eléyìí ìjọba òyìnbó ńgbà náà wọ́n ní láti sanwó òtanràn fáwọn olóyè tán tẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀ yìí. Wọ́n sanwó òtanràn fún wọn. Látàrí ipa tí Albert Macaulay ipa tó kó. Inú àwọn òyìnbó amúnisìn, inú wọn ò dùn sí Albert Macaulay ọ̀hún bó tilẹ̀ wó kéré mọ̀ fáwọn ìgbésẹ̀ tó gbé yìí. Wọ́n ràn lẹ́wọ̀n gandan wò lẹ́ẹ̀méjì. Wọ́n dolókìkí nígbà tí ó fi di bí àwọn ọjọ́ 24 oṣù kẹfà ọdún 1923. Ìdolókìkí nígbà náà.

Bart McCauley. Ó ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú Nigerian National Democratic Party, NNDP. Tá a lè pè ní ẹgbẹ́ òṣèlú àkọ́kọ́ lórílẹ̀-èdè Nigeria. Òun náà dágbére fáyé. Lọ́yẹ́ ọdún 1946. Dágbére fáyé lọ́dún 1946. Abat Makoli iná yà sí ojú owó náírà ẹyọkan àti jọwọ́ náírà kọ́ìn ni ojú rẹ̀ iná yà síbẹ̀. Abakù lọ́dọ̀ Ọláyinka Bat Makoli. Lára àwọn akọni míì lo lọ́yẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ́, Olóyè Ọbáfẹ́mi Jeremaya, Oyèníyì Awólọ́wọ́. Tó yẹ pé bàbá Nìkẹ́lẹ́ náà òun náà ń jà ríbérébé fómìnira orílẹ̀-èdè Nàìjíríà. Tó dẹ̀ jẹ́ pé Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ́ yìí ni ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó jẹ́ prẹ́míà àkọ́kọ́ fún ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ní Western Region. Ó dẹ̀ tún ṣe Federal Commissioner tá a mọ̀ sí Minister lónìí fún ìṣúná pẹ̀lú igbákejì ààrẹ sí ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀. Ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ogun abẹ́lé ńgbà náà, láti pé àyájọ́ òmìnira kú ọ̀la, ìní Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ́ ló ti ń léwájú ẹgbẹ́ Action Group gẹ́gẹ́ bí alátakò nígbà náà. Bó tilẹ̀ jẹ́ pé ètò ìdìbò ààrẹ tó wáyé Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ́ ò láǹfààní àti jáwé olúborí, ṣùgbọ́n òun ló gbé igbákejì pé ipò kejì ìyẹn ìran ẹnìkejì tí bò ẹ́ pọ̀ jù. Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ́ ìlò wà lójú ọgọ́rùn-ún náírà. Obìnrin kan ẹkàn jẹ́ mẹ́nuba obìnrin kan láàrin àwọn akọni náà, Fúnlayọ̀ Rasankuti. Ara àwọn obìnrin tó jà ribiribi náà ni olùkọ́ni ni, olùpolongo òṣèlú ni, obìnrin tó ń jà fẹ́tọ́ àwọn obìnrin, àti pé ayé fàmílétò kíntutọ́ láàrin àwọn ọba, àwọn aláṣẹ ó jà fún. Látàrí ipa tóun náà kó, a lè mú mọ́ ara àwọn tó jà fómìnira orílẹ̀-èdè Nàìjíríà, tá a fi wá ń pè ní The Mother of Africa. Bákan náà,
ìlànà àsìkò ẹ akọni kẹfà nù ó olóyè benjamin ìlànà àsìkò ẹ òun náà lára àwọn èkó gbùngbùn tó jẹ gómìnira ó dé bórílẹèdè nàìjíríà ni tó ń pè ní sikh.

lásìkò tó jẹ́ pé òun náà ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwọn atòròyìn akóròyìnjọ nǹkan. Òun ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́, ó jẹ́ pé wọ́n kọ́kọ́ dákọ rẹ̀ fún àwọn ìgbìmọ̀ aláṣẹ òyìnbó nílẹ̀ Amẹ́ríkà. Nnamdi Azikiwe. Nígbà tó wá kéde orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí rìpọ́blíkì, Dókítà Nnamdi Azikiwe ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tó jà fún òmìnira orílẹ̀-èdè yìí. Àti pé kó tún jẹ́ orílẹ̀-èdè oníṣọ̀kan, òun náà dẹ̀ ni ààrẹ àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tó dìbò yàn. Ẹnì keje kí n tó ṣojú òpó lẹ̀ fáwọn bàbá wa tó bá fẹ́ ṣe àfikún àwọn ọ̀rọ̀ yìí. Tàfáwá Balewà, akọ́nini nínú ìtàn òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Akọ́nini, Alhaji Sir Abubakar Tàfáwá Balewà, olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà lòun náà. Òun náà dẹ̀ jẹ́ Prime Minister fún orílẹ̀-èdè yìí rí. Wọ́n dìbò yàn lọ́dún 1946 sí ilé aṣòfin tàwọn òyìnbó lápá àríwá orílẹ̀-èdè yìí. Northern House of Assembly. Gẹ́gẹ́ bí aṣòfin, ó lo àwọn ètò òfin tó ní gẹ́gẹ́ bí aṣòfin, ó lo agbára tó ní. Láti rí pé wọ́n fi jà fẹ́tọ̀ àwọn ènìyàn àríwá orílẹ̀-èdè yìí. Òun àti Alhaji Ahmadu Bello ìkàn gbùngbùn ni wọ́n o. Ó yẹ pé àwọn méjèèjì joyè Sàdáúnà ní Sokoto. Òun náà ṣe ìdásílẹ̀ Northern People's Congress. Lẹ́yìn gbogbo àwọn akitiyan àwọn akọni yìí, gbogbo iṣẹ́ tó ń ṣe, ipò tó orílẹ̀-èdè Nàìjíríà wà lónìí, ǹjẹ́ inú àwọn akọni lè mọ dùn sí bí? Ṣé òmìnira tó jà fún rèé? Ṣé nǹkan tó fi ẹ̀mí ara wọn lakulẹ̀ lórí rèé?

0: Καλό!
1: Καλό,
0: ποιο είναι το μπαμπά, μη. Ìbéèrè àfikún sáwọn ọ̀tàn tá a mú wá lálẹ́ tòní lórí òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Ó yẹ kí orílẹ̀-èdè kó ti wà lókè téńté kọjá bí ó wà lọ́ọ̀. Àrọ́mọdọ́mọ ìyá onírú o ṣeun fọ̀rọ́wọ́ rẹ níkàn ní Facebook. Olúwa ṣeun oyè bọ̀dé ọmọ ṣe ó ní bàbá onítẹ̀kúṣe ọpọlọ ṣeun. Àṣeun o, iléeṣẹ́ West Radio Ògùn nírẹ̀yìn àmì o. Ẹ jáde ibòmíì nínú ìtàn. Ẹ já kò lọ́dọ̀ àwọn akọni. Ẹ já sáré dọ́dọ̀ ọba Bátúndé Àdùbákè Ìdíàgbọ́n. Táwọn èèyàn mọ̀ sí Túndé Ìdíàgbọ́n. Ní ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún 1943 iná bí Túndé Ìdíàgbọ́n. Bàbá rẹ̀ Hasan Dogoni jẹ́ o. Tó jẹ́ pé Fúlàní ni ìyá rẹ̀ lọ́mọ Yorùbá láti Ìlọrin nípínlẹ̀ Kwara. Aishatu ìyá àbejì Hasanu Ìdíàgbọ́n ni ló kọ ìyá rẹ̀. Túndé Ìdíàgbọ́n lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó lọ girama lókè Súnà l'Ìlọrin. Ó wá lọ sí ilé ẹ̀kọ́ léyìí tó jẹ́ ti iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí láàrin ọdún 1958 sí 1962. Ó wá darapọ̀ mọ́léṣẹ́ ológun. Ó lọ kẹ́kọ̀ọ́ níléeṣẹ́ ológun. Ó wá darapọ̀ mọ́ wọn ní ọdún 1962. Ilé ẹ̀kọ́ ọ̀hún gbà náà Nigerian Military Training College MNTC ná ń pè é. Kó tó wá padà wá di Nigerian Defence Academy NDA. Túndé tún lọ sílẹ̀ Pakistan. Ó lọ kẹ́kọ̀ọ́ ńbẹ. Bó ti ń jagun ó wà ńbẹ láàrin 1962 sí 1965. Ńbẹ ló ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ ọ̀ṣì. níbò wá dúré sórílẹ̀ èdè Nàìjíríà láti Pakistan. Ọ bọ́ sí ipò sẹ́kọ́ ní Tọ́làntì ìyẹn ò nínú oṣù kẹrin ọdún 1965. Láti sẹ́kọ́ ní Tọ́làntì ọ̀hún, ọ bọ́ sípò olútọ́làntì lọ́dún 1966. Òun náà ń jà nínú ogun abẹ́lé orílẹ̀ èdè Nàìjíríà. Wọ́n sì sọ di ọ̀gágun tí ó mọ pàṣẹ fún ìṣe àwọn ọmọ ogun ogun láti inú oṣù kẹwàá ọdún 1967 sóṣù kejì ọdún 1968. Ọ bọ́ sípò kapútẹ́ẹ̀nì lọ́dún 1968. Ó jẹ́ pé tó bọ́ sáwọn ọkùnrin míì, ó dà wọ́n ọkùnrin míì mú. Ọdún 1970, iná sọ Túndé Ìdíàgbọn tó sọ di méjọ̀. Lọ́dí Brigade Major, Deputy Commander. Láti ibẹ̀, ó di Commander. Nínú oṣù kẹta ọdún 1971 sóṣù kejìlá ọdún 1972. Ṣé ń tẹ̀lé? Níbo ó dóṣù kínní? Ọdún 1973 torí èdè àgbọ̀n ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí General Staff Officer, kó tó wá padà wá di Principal Staff Officer lólu iléeṣẹ́ ológun gbà náà. Wọ́n wá gbé e, wọ́n fún ní ìgbéga, ó di Lieutenant Colonel ìyẹn lọ́dún 1974. Ó dẹ̀ di ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò mú. Ó tún padà sí Pakistan. Ó tún lọ rí kẹ́kọ̀ọ́ sí lọ́dún 1976. Níbo ó wá di inú oṣù keje ọdún 1978. Kíni Túndé Ìdíàgbọ̀n di Colonel. Lẹ́yìn náà, ọdún 1980 ni ló di Brigadier General. Ṣé ń tẹ̀lé? Níṣì ṣe ń tẹ̀lé? Ẹni tí í ṣe olórí ológun mà náà, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ General nígbà náà, wọ́n yan Ìdíàgbọ̀n gẹ́gẹ́ bí olórí ológun tí ó mọ bójútó pínlẹ̀ Borno yíhun gómìnà ológun láàrin 1978 sóṣù kẹwàá 1979. General Muhammadu Buhari, ààrẹ wa àná nígbà ó wà nínú iléeṣẹ́ ológun, ó sọ Túndé Ìdíàgbọ̀n di igbákejì rẹ̀, yẹn Chief of Staff, láàrin oṣù kejìlá ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 1983 sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1985. tó lè ní àgbọ́dẹ̀ gbìyànjú o. Nínú ètò ìṣèjọba ológun Buhari, ó gbìyànjú. Ó wá bọ́ sí Major General lọ́dún 1985. Lẹ́yìn tí ìṣèjọba ológun Buhari àti Díàgbọn tó ti lo 20 oṣù, ìní ìjọba ológun Ibrahim Babangida lọ gbagbára lọ́wọ́ wọn o. Nínú ní 27 oṣù kẹjọ ọdún 1985, wọ́n yọ ìdí àgbọn kúrò nípò tó wà, wọ́n sì tì mọ́lé house arrest pé kò ní jáde o fọ́dún mẹ́ta. Nígbà ń yọ̀ǹda rẹ̀, ó fẹ̀yìn tí ó kọ́ padà sílùú Ìlọrin. Wọ́n padà sí Ìlọrin. Ọlọ́run kéde àgbọn, ó níyàwó. Ọlọ́run dẹ̀ fún wọn ní ọmọkùnrin 2, ọmọbìnrin 3. Ọlọ́run fi jíkèé wọn. Tunde Ìdí àgbọn ọ̀dàgbére fáyé o. Lọ́jọ́ 24 oṣù kẹta ọdún 1999, ní ẹni ọdún 45. Akọni ni Tunde Ìdí àgbọn òun náà. Akọni ni tí ó fààyè gbàgbà kúgbà. Ó gbé ìgbé ayé tí ó lápẹẹrẹ. Ẹ̀kọ́ tó kọ́ nílẹ̀ Pakistan, ìmọ̀ ọrọ̀ ajé tó ní, ó ṣàmúlò rẹ̀. Nǹkan tó fẹ́ káwọn èèyàn ìlú ṣe, òun fúnra rẹ̀ náà ń ṣe é.

0: Ẹ̀yà pò ń bẹ̀. Ká pò lọ́dọ̀ Túndé Ìdí àgbọn torí àwọn tó bèèrè fún un. Ìláṣẹ ìyà ń bẹ́ o. Àwọn ojú òpó òun sì wà ń ṣí sílẹ̀, tẹ bá láfikún o, àbí ìbéèrè tẹ fẹ́ ṣe. Ẹ kàn jẹ́ ń dé láàrò ó, ká mọ̀ lọ lé o. Ojú òpó òun sì wà ń ṣí sílẹ̀, 0916 893 1000 tàbí 0915 333 34 893. Bàbá mi ẹ kalẹ̀ o. Ẹ lè pè padà ojú òpó mi o. Lójú òpó Fésíbúùkù West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. Ẹ kalẹ̀ o.
1: Ẹ lè kalẹ̀ o.
0: Ẹ mọ̀ ṣé o bàbá mi.
1: Ẹ mọ̀ pé tó.
0: Ọlọ́run ní tó.
1: Orúkọ mi ni Tèjí Látọ̀yọ́ Aláàfin.
0: Látọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹ̀ má dé ọmọ àtìbà. Bàbá mi ń kọ́ lọ́la Aláàfin o.
1: Aláàfin bẹ lábẹ́ láti tẹ̀lé ayé o.
0: Ẹ ṣeun.
1: Ìtàn akọrin náà wà lágbára. Gbogbo iṣẹ́ káwọn àgbẹ̀ tẹ́lẹ̀ báyìí. Káwọn tó ní yóò ti dáná báyìí. Ọlọ́run kọ́ tó àánú wa bẹ̀ ni o. Àwọn kú nígbà pé yóò da.
0: Àmì o. Àmì. Ẹ ṣeun bàbá mi. Ẹ bá ń kí àwọn tèmi lọ́yọ̀ọ́ o. Ẹ ṣeun. Wọ́n ní iṣẹ́ táwọn bàbá yìí farajìyà fún. Táwọn ọ̀jẹ̀lú yìí ò ti bá gbogbo ẹ̀jẹ̀ báyìí o. Ẹ kálẹ̀ bàbá mi o.
1: Kí ló wá pa bàbá ìjú àgbà?
0: Kí lẹ pè bàbá?
1: Àgbọn kí ló parọ́ kí ló parọ́?
0: Kí ló pa Túndé Ìdí àgbọn? Ọ̀dà a ṣe ìwádìí sí ẹ ṣeun. Ẹ ṣeun. Wọ́n ní kí ló pa Túndé Ìdí àgbọn? Bàbá mi béèrè. Tó fi kú ní ọmọ ọdún 45. Kí ló pa á? 0916 893 1000 tàbí 0915 333 34 893. Ẹ̀dẹ̀lé lo 0911 34 893. Hello, ẹ kalẹ̀ o.
2: Irúkú ò ló pa.
0: Ó kọ yín ẹ dákun.
2: Irúkú ò ló pa.
0: Irúkú ò ló pa ló kọ yín. Ọ̀dà wọ́n ti pé èèyàn méjì tó fẹ́ mọ orúkú tó pa Túndé Ìdí àgbọn. Ẹjẹ́ ń gbé pè iná kí n tó yà á bẹ̀. Hello.
1: Ẹ kalẹ̀ o.
0: Ẹ mọ̀ ṣeun.
1: Ẹ kú ètò látàárọ̀.
0: Ẹ ṣeun bàbá mi o.
1: Orúkọ ti ní Abdulrasheed Ṣoyẹ.
0: Láti bo.
1: Láti Ìbàdàn ní ológun ẹ̀rọ.
0: Ẹ ṣeun.
1: Fóònù mi jábọ́. Kò sí nọ́mbà yín lọ́wọ́ fún wọn. Mo ti drop kínní yẹn sí ọ̀dọ̀ obìnrin
0: rẹ. Ojúko.
1: Ẹ gbà lálẹ́. Yáyáyá.
0: Ẹ ṣeun.
1: Ẹ sọ irú ọ̀run Abatimakọ́lì. ẹ̀sọ́ orúkọ ẹ̀sọ́ ìlú wọn ìyá Fúnmiláyọ̀ Kútì yẹn náà ẹ̀sọ́ orúkọ ìlú tó ti wà.
0: Ọ̀dà torí ẹ̀ àsìkò ní ìtúnṣẹ̀wọ̀n pọ́ńpọ̀.
1: Ọ̀dà láti ẹ̀mọ ibi tí wọ́n ti wá.
0: Ọ̀dà ẹ ṣeun. Irú ti Rasan Kuti a ti sọ̀tán rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ rí. Hello.
2: Àní ikú ló pa.
0: Ikú tó pa lẹ fẹ́ mọ̀ ń ti wí. Ẹ fẹ́ lòónù ìdánwò. Hello. Ẹ ti wọlé o. Ẹ bá ń gbọ́ mi ní ìgbọ́ yín o. Ẹ lè pè padà ìdákun. Hello. Ẹ̀kálẹ́ o.
1: Ẹ̀kálẹ́.
0: Ẹ ṣeun. Ó kọ yín o bàbá mi.
1: Mr. Taiwo Adeoye láti Ìlà-Oòrùn.
0: Mr. Taiwo Adeoye láti ìlú Ìlà-Oòrùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ń gbọ́ mi nílà bí mo ti ń sọ̀rọ̀ yìí.
1: Ketekete la ń gbọ́.
0: Àdúgbò wo lẹ ti ń gbọ́ mi nílà? Ìtẹ̀dó ìlà olóògùn ẹ mú lògùn ìlà ẹ bá ń fẹ́ mu ránṣẹ́ o. Ẹ ṣeun. Ẹ bá dá sí.
1: Mo ní gbogbo wàhálà táwọn ilé yìí táwọn bàbá ẹ̀ ká ti ṣe sílẹ̀ àwọn ọ̀jẹ̀ ní olè yìí kòkòrò owó ti láti bá gbogbo ẹ̀jẹ̀. Olè ni wọ́n rán láti ojú kòkòrò owó láti fi dá gbogbo ẹ̀.
0: Wọ́n lágbára o.
1: Owó tí wọn ò ní kó lọ fẹ́ràn gbogbo ẹ̀ máa ń kó jọ máa ń kó jọ ẹ̀ máa fi pẹ̀ ní gbogbo ṣe sọ́dà kọ́lẹ̀ ó gbà á lọ́wọ́.
0: Àmì o àmì àmì àmì ẹ ṣeun. Bàbá ń káwọn èèyàn mi nílà o.
1: Bàbá
0: kí bàbá mi ọ̀rọ̀ gún lè là. Ẹ ṣeun. Ẹ ṣe o. Àmọ́ lóore o. Ẹ ṣeun. Àwọn èèyàn tó ń bèrè irú ikú tó pa Túndé Ìdí àgbọn. Wọn ò fi léde pé nǹkan báyìí nì. Ṣùgbọ́n ṣàádé ló ṣàádé ṣàárẹ̀ o. Ilé gbé dìgbàdìgbà. Ó di ilé ìwòsàn tán ti ń kọ́ni nímọ̀ ṣègùn. Lọ́gbà fásitì ti ń bẹ nílọrin. Ní Teaching Hospital. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ní ṣe pẹ̀lú inú ni. Kálẹ́ o.
1: Ẹ̀lẹ́ o.
0: Bàbá mi ẹ mọ̀ ṣeun.
1: Kálẹ́ o.
0: Ẹ ṣeun ṣá o.
1: Ṣáwó ṣáwó.
0: Ó kọ yín bẹ̀rẹ̀ tí ń pè mí sà.
1: Ó kọ mi ní orí wà láti Alúgbó Ìbàdàn.
0: Ẹ ṣeun bàbá dá sí o.
1: Ìgbà yẹn mọ̀ sí Àgbẹ̀sán.
0: Ẹ ṣeun bàbá.
1: Ẹsẹ̀ já sínú fúgàmù ìlú.
0: Ẹ ṣeun o. Ẹ mọ gbọ́kàn ní wẹ́sẹ̀jù lóòrèkóòrè àwọn ètò tó dùn ń bẹ́ ń bẹ́ o. Ẹ ṣeun. Àmì o àtàmì ẹ ṣeun bàbá. Àdúpẹ́ o. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní sọ̀rọ̀ ìtínú ni. Túndé Ìdí àgbọn. Nǹkan tó ṣokùnfà inú rírun inú dídùn àmọ́ o. Ṣùgbọ́n bí ti ń bì ní ṣe gá gburugbu bí ti ń bì ní ṣe gá gburugbu ni ò lè mí dáadáa o. Jẹ́ pé àwọn míì ní kọ́lẹ́rà ni àwọn míì ní bóyá wọ́n fi nǹkan tó ń jẹ fún ni. Wọn ò ṣàyẹ̀wò kankan fún un láti ẹ̀ ti lè mọ̀ pé kan báyìí ni ló fà á. Fúndì èyí ẹnu mi kọ́ lẹ́ẹ̀tì mọ irú ikú tó pa o. Kò jù bẹ́ẹ̀. Nàìjíríà fẹ̀ ọ́kẹnú. Dìmọ́yù lùkù dìlẹ́síù sí ìlọ́rọ̀ Nàìjíríà o. Ọba ń rí ayé ranjú mọ́ báyìí pé ko ri kini ohun be na lo ni ri nkan kan lo mo logo mo lo lo mo lo lens lo mo zoom lo mo body re ho ni ri o ho ni ri itan kan o sori le de Nigeria abani mo tu awon nkan kan e wo iwe eto ni pe jade e je fun yin ni se amurele eyin ojuko e seun o ti pada fun wa lebun keji ka lo gban bi o wa ni o e je ngbe ipe to kein hello e ka le o
2: e ka le
0: e seun e ti mo ruku to pa
2: ati
0: igbo bo ye fe bi se dowo ni ati salaye re bo se ri o ati salaye re e ja fun yin ni se amurele o se amurele ta fun yin lale oni eni akoko to ba ko te atejise ni o a ni soju saju atejise sori number ti ma pe ni o mi so pe number le ise west radio ibere un re